ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati 2fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ 32 FM lórí kan ní 94.9.
1: Ẹni wa disappointed. Ojúmọ́ òní tún mọ́ ọ̀yẹ́ àlàáfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyágí torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
2: 32 FM 94.9 Laughter House orí òkè tètè premier mọ́kànlá Ìbàdàn.
3: Show me your 32.
4: Wetin be this?
5: Láì ṣe eré ń bò. Ẹ wo bẹ́ẹ̀ ṣe rí bí assignment fine art. Ṣé pẹ́ǹtì nìyí ni? Ṣé kẹ́ kúkú gbé yín kọ̀ ògiri museum? Kẹ́kú gbogbo ara ṣe kọ́lọ̀. Ọlọ́run wọn sànú yín kọ́ máa ṣàṣàkú sàárẹ̀. Kí ni tá a ṣe tí ọ̀dá? Makeup eléyìí kí ló ṣe? Ní tí mo ti ṣe tí mo ti parí. Mo rí pé ó ti parí. Ṣé nítorí ẹ̀rẹ́ ló fi fi full stop sáà ní orí? Bó ṣe ń jẹ chew gum gan bí ẹ tó ń jẹ ìyà. So o work out ori ni bo se nje ti gum bayi ni pari re nse press up se ba ti se pe yen je pomo ketekete
4: ah o pari o e ba leyin oni sogo mo en ti ogbogo oni ja o bo won ti ba bo fu eleyi hin ta won bi akoku ewon
5: won ba mi se o so ninu gbogbo agbo to ko dani ko si ti were nbe
4: agbo were si wa wa won mo pe npade yin loni ni.
6: This piece was performed by Usain.
7: 32 FM 94.9.
8: Baba Fendo de
9: ìyẹn mélòó ni wo station gọọmenti mọ private ni ìkọkọ ní tùmọ̀ tán wọn sọ máa fẹ gbọ nísìnyí private radio ni máa gbọ television ni máa gbọ mi ilé wo ti gọọmenti kọkọ ní oríkèkọ tó ń tùmọ̀ ta fẹ wọn bẹ ju ọrọ tí ò ní tùmọ̀ lọ.
10: Ẹ lò lẹ sọ fọlú wẹrí owó tí fún omi ẹ tẹ fi pe pèsè iná ṣé rí irẹ jẹ wà ní gbogbo abẹ gbogbo nǹkan tí wọn sọ fún wa yìí
11: nípa bẹẹ ọrọ odun lẹnu yóò lè wọn lọmọ ẹjalè oníbàá máa ṣe rínu
10: ṣé rí tí ààrẹ tinubu ò bá járe ìgbà tí ò bá járe ìgbà ọlọrun má jẹ kómi tìdí wọgbìn lẹnu.
12: Àwọn politicians ti kọ wọn ti kó gbogbo nǹkan jẹ wọn ti kó gbogbo ẹ jẹ jẹ pé àfàwọn àti fámìlì wọn.
13: Àṣemúyangàn àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun ni àwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn awù ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní nàìjíríà àlùmọ̀kọ́rọ̀ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojúbojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.
8: Bàbá Fẹ́ńdọ̀

0: ibe ni joba apapo ti sin awon mo orilede wa Nigeria n gbere pako papa julo awon ipinle ti won lo bi oko le ni edegberun ni ye pe edakun edabo e mo gbaradio fun awon ekun mi ati awon igbese mi to le ro mo abi ke yago fun kan to le jamba alafia adugbo nipe ti o amu ki omi yale ku wole eyi ka de oju de oja anbo ikoni ta tu fm le ngbo 94.9 ego kale
1: ma wo mi bi mo se fe yin
2: mo n bo ta ti tu fe
3: 32 fm 94.9
4: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
6: Agbẹ̀rọ olórun máa rọlẹ̀ bilẹ̀ titi ṣe yalu nínú ayé oníbojipo ẹyọ nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú olórun ní CAC Covenant of Mercy aka Majemu Anu olórun tó máa lo bàbá Prophet Abel Taiwo Ojo bàbá ìsọjí orí afẹ́fẹ́ ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara èmi ó ṣe òtítún ẹ̀sà 43:19 la kórí ẹ̀ látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11-13 September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣọ́ọ̀rù láago méjì láòru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù láago mẹ́gbàá alẹ́ ó jẹ́ ìròní wìtìwìtì ní mẹ́síkà kilometer 18 ìbàdàn ife expressway òsèǹgẹrẹ ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ìfọ̀nṣẹ́ ọlọ́run alaye prophet abel taiwo ojo bàbá ìsọjí orí afẹ́fẹ́ lọ́lọ́run máa lu àtàwọn ìfọ̀nṣẹ́ ọlọ́run mi ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí pàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o
7: To survive the Nigerian economy, you have to be strategic about getting the right funds at the right time. Do you need a quick and easy cash to support your business project? With Grooming Microfinance Bank Loan, get your loan in 48 hours and easy repayment plan. Enjoy better money at 3.5 interest rate for 1 to 12 months. Activate SME loan bundles below 1 million naira at 4% interest rate. 1 million naira to 4.9 million naira at 3.5%. 5 million naira and above enjoys 3% interest rate. Our salary advance loan packages. Institutional loan for company and staff at 3%, while non-institutional loan is 3.5% per month. Repayment is within 12 months. It gets better with interest waiver for early repayment, 3.5% per month for 30 days and 90 days on overdraft. For more information, call 070-731-35538, WhatsApp 090-879-6624, website www.groomingmfb.com. Walk into our office at 160 Ojo UI Road. Olóró bus stop ọjọ́ Ìbàdàn. Terms and conditions apply.
8: Ìpàdé ìpàgọ́ àdúrà lágbára tó ní Ọlọ́run àpèrire tó ti ń la ayé àwọn ènìyàn rẹ̀ kọjá. Pẹ̀lú àkòrí oore ọ̀fẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sán Grace for a new beginning fún tọdún 2026 ọgbọ̀njọ́ oṣù kẹjọ sọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026 láwùjọ máa kórajọ papọ̀ láti ké polúwa aago méje òwúrọ̀ sí mẹ́sàn-án àti mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ làdúrà àgbà ìyanu tó bá dọjọ́ kẹrin oṣù kẹsàn-án September 4 làdúrà àgbà yípo tóntórin ìyìn yóò máa bẹ̀rẹ̀ láti aago mẹ́fà òwúrọ̀ sí méje àṣálẹ̀ bó bá ti dá aago kan ọ̀sán kége ìyẹn lọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án ti ṣọjọ́ ìsinmi ni gbogbo ọkàlàyé yóò máa jùmọ̀ gborí ọ̀fẹ́ àjẹjẹtán orílẹ̀ ìpàgọ́ àdúrà àpèrire ó wà ní Akoto Estate lójú ọ̀nà Ẹlẹ́bu Olúyọ̀lé Extension Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alàyè Reverend Samson àti Mama Reverend Mrs. Juliana Akiride lólùgbàlejò àgbà àtàwọn ìránṣẹ́ Ọlọ́run alàyè míì bíi Reverend Godwin Idogo Reverend Abiodun Obe Bishop Samuel Alawode Reverend Joseph Otegbade Atolúrin Ẹ̀mí Èyítayọ̀ Òjò wá pàdé Olúwa Ọlọ́run

0: Owó wa ò ní flew away lọ́sẹ̀ ìlágbára ọlọ́run a ní dáwó sí gbọ́ àtúwà sí ní rogo one call tí ẹ kú ojú mẹ́ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò sọ̀wédowó ní ìkànnì adẹ́rin pòṣónú 32 FM 94.9 Laughter House lórí òkè Premier ní Mọ́kọ́lá Nìbàdàn níbẹ̀ náà ní ìkànnì adẹ́rin pòṣónú 32 FM 94.9 níbẹ̀ la fìdí kalẹ̀ kà sí. Ètò sọ̀wédowó lẹ̀ ń gbọ́ àwa Wise Paper Boys ní gbogbo ayé tá a mẹ́nu ẹ̀ tá a mú bí nǹkan ṣe ń lọ lágbọ́n ní ti sọ̀wédowó tá a máa ń rẹ sí tá a máa ń kó sí ní gbogbo òpin ọ̀sẹ̀ láti fi rówó gbà lọ́wọ́ àwọn oríṣiríṣi ibi tá a máa ń lò tá a máa ń fowó sí láti rí tiwa gbà padà ibí láti máa ń ṣèpàdé ọ̀sẹ̀ọ̀sẹ̀ wa tá a fi máa sọ̀rọ̀ bí ó ṣe green tí ó ṣe ní tan red tí gbogbo ó ṣe green délẹ̀ tí ó ṣe ní sí red láàrin ẹ̀ la máa ń wá bí láti wá ṣe adé tó sì wà ń bí láàárọ̀ òní nítorí tiyín láti lè jẹ́ kó lè dùn fún wa lópin ọ̀sẹ̀ tá a wà kúlukún act of kúlukúlusim òun ni tá a fi ṣe láàárọ̀ òní ẹ̀yin náà lè máa bọ̀ lójú òpó ayélujára wa kẹ́ ẹ wá wo báwọn èèyàn ṣe tò sínú kulu tá a pọ̀ ẹnìkan wà tó jẹ́ special guest nínú kulu láàárọ̀ yìí ẹ kú ojúmọ́ sars.
1: Ẹ káàárọ̀ sá o.
0: Kí lorúkọ yín?
1: Àwa ni ẹ̀dá Bímbọ́lá Lamid.
0: Mr. Lamid.
1: Thank you.
0: Professor.
1: Ẹ má ti máa fi Mr. sí ẹjẹ́ kí ni breakthrough.
0: Oh, ẹ subscribe, yín subscribe sáwọn òyìnbó language yẹn ti yín.
1: Láíláíláí ti mọ̀ pé ìbílẹ̀ lè mí.
2: Ẹ káàárọ̀ kó jùmọ̀, Olúwa ṣe ń sàmì good boy.
0: Ẹgbẹ́nu sí máìkì ọmọ Nàìjíríà gbọ́ yìí.
3: Ọdún ayọ̀ lórúkọ tèmi, Ajígalà ọdún ayọ̀ mú kí n káàbọ̀ sọ ètò sọ
1: ìgbọ́.
0: Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lórí rédíò yìí náà lè darapọ̀ wa lójú òpó ti ayélujára wa 32FM 949 fẹ̀yìn ẹ̀ 32FM 949 fẹ̀yìn ẹ̀ òun náà lójú òpó tẹ́ fi darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ bá ti wá ń débẹ̀ máa bá wa pín káwọn ẹlòmíín náà lè mọ̀ pé ètò sọ̀wédowó ti gbìnàyá ní ìkànnì adẹ́rin pòṣónú káwọn ọ̀nù kínní ọ̀hún pápápá àtòrí àárí akọ́kọ́ àárí musolókùn ká bẹ̀rẹ̀ láti inú díje líìgì wọn nílẹ̀ gẹ̀ẹ́sì díje líìgì wọn bẹ̀ English Premier League nílẹ̀ gẹ̀ẹ́sì ìfẹsẹ̀wọnsẹ̀ wà léni láago méjìlá àbọ̀ ó bójú wájẹ́ lọ́sẹ̀ tó kọjá ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Kwegi Olumayi Yu àti All City la rí láago méjìlá àbọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ó ba ìwé àwọn èèyàn jẹ́ kò sí ẹni tó máa wà nù kúlù tó máa ní máàchì yẹn òbáwí òun jẹ́.
2: Wow. Mo sọ mo mọ àìlò gbé kẹgbọn atalódó kẹlọ atalọlọ ìwà ta ò ní fatalẹ England ni torí ẹ̀rọ jẹ́ kí n play game yẹn lover 1.5.
0: Gbà tí mo máa ń pè wọ́n bó fẹ́ sọ pé mi ṣe mistake iṣẹ́ ìyé wọn ìfẹsẹ̀wọnsẹ̀ ní láàrin ikọ̀ Liverpool àti ikọ̀ Nottingham Forest èmi náà ti kẹ́kọ̀ọ́ go market ni mo lọ fún nínú ìfẹsẹ̀wọnsẹ̀ over 1.5.
3: Ẹ̀mi máa ní pé kí àwọn kò sa pátápátá
2: bẹ́tà
3: kọ́ sí ikọ̀ Nottingham Forest rí ra ọmọ kan tó máa ń fi ojú Liverpool rí
2: lẹ́sìn ní
3: Anfield
1: over 1.5 lágbára mi ká
3: kọ́ bá ti kọ́ á lọ di àbẹ̀yẹ kan sódò tí wọ́n ní nǹkan kan mọ́
0: over 1.5 tàbí ká sá kúrò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ìmí ètò tún wà òun ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ AFC Bournemouth àtàwọn àti ikọ̀ Everton Bournemouth àti Everton ní ìfẹsẹ̀wọnsẹ̀ ìmí ètò tún wà ní àti ibẹ̀ yẹn ìfẹsẹ̀wọnsẹ̀ ilé ẹ̀mí mi sọ fún mi dáadáa wípé ikọ̀ Everton máa mi àwọn Bournemouth tí gba bọ́ọ̀lù tẹ́milọ́rùn season yìí Everton to score away over 0.5 all day dey wuwo.
1: Away over 0.5.
3: Èmi tẹ̀lé over 1.5.
2: General go market over 1.5 ṣe tó wá nígẹ̀ kó play ẹni bó team to score.
0: Ó wà yẹn náà wà Coventry City àti All City ní ìfẹsẹ̀wọnsẹ̀ míì tó tún wà nínú díje líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì lénìí Coventry àti All City mo ríru fíìmù báyìí náà ní sáà tó kọjá mi ní kẹsàn-án mi ború ìfẹsẹ̀wọnsẹ̀ báyìí mi ń lọ.
3: Èmi tẹ̀lé draw or over 2.5.
1: Èmi tẹ̀lé over 0.5.
2: Coventry City over 0.5.
0: Ọjọ́ àmàlà fẹ́st last season náà ni Sunderland àti New Team ọ̀kan náà ṣe fẹ́ play with two.
1: Coventry over 0.5.
0: Àwọn méjèèjì náà jọ fẹ́ play táwọn méjèèjì ìkẹ́ lose the first match ìkejì mo fẹ́ rántí ẹni tó jẹ́ ìkejì lose ó padà dọjọ́ yẹn àwọn méjèèjì lọ gbóṣì mi play over 1.5 ò náà gbé tàbí Coventry over 0.5.
1: Coventry over 0.5. Ogbó tí mo gbẹ̀dọ̀ gọ̀ bí Man U.
0: Èyí tó gbẹ̀yìn nínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì lénìí òun ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Tottenham Hotspur àtàwọn àti ikọ̀ Newcastle United Spurs àti ikọ̀ Newcastle ìfẹsẹ̀wọnsẹ̀ over 1.5 fún màgbé màkúrò mbẹ.
3: Èmi tẹ̀lé àwé over 0.5.
1: Mo ní confidence nínú Newcastle yẹn.
3: Newcastle
1: to score.
2: Ewé over 0.5 ní sán pọ́nà.
0: Ewé over 0.5 tàbí over 1.5 ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn.
1: Àmà ní wo bọ́ọ̀lù ní báyìí. Ok
0: ẹ̀yin lẹ̀ ní wo bọ́ọ̀.
1: Shooting over 1.5 wala na o.
2: Even over 2.5 gan joko.
0: Kai!
1: Ocholẹ dudu. Ocholẹ dudu.
0: Wọ́n dé o. Ifá gbàmàlà wọ studio ni, àmàlà ló wà nù báàgì yẹn. Ká lọ sínú líìgì wọn lórílẹ̀-èdè Faransé French Ligue 1 ní France. Ìfẹsẹ̀wọnsẹ̀ wà lénìí láàrin ikọ̀ Strasbourg àtàwọn àti ikọ̀ Lens. Strasbourg atawon ati ko lens ife se won se ileyi iko lens to wa loke ta ko bori tabi ki o ta omi x2 tabi go market over 1.5
3: eh we not tell the lens to win or draw x2
1: won na x2
2: x2 lo ni so pon na
1: won na
0: oxe ati angas ni ife se won se mi to tu wa ninu league won lori le defense nbe yen ife se won se ileyi clear so
1: ka fi anga gbe
0: e ba fi anga gbe e le pada wa ara e le pada baso yin lori anga ife se won se bin ba gbe rara ke nikan se ati fun mi ngo kan over 0.5
3: eh mo tele go market over 1.5
1: ah awon le yi lori o mo tele over 0.5
2: ko se
1: kan lo ba
2: 0.5
0: ko se kan
1: mu lo
2: 0.5
1: mo 1.07 e ga di game won eh afikun ticket ni ke se dan ni ko ah
2: then I go market over 1.5
1: mi lo
0: Brest atawon ati ko to lose
1: what
0: ah only ife se won se mi kankan lo nje be lori le defense ife ma foju buku wo mi iko Brest atawon ati ko to lose ni ife se won se mi to wa ninu league orile defense yen le en to ba nige e le gbe iko mejeji kan mi awon sugbon en to ba nfo egbe ikan to lose to wa locate ta ko store go kan
3: emi ko tele over 1.5 won ife se won se
1: away over 0.5 away over 0.5
2: the into funny ju be ni pe the same ordinary fun won
0: amazing kan kan na ni won
2: away over 0.5 ati o mo over 0.5 1.32
1: 1.3
0: ne iru go just score ara won awon eyo te just score ara won na
2: en to ba nation dey play any both team to score
0: ah
1: Lorient
0: atawon ati ko chua Lorient atawon ati ko chua ninu league won lori le defense
1: be na
0: yeah oni kon ise choice or ki ise choice to je French
1: ko na wa chua hello ko wa pe agbara gbudu
0: agbara gbudu
1: ori oyinbo ro
0: lankan
1: abi ko pe lamurudu
0: lamurudu
1: ise ko moka English le bi ko we choice
0: chua ni oruko ti won je iko Lorient atawon ati ko chua
1: la croix pronounce his name
0: yes la croix
1: hi ka ka ki ne wa ko togun
0: oruko eni the x is silent
1: o ti ye
0: ife se won se yen go market here ni ma lo fun over 1.5 tabi ki n gbe iko Lorient to wa nle ko bori tabi ki o ta omi
3: agba agba bere sa
2: o mo over 0.5
1: o mo over 0.5
0: Lyon atawon ati

0: ni ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó gbẹ̀yìn nínú líìgì wọn lórílẹ̀-èdè France lọ́sẹ̀ yìí. Olympic Lyon nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kò borí tàbí kí ó ta omi.
1: Mo tẹ̀lé 1x.
2: 1x.
3: Lyon to win either half.
0: Lyon láti borí either half yẹn náà wà. Ká kúrò lórílẹ̀-èdè France ká lọ sórílẹ̀-èdè Germany.
2: Ọmọ wa wo àwọn ọmọ wa o.
0: Àmì.
2: Kí a tó bá tẹ́tẹ́ dé ìjẹ́ mọ́dún títí ń bẹ̀rẹ̀. Mo sì sanwó kú.
1: Ṣé wàá fẹ́ máa wá ìní wa?
2: Olúwa! Olúwa!
0: Ṣé ẹ ní sùúrù? Ṣé Christian tí a náà ti sọ pé mi àtọ́dún ìṣọmọ dáadáa ni
2: báyìí? Ibi ti ẹ̀wọ̀n ti ẹ̀jẹ̀ tó bẹ́tà. Torí ìjọ ló parí secondary school, mo sì ti mọ̀ ní ìsìn, ó ti lọ lọ́dún mẹ́rin. Pọ̀mọ́ jẹ́ orí ẹ̀ abára yọ ọdún mẹ́rin kó o bẹ ọdún tó ti ta tẹ́tẹ́. Olúwa! Ìjọ ni, dáàdì, will you explain this to people like, yeah, one day, come back to me, yeah. As you come in knowledge, my back by school, my knowledge, my boy, my knowledge.
0: Me, Germany. Ẹ má jẹ́ ká gbàgbé wípé ètò yìí ò kí ń ṣe fún ẹni tí ọjọ́ orí ẹ̀ tí ò tí tó ọmọ ọdún méjìdínlógún. Kò sí fún under 18 o. Èmi náà pé sínkì tó bẹ̀rẹ̀ má dà
2: kí.
1: Hello.
0: Nínú líìgì wọn lórílẹ̀-èdè Germany, ìfẹsẹ̀wọnsẹ̀ wà lẹ́ni láàrin kan Elfsborg àtàwọn àtikọ̀ Bayer Leverkusen. Ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tí ó bá lọ́wọ́ nǹkan mi inú 1-0 fún ikọ̀ Bayer Leverkusen lókèta.
2: Ewé 1-0, mo tẹ̀lé.
3: Mo tẹ̀lé go market over 1.5 ṣùgbọ́n tó bá ní gẹ̀ ó lè nà tán sí over 2.
2: Well done.
1: Over 2.5 general go market.
0: Kò lóun àtàwọn àtikọ̀ Hoffenheim ní ìfẹsẹ̀wọnsẹ̀ míì tó wà nínú líìgì wọn lórílẹ̀-èdè Germany. Kò lóun àti Hoffenheim go market over 1.5.
3: Èmi náà tẹ̀lé over 1.5.
2: Ewé over 0.5.
1: General go market over 1.5 ní sọpọ̀ náà.
0: Mainz 05 àtàwọn àtikọ̀ Paderborn. Ìfẹsẹ̀wọnsẹ̀ ikọ̀ Mainz 05 tó wà nílé kó fún wa ní goal kan home over 0.5.
2: Go market over 1.5. Afa.
3: Option yìí máa yé àwọn èèyàn home or over 2.5.
1: Yes, home or over 2.5, mo tẹ̀lé.
0: Home or over 2.5.
1: Yes.
0: Ká kúrò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn, ìmí tó tún wà ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kọ RB Leipzig àtàwọn àtikọ̀ Borussia Mönchengladbach. Go market.
2: Tí wọ́n lẹ́gbẹ̀ẹ́.
0: Leipzig àti Mönchengladbach.
2: Mondekini.
0: Over 1.5.
2: Ọjà.
3: Ẹ̀sà fún Leipzig o.
0: O ti ní ìlì tán ni.
1: General go market over 1.5.
0: Inú ètò tún wà ní àtibẹ̀yẹ ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kọ Union Berlin àtàwọn àtikọ̀ Eintracht Frankfurt. Ìfẹsẹ̀wọnsẹ̀ ilé ikọ̀ Eintracht Frankfurt tó wà lókè ta kómi àwọn kódẹ̀ borí tàbí kí ó ta omi X2.
3: Èmi tẹ̀lé over 1.5 fún ìfẹsẹ̀wọnsẹ̀ yìí.
2: Mi ò ní interest.
1: Over 1.5 ẹni tó bá ní get the player in both teams to score.
0: Èyí tí ó gbẹ̀yìn lórílẹ̀-èdè Germany ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kọ Dortmund àtàwọn àtikọ̀ Hamburger.
2: Tí méjì ló wà ń bẹ yẹn o ẹ máa clarify o.
0: Borussia Dortmund.
2: Ok, Borussia Dortmund.
0: Mo dẹ̀ padà jẹ́ kó wọ̀ síbi
2: náà. Àwọn sẹ́rí wọn wà, àwọn láyé
0: wọn. Dortmund àtàwọn àtikọ̀ Hamburger ìfẹsẹ̀wọnsẹ̀ fún ikọ̀ Dortmund tó wà ń lé kó ṣe 1-0 kò jù bẹ́ẹ̀ lọ.
2: 1-0.
3: Mi ò lọ fún ìfẹsẹ̀wọnsẹ̀ yìí.
1: General go market over 1.5.
0: Ká kúrò lórílẹ̀-èdè Germany ká yà náà díẹ̀ lórílẹ̀-èdè ìtàló nínú ìdíje Italian Serie A. Ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tó wà ń bẹ̀ ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kọ Florentina àtàwọn àtikọ̀ Frosinone.
2: Ẹ má ṣe àwọn ara rí lọ́nà o.
0: Yes.
2: Italy league tó wà ń bẹ̀ pọ̀ o.
0: League àgbà ọ̀jẹ̀ wọn lórílẹ̀-èdè ìtàló. Florentina àtàwọn àtikọ̀ Frosinone. Fiorentina àtikọ̀ Frosinone. Ìfẹsẹ̀wọnsẹ̀ yìí 1-0 fún ikọ̀ Fiorentina.
2: 1x.
3: Èmi náà tẹ̀lé 1x.
1: Mo tẹ̀lé 1x tàbí home over 0.5.
0: Monza àtàwọn àtikọ̀ Udinese. Monza àti Udinese. Ìfẹsẹ̀wọnsẹ̀ ilé Udinese lókè ta kò borí tàbí kí ó ta omi.
2: Udinese to score.
3: X2.
1: Mo tẹ̀lé X2.
0: Sassuolo àtàwọn àtikọ̀ Torino. Sassuolo Torino go market under 3.5.
2: Ẹ ṣe á dákẹ́ bá.
3: Èmi ò lọ fún ìfẹsẹ̀wọnsẹ̀.
2: Èmi ò lọ.
0: Gbogbo wọn ṣá. Ìyí tí ó gbẹ̀yìn nínú líìgì wọn lórílẹ̀-èdè ìtàló ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kọ Juve àtàwọn àtikọ̀ Parma. Juventus àtàwọn àtikọ̀

0: kú sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bíi titun.
1: Wàá mi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yẹn. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
4: 2FM 94.9 fẹ̀ yí ẹ̀ ló tún ti tẹ́ pẹpẹ ètò àyájọ́ àmàlà àmàlà fẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló tún kò lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọdún 2026 29 August 2026 àti ṣeré a máa túnṣe yìí a sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè tó ń ti gbádùn àlùjò àwàdà ẹ̀rí kéékèèké tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹlẹ́ bí etí pẹ̀lọ́bẹ̀ ewédú gbẹ̀gìrì ìlà ẹ̀fọ́ rírò ẹran pọ̀nmọ́ tó káta mọ́ra ṣe kọrọ bọ̀tọ̀ sórí àmàlà láfijọ́ máa ṣẹjọ́ ẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta náírà fura tíkẹ́ẹ̀tì jẹ gbádùn tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gba tiwọn bíbìrì food canteen lókè àdó ìyá àdìjà alámàlà ní yànnà àdí ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrìmú àtàwọn olóúnjẹ ìgbàlódé kò tọ́ síbẹ̀ àwọn òjíṣẹ́ wọ̀nyí bíi ta ló lè jẹ̀ṣọ àmàlà bàkì tán láàrin ìṣẹ́jú àyá tàbí ta lọkùnrin náà tó lè ru àmàlà tó fẹ́lẹ́ atẹ́ni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá ọ̀fẹ́ ni fọ́ọ̀mù ẹ wá sí 32FM Laughter House Premier Inn Mọ́kànlá Ìbàdàn gbogbo àwọn àdọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 katúyaya túyaya pàdé ní recreation club ní dojúkọ àdámàṣègbà nílùú ìbàdàn amala fest 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní laughter house tàbí kẹ̀pẹ́ nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó ń pọ̀ ti rega iléeṣẹ́ mi one iléeṣẹ́ snorkel tó ń pèsè omi mímu tó já gaara sonia tomato paste iléeṣẹ́ pisec cousins morning fresh tó tún ṣọṣẹ joy àti iléeṣẹ́ magi èmi àti magi alájọṣepọ̀ tó já gaara.
5: Where we find comfort in hearts that love. Love that's shared.
6: Shared meals like delicious jollof and chicken.
5: Made with Onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with Onga.
7: That's why we say, let's go home. There's food at home.
8: Enjoy the taste of home with a newly improved Onga chicken flavor kit.
9: The taste of home.
10: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
12: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
13: Tó èyí la fi ń kí gbogbo àwọn èyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
14: Ètò ìgbéyàwó láyé.
15: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
16: Kí ló ṣẹlẹ̀?
15: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
13: Ní tòótọ́.
15: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
13: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
17: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
13: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
15: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
13: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
15: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
13: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
18: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
19: CDK ẹ̀, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: 32 FM, 94.9.
1: Ẹ káàbọ̀ padà látòjú ọjà sọ̀wédowó náà lẹ́gbọ́n ní ìkànnì àjẹrin ìpòṣónú 32 FM 94.9 Laughter House lórí òkè Premier ní Mọ́kọ́lá Nìbàdàn níbẹ̀ náà ni ètò ọ̀hún ló ti ń lọ lọ́wọ́ kásáré mú fẹsẹ̀ wọn sẹ̀ kan àbí méjì kó tó di gbàmọ́ bá ti wà lọ nínú líìgì wọn lórílẹ̀‐èdè Holland Eredivisie nínú líìgì wọn bẹ́ẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ wà lé ní láàrin kọ AZ Alkmaar àtàwọn àti kọ Go Ahead Eagles ìfẹsẹ̀wọnsẹ̀ ilé AZ Alkmaar tó wà ń lé kó borí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tàbí kí ó ta omi.
2: Mo tẹ̀lé skate ní sọ́pọ́n náà.
3: Èmi tẹ̀lé one up fún AZ Alkmaar.
1: Power up. Ìtí ìmí ètò tún wà ń bẹ̀ tó tún jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tí mo lè gbé ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kọ pex olè àtàwọn àti kọ neck mcmagen ìfẹsẹ̀wọnsẹ̀ ilé go market over 1.5.
3: èmi náà tẹ̀lé
2: over
3: 1.5.
4: over 1.5.
1: lè má wọn fẹsẹ̀wọnsẹ̀ ìtàn ọjọ́ dẹ̀ ti ń lọ látọ̀dọ̀ ọdún social media and dubai fáwọn èèyàn game.
3: Ajiga Olaodun lórí x nìkan.
1: Sagodin.
2: Olúwaṣeun Samuel Abiona.
4: Across board Abimbola Lamid Sporting Crystal.
1: Akinkunmi Dolapọ̀ Sporting Director ní kẹ́ wákàn lójú òpó Twitter àbí Instagram kó bá jẹ́ Facebook Akinkunmi Dolapọ̀ nìkan òun lorúkọ tẹ́fìrí mi ní àtibẹ̀ yóò kò di lágbo kan nígbà tá a bá tún pàdé ara wa lórí ètò ìgé títí aago kan tá a pàdé nǹkan ire o.

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì 32fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì 32fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lòṣùpá àràn káyé 94.9 lọ bá àwọn ọkàn ni. 32

0: 32 FM, 94.9.
1: Olùdádò ti ilé rẹ sí nínú báàgì ẹnu olóró àbí sọ́rọ́ngbó lójúdò tó ń tojú àgbàrá rárá má dàrú aṣọ bẹ́ẹ̀ sòrò mọ́. Ṣohun tó yẹ lásìkò tó gbàgbàmù ọjọ́ kìíní oṣù kẹsàn-án 2026 lọ́jọ́ ìṣèjọba àpínlẹ̀ Ọ̀yọ́ fún gbogbo wa láti ní gòrò ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé níbi iṣẹ́ ilé ìtajà ilé ìgbé ìkó wa àti níbi gbogbo ọ̀ràn yẹn ni láti ní gòrò ìdálẹ̀ sí má dájọ́ sí kó fi tó bẹ̀rẹ̀ ṣe ọwọ́ rẹ̀ gbélẹ̀ sí ibi tó yẹ ìmọ́tótó ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀ ó lòdì sófin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́ dalẹ̀ rẹnu lọ́nà tó bójúmu jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó wà ní mímọ́ ìkéde yìí wá láti lè ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó mójú sọ́rọ̀ ètò àyíká lábẹ́ olùdarí onímọ̀ Adémọlá Temitayo Adérìntọ́.
2: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
3: Mo ń gbọ́ ta ti tú ẹ fẹ́.
0: 32 FM 94.9.
4: Lọ́jọ́ ọjọ́ sí ọmọdé ìgbójú sókè wa gba o.
5: Ẹ káàbọ̀ padà láti ọjọ́ di ọjà. Kí tó bọ́ síbi ìbéèrè tó kàn, ètò ló ní í ṣe pẹ̀lú ìbéèrè tí mo fẹ́ mú báyìí. Èyí lẹ́yìn tí a wà ní agbègbè ọ̀nà ara wa tá a wà ní agbègbè Olúyọ̀lé. Lára àwọn consultant ẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká tó fi mọ́ iléeṣẹ́ tó ń rí sí kólẹ̀ kó dọ̀tí kí àlàáfíà kó jọba nípasẹ̀ ìmọ́tótó tí wọ́n gbéṣẹ́ fún gẹ́gẹ́ bí aṣojú wọn. Ẹ mọ̀ wípé wọn ò lè wà níbì kankan náà, wọ́n ní ẹtí ọba ńlẹ̀ ẹtí ọba lóko èèyàn níjẹ́ bẹ́ẹ̀. Méjì nínú àwọn consultant wọn wà ní àyín ẹlẹ́mọ̀gbọ́n wọn. Máa dárúkọ, máa fi nọ́mbà tẹ́lẹ̀ pé wọ́n sí àti iléeṣẹ́ wọn fún yín àti àgbẹ̀ ibi tí wọ́n wà. Abidec Nigeria Limited tó jẹ́ wípé Balógun Sanjọ́ ni wọ́n ń ṣojú rẹ̀. Àwọn ni consultant Oyoma fún ọ̀nà àrà local government. Nọ́mbà tẹ́lẹ̀ pé wọ́n sí lélẹ̀ 080-66-80-1244 080-66-80-1244 àwọn ni consultant tí wọ́n mójútó nara. Bákan náà Délé Abiola tí wọ́n jẹ́ aláṣẹ Olivia Unique Concept, àwọn ni wọ́n jẹ́ consultant fún Olúyọ̀lé local government. Nọ́mbà àwọn lélẹ̀ 0807-712-2029 àwọn ni wọ́n rí sí tó ní ń ṣe pẹ̀lú kólẹ̀ kó dọ̀tí ní agbègbè Olúyọ̀lé. Ẹ jẹ́ wá wò ìbáṣepọ̀ wo ní ń bẹ láàrin ìyẹn àti consultant, àti pé ìbáṣepọ̀ wo ní wọ́n ń bẹ láàrin consultant àti àwọn tí wọ́n ń lò láti máa kólẹ̀. Ṣé ẹ̀ńkó ti di ìpele mẹ́ta báà ẹ̀yin lẹ́jẹ́ gẹ́gẹ́ bí olórin ní agbọ̀n ọ̀hún. Iléeṣẹ́ tún wá gba àwọn kan tó yẹ pé wọ́n láǹfààní sí yín, àwọn náà tún wá gba àwọn kan tó yẹ pé wọ́n máa lò káàkiri. Ó ti ń lọ bí ìpele mẹ́ta.
6: Ẹ sì gan olùtúwa àwa gẹ́gẹ́ bí ìjọba iléeṣẹ́ kúlẹ̀ kú dọ̀tí àwa yan consultant kọ̀ọ̀kan fún local government kọ̀ọ̀kan. So bí Ìbàdàn ti wà yìí lẹ́mú local government wà ní Ìbàdàn, a ní consultant kọ̀ọ̀kan fún local government kan Olúyọ̀lé, ọ̀nà àrà, Ìdó, Ìbàdàn North West, Ìbàdàn North East, Ìbàdàn North, Lágélú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a yan consultant kọ̀ọ̀kan sí ibẹ̀. Ní consultant yẹn àwọn náà wá gba àwọn kọ̀ǹgílá sábẹ́ wọn, tẹ́lẹ̀ àwọn kọ̀ǹgílá yẹn àwọn ń bá àwọn aráàlú, àwọn náà lọ kúlẹ̀ lọ́dọ̀ àwọn aráàlú, àwọn ń rí date pẹ̀lú àwọn aráàlú, bẹ̀tà wọn consultant àwọn ń control wọn, àwọn náà ń pín wọn sí àkókò àgbègbè káàkiri. Ibi báyìí sí ayé tiẹ̀ nìyẹn o, kò máa kó lẹ́bẹ̀. Ibi yìí sí bíi kò máa kó lẹ́ tiẹ̀. So àwọn contractor yẹn àbí consultant yẹn àwọn ní gbogbo control lórí àwọn contractor yìí. Bẹ̀tí so àwa là ń pàṣẹ fún la yan àwọn consultant yẹn. So àwọn consultant yẹn náà yan àwọn kọ̀ǹgílá yìí. So tí wọ́n bá ní anything tí wọ́n yẹ pé wàhálà bá fẹsẹ̀ láàrin àwọn méjèèjì, wọ́n á láti wá sí iléeṣẹ́ wa. Àbí tó yẹ pé àwọn aráàlú wá ní pé wọn hàn sí dáadáa pẹ̀lú àwọn pé nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan, wọ́n ní ẹ̀tọ́ láti pe kọ̀ǹgílá yìí consultant. Tí consultant yóò bá wá tẹ wọn lọ́rùn dáadáa, wọ́n lẹ́tọ̀ láti wá sí iléeṣẹ́ wa. Lọ́yà ọ̀dọ̀ inú ọgbà wa láti wá sọ kí ni àwọn problem wọn. So nọ́mbà tiwa náà láti pè wá sí òun náà làwọn fẹ́ fi ilé ẹ̀ yìí 08067945877 lẹ́ẹ̀kan sí níléeṣẹ́ ti ìjọba láti pè ẹnikẹ́ni tí ò bá tí yẹ pé wọn bá wá sódò rẹ̀ àbí tó yẹ pé ó ní nǹkan kan tó bẹ ẹjọ́ kan tó bẹ fi sùn lórí ọ̀pọ̀ àwọn tí wọn bá gbéṣẹ́ tí wọn bá gbé ile won dada won la won le to lati pe wa si number yi again 08067945877.
5: E se yan rale ko ma ba da bi o se bo ke bo je kinu kan yin kini awon bere te fe bere boya yi ka ti yan ti ero oja won nbe ni ki le fe ki won se fun yin be 0705 50949 0809 70949 ilo kere +23 4906 2000 949. Eja wa wo awon eyan tun ya koloro si ale mo ri ba se paro wi pe eje ki alafia aki ayika wa ko mo toni toni bi aro nu a ri awon kan tu je pe won si ya ile ti lapa na kini igbese ja tu wa fun ta ba re n to se dada mo ti e gbo ni igba kan awon ja to ba pa ko dada to ba mo dada o ni igbese kan ti won fun gege bi pe ebun pe ebun se dada pe ajayi o se dada
6: beni e se olotu ba ka ko mu lori awon to ba se dada awon to ba se dada ani program kan tan pe ni soro soki sita ti joba ipele yo bi kan ni le se Ministry of Environment and Natural Resources to bi kan soro soki sita eni to ba to ba ri awon to ba si ko ti won se ida o ya won da le bi kan ni abi won se eyan se gas bi kan ti o ye ni won le ya photo won won le ki pe number soro soki sita yen kon so won pe e ba yi ba yo eni ba ba ba kon ya photo won kon fi ranse eni to ba fi ranse be ije te ma fi yo ba fi je en ti e ba gba mu owo te ma ni ku so owo ta ran to ba san o ni ye percentage ti ijoba o fun en ti en to pe lo la ki si yen. So it will now one le. Then apart from that, oja to ba si dada to ba mo, itu to one le lori pe ebun ti joba fun won, won pe won, won wa na si won, won pe won wa de so pe pe ah, iru awon bayi bayi bayi bayi bayi o, iru oja bayi lo si dada o, e number 1, e number 2, e number 3. Joba le to fun ni awon ebun lati fi mo ah dede won. Then ka pada si oja awon ti o ba si dada, awon to ba ti awon ko lorun si. Eni te ba gba mu to ba se si dale si ori titi abi to ba dale si nu agbara abi to ba sun ile re ti ijoba ba gba mu abi to ba se gas bi ti o ye to ba gba mu o kere tan ru eni be yo san 50,000 naira to e pe ba ri moto to e pe moto kan ba ku ile kan ni to wa fi le ja wa fi moto re ja ile si titi yo san between 500,000 naira to 250,000 naira ni moto ni wa moto te ma gba mu ni o san so iyan ni bi tan e to wa nu moto re to wa boya oju lai lo nkan le lai lo bread bi ka bi ni o consider e se ni te ma gba yin re ni re na mu yo san owo itan 50,000 naira so am ba ku so fa wo ye pe ati ma dale si titi ati ma dale sinu oju agbara ati ma siga ti ibi ti o ye abi ati ma so ile o je nkan ti ko bo fe mu en ti joba ba de gba mu owo tan re o ni because ati ni awon tribunal lori sisi ti o try gbo won ti o le so pe yi bayi ni ko lo san elomi gan to ba tun se agree o to so pe boya ko tun ma se awon ko ma kole community service ma fun wa to fulu eni be ti ma to pe boya ko ma ku gota won ya possible ko ma ku gota o ya ku be won ma ku yorin ma ku idoti ma ku gbo orisisi nkan beyen la ma fun eni ti owo ba te eni ti o ba si ni owo tan a je pe yo bare ni ogba
5: eto wa idase eto ni o e ki a to mo lo won ko awon number kan fun mi ka se pa bo te je pe ibere ti o po ti mo fe bere eyin te ba wo pe number o le pe te ba ri awon color si eda to je wi pe won dale si bi ti o ye te na to wa fe jefa lati ara won number ti e pe lele number soro soke ss sita number soro soke sita number te pe ni 0911669677 0911669677 number ti e pe sita bakana mori number ni te tun le pe na olawale onibudo 0911138392 a number won wa nbe te ba fe pe awon na lara consultant ni ma bi
6: ibadan Southwest.
5: Ibadan Southwest lara consultant ni awon na 0911338392 91 on number ti e pe si fun eyin te wa ni Ibadan Southwest e ko ni jubai lori tun yin etu wa laye ka wa sugbe ka tun ma lo awon ti won tele general manager Oyo State Waste Management Authority wa ninu won na ni atiri Mr. MA Ajadi Director Admin and Supply Oyo ma won be ati awon iyoku na akinyakin e ba dagbe fun ara le
6: mo fi akoko yi dupe lowo awon ara liwa fun suru ati iteti iko lori program wa lati bi ogbon seju seyin o dupe pupo gan ejo abi ka ma fi ra wa ka je
5: alawo ko se re
6: alawo ko se ka de ma ba won yan awon ti won le bo program yi e ka so fun won pe program yi ti abi o ti dse fun enikeni lati dale sititi abi lati dale si gota abi lati sun ile lati wakati owo lati de lati on the 1st of September eni ti o ba ni duro ninu ile re o ti di ese o
5: esun
6: o fi ijoba o gbe o
5: esun e ko ni jiba lori tun yetu wa laika wa emi ni kunle fani e ma gbagbo e ja kwa pade ni recreation club fun amala fest awa ti wa nbe bayi ati wa nbe e te ni ticket lowo wa na e tete ke wa gba ki oju awo mo ninawo ko to di e ku kale

ẹ̀kọ́ ojúmọ̀ ètò ìjà ọ̀dọ́là ń ṣe yín pẹ̀lẹ́ ní gbogbo ààyè tẹ́ ti ń gbọ́ wa láàárọ̀ yìí orí ìkànnì Taito FM la ti ń kí yín pé ẹ kú àsìkò yìí o ọlọ́run ọba mo tún dé ìbàrẹ̀ wọ́kìlú mọ̀ mo wọ̀lú gìjàgìjà láàárọ̀ yìí

orí ètò ta ti ń pọ̀rọ̀ ìjà láàrin wa síra wa ká máa gbẹ̀gbẹ́sẹ̀ lórí ẹ̀ kọ́ máa parí síbẹ̀ bíjà bá ń bẹ ìjà ó dọ́là ló kú ẹ̀ Àwọn nọ́mbà tí a tọ̀ wọlé sórí ètò ní 09062-09349 09062-09349 pẹ̀lú 070-55-09349 070-55-09349 Tààrà ni wọ́n wọlé sórí ètò. Tá lọ̀rọ̀ jọ dàyín pọ̀ tó jọ́rọ̀ ọjà tẹ́ fi agbègbè sẹ̀ lórí ẹ̀.

0: wọn nìkan ni wọn ó lórí ọ̀fẹ́ àti wọlé. Ẹ ti mọ̀ pé kò ní sí wọ̀tíwọ̀tí wọ́lù kọlù ń bí ètò títa ẹjọ́ ẹ̀fẹ̀ mú bá sí. Rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan láti máa ṣètò ẹ̀ gbohun tó bá lè jẹ́ kọ̀fún ó fìrùnà gbá láti máa tètè pawọ́ ti owó ẹ̀ bọlẹ̀. Àmọ́ wá ra tíkẹ́ẹ̀tì ẹ̀yìn máa bọ̀ báyìí. Aago méjìlá gbogbo ètò bẹ̀rẹ̀. Gbogbo àwọn tá a jọ dá sẹ́pọ̀ pátá wọn ti wọ̀n grand standby ni. Àmọ́ la first ti tọdún yìí. Ọlọ́run ọba ó mà tún dọwọ́ rẹ òde tòní. Àwọn gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lè ṣe ilẹ̀ ẹ bá pàdé ń bẹ̀ lónìí yìí ẹ bá pàdé. Gbogbo àwọn tẹ́ ẹ máa gbọ́ lórí rédíò láti ìgbà yìí wá. Dàrẹ́ẹ̀tì ni ẹ rí wọn ń bẹ̀ lónìí.
1: Mi ò fẹ́ kí màmá mi lọ.
0: Àjọ jókòó ni àwòwò ta kété àjọ jókòó ń tébù tájọ mọ jàmàlà náà ni.
1: Mi ò fẹ́ kí màmá mi lọ.
0: Ọlọ́run elédùà ó tún dọwọ́ rẹ o. Èèyàn bá tiẹ̀ ti ń wọlé bá ti bi mọ́kànlá ni ó ti máa rí táwọn security ti kún gbogbo àárín wọn. Àtọ́ wa sọ bó lè ṣe rí ẹnu ọ̀nà bẹ̀ sí.
2: Wọ́n ní ṣe ká wọlé. Máa tó ìbáṣọ wípé.
1: Ẹ ṣe ń wẹ padà.
0: 09062-03-949. 09062-03-949. Tá lọ̀rọ̀ jájọ́ wà láàrin yín. Ẹ pè wá nọ́mbà tí ẹ pè wá tí ó wọlé sínú ní tààrà lórí ètò.

0: 090-620-9949 orí Facebook wo bẹ́ẹ̀ ṣe ń wò mí ó dà bẹ́ẹ̀ 32FM 949 fẹ̀yìn ẹ̀ 32FM 949 fẹ̀yìn ẹ̀ ni lórí kí wọ́n ti pò kọ orí Facebook lórí YouTube bákan náà 32FM 949 tá a lọ̀rọ̀ jájọ́ wà láàrin yín ẹ̀gbọ́n àtàbúrò ni o ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni o alájọgbé alájọsí alájọsíṣẹ́pọ̀ àjọ ń ṣòwò gbọ́ ẹ̀ àjọ ń dà nǹkan pọ̀ ọ̀rọ̀ wá dipò ń dìjà èdè ò fẹ́ yíra mọ́ láàrin wa síra wa. Hello. Hello, ẹgbọ́n wo kí ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀
0: ta ló wà ń bẹ̀.
1: Bàbá

wọn lọ láàárọ̀ yìí ẹrẹ gbogbo dín ní ọjọ́ friday ọ̀sẹ̀ tí ń bọ̀ sàlámù bó ló ti á ṣe tiẹ̀ báyìí ọlọ́ọ̀ba yóò dùn tí òun bí ó wà àwọ̀ rí bó o bá ti ẹ̀ ọ̀run àmà ọbẹ̀ yóò máa débì ọ̀ náà máa lòyún bẹ́ẹ̀ àkú jìnnà ẹ̀ mọ́ pa ibi àwà premier yóò jìnnà sí ibi ibẹ̀ náà ọ̀ lò bẹ́ẹ̀ nu bọ́lá ti kọ́ tiẹ̀ lónìí náà.

0: Àwọn kí ló mọ̀ mo ti ń lọ. Ire lọ́dọ̀ yín lọ́dọ̀ tèmi, ẹ̀kọ́ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ kó gbé mi ńlẹ̀ kó gbé yín ńlẹ̀ kó máa gbé aro kètè ńté. Bá a ti ń lo òkè o, ìjà kọ́kọ́ fàmọ̀ làákùn.
1: Ọmọ Ádámù burú jù.
0: Ẹ̀yìn ò ká fàmọ̀ làákùn àmọ́ la, ìgbẹ́ wa bá a rọnú abọ́ ẹ̀tẹ́ láàrin ẹ̀rọ gbẹ̀gìrì sí ẹbọ ewédú díẹ̀ fi ṣẹ̀jú ẹ̀. Àwọn tó da inú ẹran àwọn tí inú ẹ̀rọ àwọn ará ẹran gbọ́ ẹ̀ tó da ńbẹ̀. Ẹ bá ń kó sí apá kan lókè ẹ̀. Ẹ má mú sí bí ìranù dọ́dọ̀ mi ọwọ́ ní fọ̀. Bá ti fọ́ nù mọ́ ń jàmọ̀ là lọ́nu. Bá a ti ń jẹ́nu ń lo ìlú Yọ̀lẹ̀ ti a. A ti fi wọ́n rẹ̀ wéjú díẹ̀ kó má ba lẹ̀ mọ́ ọ lọ. A máa rú àmàlà ọ̀dọ́ fún ti a nù. Ètò ti tò. Ọlọ́run tó wá fún wa ní wẹ́dà yógbò ẹ̀ tún kùlù gbogbo ẹ̀ tutù dáadáa. Yóò jẹ́ ká mọ̀ láńkó máa lọ ní tìrìntìrìn. Kàsà. Àwọn òṣìṣẹ́ elétò ìlera wa náà gun wọ́n ti wà níbẹ̀ ní sẹpẹ́. Àwọn tí wọ́n ó dúó ní agbọn ètò ìlera àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ti wà ń dúó wọ́n ti dúó wámúwámú bẹ́ẹ̀ pẹ̀lú ọkọ̀ wọn lóríṣiríṣi. Àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ́tún lọ́sẹ̀ náà ni wọ́n ṣùgbà tí wọ́n dúó ti wà. Gbogbo àṣẹ tó yá gbà lọ́dọ̀ ìjọba la gbà lórí ètò. Ọlọ́run ọba ó wá tó dọwọ́ rẹ̀. Salamu seun ko adoti ere gbogbo di Friday ire lodo yin lodo ti

0: kò sí trouble ní tòótọ́ nítorí wípé ibi tí ẹ̀rù ti ń ba àwọn olólùfẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó jẹ́ tago méjì láàbọ̀ nírọ̀lẹ́ òní ó ti kọ́kọ́ ń ṣe wọ́n bíi wípé yóò tún ṣẹlẹ̀ sí wọn bó ṣe ṣẹlẹ̀ sí wọn lópin ọ̀sẹ̀ tó kọjá nígbà tán ta àmì ayò méjì méjì níyẹn kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù newcastle ó tún sì ń jọ bíi pé ọ̀nà ibẹ̀ òun náà ni ikọ̀ nottingham forest ló fẹ́ gbà mú wọn ṣùgbọ́n lẹ́yìn tí ikọ̀ nottingham forest kọ́kọ́ mi àwọn ikọ̀ liverpool nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ikọ̀ liverpool àwọn náà ti mi àwọn padà bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé àwọn eléyìí tí wọ́n mi eléyìí tí Fulham wí sí ṣe agbábọ́ọ̀lù tán lọ gbé wá ní ẹ láti inú league orílẹ̀-èdè germany pàápàá jùlọ láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bayer leverkusen pẹ̀lú owó tó jẹ́ owó ribiribi ní sáà tó kọjá bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé àwọn eléyìí tó mi fún ikọ̀ liverpool lásìkò eléyìí tàwọ̀ láti sọ kiní ọ̀hún di àmì ayò kọ̀ọ̀kan nínú ìfẹsẹ̀wọnsẹ̀ aago méjì láàbọ̀ tí wọ́n gbá lọ́wọ́ kojú ikọ̀ nottingham forest adarí ayò yẹ kiní ọ̀hún wò lọ́wọ́ lásìkò eléyìí tàwọ̀ ó dẹ̀ ti náwó sókè wọ́n ti yọ góòlù eléyìí tí ikọ̀ liverpool tí wọ́n mì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ó jẹ́ wípé ikọ̀ nottingham forest wọ́n ṣe ń fìyà jẹ ikọ̀ liverpool lọ́wọ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ eléyìí tó jẹ́ ti èní gangan lẹ́yìn bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé àná náà ní ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ìdíje league ilẹ̀ gẹ̀ẹ́sì àná ni kiní ọ̀hún ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nítorí pé ikọ̀ manchester city ó ṣọkọ fún ikọ̀ crystal palace nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ lánàá níbi tó ti fìyà jẹ́ wọ́n pẹ̀lú àmì ayò mẹ́rin sáyọ̀ kan ṣùgbọ́n lásìkò eléyìí tàwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì fún ti ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ìdíje league ilẹ̀ gẹ̀ẹ́sì ó ti gbìyànjú lásìkò eléyìí tàwọn ikọ̀ liverpool wọ́n dẹ̀ ń jìyà lọ́wọ́ lásìkò tàwọn lẹ́yìn ìṣẹ́jú márùn ó lé ní ọgbọ̀n nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí ó jẹ́ ti sáà yìí fún wọn wọ́n ń pàdánù lọ́wọ́ pẹ̀lú àmì ayò ẹyọ kan sódò sọ́wọ́ ikọ̀ nottingham forest ìyẹn náà la fi ń kẹ́wà ta jólùfẹ́ eré ìdárayá pàápàá jùlọ àwọn ta jólùfẹ́ ètò ìgéní ẹni ìkànnì adẹ́rìn ìpòsónú 32FM 94.9 òun náà la fi ń kí yín káàbọ̀ sórí ètò ìgéní ìrọ̀lẹ́ tó ní akínkùnmí lọ́pọ̀ náà ló kọ́ tẹ́mi jẹ́ the sporting director ká wọnú kiní ọ̀hún lọ ní sansan ká bẹ̀rẹ̀ látorí nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan tó ní ṣe pẹ̀lú kárakátà àti kátàkárà àwọn agbábọ́ọ̀lù torí wípé ọ̀rọ̀ tó ń lọ lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́jú fún ikọ̀ Atletico ọmọ bíi orílẹ̀-èdè Argentina yẹn mú sọ̀rọ̀ nípa Julian Alvarez ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọmọkùnrin ọ̀hún wípé ṣé yóò lọ darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mi ni àbí yóò dúró sínú pẹ̀lú Atletico Madrid ní sáà tá a wà yìí pẹ̀lú bí ìròyìn ṣe ń gbé lásìkò eléyìí tá a wà ó ń jọ bí ẹni wípé Julian Alvarez ò fẹ́ ṣe ó ń lu agídí lọ́wọ́ o lórí ọ̀rọ̀ wípé òun ó lọ sínú ikọ̀ Barcelona torí pé kẹ́ ẹ̀ gbàgbọ́ wípé àná náà là ń sọ̀rọ̀ nípa wípé ikọ̀ Atletico Madrid wọ́n mọ̀rọ̀ bóde lórí ọ̀rọ̀ wípé àwọn ò ṣetán láti ta ọmọkùnrin ọ̀hún fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tó dẹ̀ pé wọ́n ní bó máa lọ sínú ikọ̀ mí àwọn ọkọ̀ o ṣùgbọ́n láti jẹ́ pé káwọn yọ̀ǹda agbábọ́ọ̀lù ọ̀hún fún ikọ̀ Barcelona wọ́n láwọn ò ṣetán láti ta fún ikọ̀ Barca ṣùgbọ́n pẹ̀lú báwọ̀ ṣe ń lọ bá ikọ̀ Arsenal tó tún jọ bí ẹni wípé wọ́n ń dúró ní dúró wípé àwọn ṣetán láti gbé agbábọ́ọ̀lù ọ̀hún kò nínú ikọ̀ Atletico Madrid olùkọ́ ni Mikel Arteta pẹ̀lú bí ìròyìn ṣe gbé lẹ́nu gangan ó ti pé ọmọkùnrin ọ̀hún ó dẹ̀ ti bá Julian Alvarez sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wípé kó máa bọ̀ láti wá darapọ̀ mọ́ ikọ̀ Arsenal ṣùgbọ́n ọ̀rọ̀ eléyìí tí Julian Alvarez tó ti fèsì fún Mikel Arteta ni ò fẹ́ dàbí nǹkan tó máa dùn mọ́ àwọn olólùfẹ́ ikọ̀ Arsenal nínú torí pé Julian Alvarez ti jẹ́ kó dúnmọ̀ fún ikọ̀ Arsenal òun ò ṣetán láti wá ní ẹ sínú ìdíje league ilẹ̀ gẹ̀ẹ́sì pàápàá jùlọ sínú ikọ̀ Arsenal Julian Alvarez lòun fẹ́ lọ òun ò bá kúrò nínú ikọ̀ Atletico Madrid ikọ̀ Barcelona nìkan òun náà ni ikọ̀ tó ń wò láti jẹ́ pé kóun lọ darapọ̀ mọ́ níyà tibẹ̀ yẹn ká kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Julian Alvarez ká kúrò níyà ibẹ̀ yẹn ṣùgbọ́n ká sì dúró nínú nǹkan tó ní ṣe pẹ̀lú league ilẹ̀ gẹ̀ẹ́sì nítorí wípé ikọ̀ Nottingham Forest bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé wọ́n gbà fẹsẹ̀ wọn ṣe ti wọn lọ́wọ́ lásìkò eléyìí tá a wà yìí wọ́n ba agbábọ́ọ̀lù lọ́wọ́ yìí fún ikọ̀ Crystal Palace mú sọ̀rọ̀ nípa Daniel Munoz wọ́n ba agbábọ́ọ̀lù ọ̀hún sọ̀rọ̀ lọ́wọ́ lásìkò eléyìí tá a wà yìí o lójú pọ̀nà lájẹ́ pé kí wọ́n gbé ọmọkùnrin ọ̀hún kò nínú ikọ̀ Crystal Palace tó ti ń gbá bọ́ọ̀lù bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé ikọ̀ Crystal Palace àwọn ṣagídí ní àti bẹ̀rẹ̀ wípé àwọn ò ṣetán láti yọ̀ǹda ọmọkùnrin ọ̀hún ní ẹ fún ikọ̀ Nottingham Forest ṣùgbọ́n jọ bí ẹni pé Daniel Munoz ó fẹ́ lọ bá olùkọ́ni ẹ̀ tẹ́lẹ̀ yẹn olùkọ́ni Oliver Glasner ó fẹ́ lọ bá nínú ikọ̀ Nottingham Forest ní àti ibẹ̀ yẹn bákan náà ẹ̀wẹ̀ nínú nǹkan tó ní ṣe pẹ̀lú kárakátà àti kárakátà àwọn agbábọ́ọ̀lù lánàá òun náà ni ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa ni wọ́n kéde agbábọ́ọ̀lù tí Shakhtar Matasse fún ikọ̀ Chelsea tẹ́lẹ̀ rí báyìí mo ń sọ̀rọ̀ nípa Nicolas Jackson wọ́n ti kéde ẹ̀ o gẹ́gẹ́ bí Shakhtar Matasse tuntun fún ìyẹn fún ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa ní àti ibẹ̀ yẹn ká kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú fún ikọ̀ Aston Villa lásìkò tá a wà yẹn Nicolas Jackson káyà díẹ̀ náà nínú nǹkan tó ní ṣe pẹ̀lú ìdíje Formula 1 tó wípé lásìkò eléyìí tá a wà yìí Lando Norris World Champion lọ́wọ́ tọ́wọ́ tayà tá a wà nínú ẹ̀ gangan ẹni tó ṣe wípé òun jẹ́ awakọ̀ fún iléeṣẹ́ ti McLaren pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ ó ti tọwọ́bọ̀ wí àdéhùn tuntun mi o pẹ̀lú iléeṣẹ́ McLaren lásìkò eléyìí tá a wà ó wá di ọdún 2030 kó tó di pé àdéhùn tuntun eléyìí tí awakọ̀ fún iléeṣẹ́ McLaren òun tó tọwọ́bọ̀ ó di ọdún 2030 kó tó di pé kiní ọ̀hún tẹnubodò ní àti ibẹ̀ yẹn ìfẹsẹ̀wọnsẹ̀ ṣì ń lọ lọ́wọ́ láàrin ikọ̀ Liverpool àti ikọ̀ ẹgbẹ́ Nottingham Forest pẹ̀lú bọ́rọ̀ dẹ̀ ṣe ń lọ báyìí àmì ayò kan sódò òun náà ṣì ni kiní ọ̀hún jẹ́ lọ lásìkò eléyìí tá a wò àwọn èèyàn kú àánú kulu àwọn ọlọ́tẹ̀ wà àánú kulu ní kí n pè ní ìrọ̀lẹ́ ẹ kú ìrọ̀lẹ́.
1: Raphael Ambale lorúkọ tí mo ń jẹ́ mo kí yín káàbọ̀ sí orí ètò wa ní ọ̀sán tòní ẹ máa bá wa bọ̀.
2: Ajigbala Adoya náà kí yín káàbọ̀ sí ètò ìgbé.
3: Ebenezer Adeosun yìí professeur lorúkọ tèmi ẹ máa bá a kálọ̀.
4: Islamiyah Olajumoke Usari lorúkọ tèmi ẹ káàbọ̀ sí ọ̀yà kò tó ètò náà.

0: pọ̀ £35 million. Bakola ti n bọ̀ pẹ̀lú bí ìròyìn ṣe ń gbé. Bakola máa ṣe ó máa ṣe medical ẹ̀ lọ́la Sunday. Jeremy Jacket àtàwọn àtòun àti Giovanni Leone lágbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn tí wọ́n rà. Ṣé ká gbà wípé misplaced priority ni ti Liverpool ń ṣe láti máa ra àwọn agbábọ́ọ̀lù lọ wájú yìí àbí wọ́n ra àwọn rice people àti wípé kí ló lòkọ́ ni Anthony Raola máa ṣe láti fi mú Isaac tá a mọ̀ nínú ọkọ̀ Newcastle jáde lára Isaac láti mú Folan Vitt tá a mọ̀ jáde nínú Folan Vitt tá a rí nínú ọkọ̀ Bayer Leverkusen àti nínú ọkọ̀ gbọ̀jọ́ orílẹ̀-èdè Germany láti mú àwọn agbábọ́ọ̀lù yìí jáde àbí bọ́n ṣe máa bá lórí.
1: Kò ṣe pé bóyá ikọ̀ Liverpool bóyá wọn ra rice player gbogbo àwọn player ilé tí wọ́n rà yìí àti Frimpong ni ó kẹ́kẹ́ gbogbo wọn kò sí ilé tí wọn ò ṣe dáadáa níbi tí wọ́n ti ń bọ̀ gbogbo wọn lárí nǹkan tí wọ́n ń ṣe. Isaac Shoko fẹ́ ní tó 20 goals kó tó di pé ó join ikọ̀ Liverpool gbogbo alárí nǹkan tí Florian Wiss náà ṣe kódà gan tí Wiss bá tún lọ gba international game gbogbo alárí performance bó ṣe máa ń drop ẹ̀ ṣe mí wípé bóyá kí sọ pé system olùkọ́ni ilé tó wà bẹ̀ tẹ́lẹ̀ ìyẹn Arne Slot ni kò bá wọn lára mu ṣùgbọ́n lọ́ndà olùkọ́ni tuntun Raola yìí sí báyìí bóyá ká sọ pé ká ṣe fún wọn ní sùúrù díẹ̀ tábá ní sí báyìí àwọn eléyìí tí olùkọ́ni Slot kọ ní last season yẹn Milo Kekes àti Frimpong tí kò lò òun ni olùkọ́ni yìí ti ń gbé síbẹ̀ tó ti ń lò lóòótọ́ wọn ti fún ní result tẹ́lẹ̀ tó fẹ́ ṣùgbọ́n èmi ṣe máa ní pé kọ́ ṣe fún ní sùúrù díẹ̀ pé ó ẹ̀ṣẹ̀ dé ni so olùkọ́ni yìí bóyá kí n sọ pé ó ṣe ń ṣe experiment lọ́wọ́ cause mi ò rí nǹkan tí Liverpool ti gbá láti bí abi first match wọn tó ti wá exciting tó fún mi láti sọ fún wọn pé bóyá wọ́n ti lè compete gan foot up for cause wọn ọjọ́ ikọ̀ yẹn àwọn player ilé tí wọ́n dẹ́ gbé náà kí n sọ pé ìfarapa lónìí ìfarapa lọ́la Isaac ń sì báyìí kò fit so gbà mí wá a dé a lọ Frimpong náà same thing so kí wọ́n ti bí a ti gbogbo wọn bá wà available tó bá lè jọ play papọ̀ a máa rí bí a ìyàtọ̀ díẹ̀ máa dé ṣùgbọ́n for now bí Liverpool ṣe wọ́n máa fún mi lọ ilé mi ò tí rí pé bí a àtúnṣe kọ́kọ́ máa wà fún wọn for now.
0: Ọ̀dà ẹ jẹ́ àsunkúrò ní àti bẹ̀yẹ Ralph Ambali.
2: Mo fẹ́ mú kankan ní orí ọ̀rọ̀ ti àwọn agbábọ́ọ̀lù yìí.
0: Okay.
2: Iṣẹ́ rí olùkọ́ ni Pep Guardiola ẹni tó bá mọ ìṣòwò tí olùkọ́ ni Pep Guardiola tó fi máa ń kó àwọn agbábọ́ọ̀lù ṣòdì ó máa yẹ kó yí wá ń pẹ́ ẹni tó bá ti perform fún òun dáadáa ó máa jókòó sórí bench. Ẹ yẹ jẹ́ ká wá wọnú squad kọ Liverpool lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí tá a bá sọ̀rọ̀ nípa Florian Wirtz tá a sọ̀rọ̀ nípa Isaac àwọn agbábọ́ọ̀lù tó ń gbé àwọn Jacquet nǹkankan bẹ́ẹ̀ yẹn àti agbábọ́ọ̀lù tó ń gbé wá láti Bayer Leverkusen tó ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ yìí yẹn.
0: Frimpong.
2: Ẹ jẹ́ káwọn òkè tá a bá sọ pé a fẹ́ bench yóò àwọn agbábọ́ọ̀lù báyìí tálẹ́ ẹni tí a pẹ́ a lè fi replace tí wọ́n bá perform fún ọkọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ dáadáa gbábọ́ọ̀lù ìgbà fún mi o next match bẹ́ẹ̀ máa bench tá a lókùta lè tọ́kọ̀ sí pé ẹni bẹ́ẹ̀ ni máa fi replace kò sí ẹnì kankan tó kù tí Liverpool sọ pé ẹni báyìí ó dájú ẹni tí wọ́n kó sórí pápá lọ gbogbo àwọn tí wọ́n lò tó jẹ́ bí starting level wọn tí wọ́n lò ní àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yìí àwọn nú àwọn best leg tí Liverpool ní lọ́wọ́lọ́wọ́ presently tá a wà ní àní nǹkan bẹ́ẹ̀ kì í jẹ́ ṣé nǹkan tó pé wà nù Liverpool tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá a mọ̀ nígbà yẹn ìgbà tí Virgil van Dijk fi dé ó dé sínú tíìmù yẹn as a giant tó yẹ pé we best player nígbà tó fi dé inú tíìmù yìí ó jẹ́ establish ara nígbà tó wù náà rí àwọn nǹkan tó wọn lẹ̀ ẹni tó bá wọn lọ́wọ́ táìmù tó àwọn ọmọ amẹ́sàlà àwọn Fabio àwọn Adams nǹkan bẹ́ẹ̀ tó gbọ́n fún wa ń bẹ̀ wọ́n wà ti pick at their best tó yẹ pé bench wọn gan náà ẹni tó bá perform dáadáa ó lè jẹ́ bench nǹkan tó fi máa ń mọ àwọn top team àti team tẹpọ rẹdí láti lọ pé òun fẹ́ contend fún league nìyẹn ẹ tó ṣe ọ̀sẹ̀ tó kọjá lọ́ọ̀lù náà ni à ń sọ̀rọ̀ nípa Arsenal Football Club tá a sọ pé òkè tí lágbájú ò bá tẹ̀ sílé ẹlòmíín wà ń bẹ̀ tẹ́ni tó bá gbé nìkan jáde ẹlòmíín wà tẹ̀pọ̀ máa gbé wọlé tí wọ́n ṣe ní àwọn agbábọ̀ lọ́wọ́ ẹ̀yìn wọ́n tú ara kún wọ́n tú ra kún wọn and àwọn best leg náà gbé kì í ṣe pé bóyá tí wọ́n bá fẹ́ gbé player kì í ṣe pé bóyá player tó ń ẹ̀wọ̀n jù òun ló máa fún ní quality nǹkan tẹ fẹ́ ẹni tó lè gbàgbọ́ tó pé ó jẹ̀ máa fi tins to style òun ní fífẹ́ àwọn agbábọ̀ tó pé èèyàn máa ń gbé èèyàn kan tó pé òkè torí lágbájá ti ní goals gan tó pé òkè nísà tó kọjá ó gbé òbí tó bí 20 goals 30 goals ló ní ẹ̀ ká lọ gbé wá ní òkè ṣe nǹkan tó pé wọ́n fi máa ń ṣe àwọn tíìmù ni ẹni tó tẹ̀mọ̀ pé ó máa fi tins style yín òun gangan ni irúfẹ́ agbábọ̀ tó pé máa gbé wá láti lè sọ pé ẹni báyìí o ẹ lọ gbé wá ó máa perform fún wa ìgbà tí ikọ̀ Paris Saint Germain tó lọ gbé Ferran Torres wá láti inú kọ́ Barcelona nígbà tí wọ́n rí pé ok I need ẹni tó lè máa convert àwọn chances wa Gonzalo Ramos kò fi bẹ́ẹ̀ fún ẹnìkan ta fẹ́ gbà mí olùkọ́ ni máa lo first nine wọ́n jẹ̀ lọ gbé player ẹ̀wẹ̀ ẹ máa rí pé first match ẹ̀ ó deliver fún wọn irú nǹkan nǹkan tí wọ́n sọ ni kí n ṣe pé bóyá kí agbábọ́ọ̀lù kọ́kọ́ gbèrú kọ lérí tó bá ti jẹ́ pé ó lè perform fún yín ẹ lọ gbé wá ẹlògbà tí olùkọ́ ni kílóòkè Pep Guardiola tó gbọ́ àwọn agbábọ́ọ̀lù àwọn Kevin De Bruyne kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn tó kó wọn wá Ryan Cherky ta ló fi bẹ́ẹ̀ mọ̀ wọn táìmù yẹn ṣùgbọ́n mọ̀ pé ikọ̀ àwọn pp wọn lè fit his style òun ó jẹ́ gbọ́n wọlé wọ́n jẹ́ deliver fún so tí wọ́n bá fẹ́ gbọ́ àwọn player kì í ṣe pé dandan ni kó lórúkọ lórí àbí kọ́ sọ pé ẹni tó rí pé nísà tó kọjá ó gòbí 30 goals nǹkan kan bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tó fi ń wò nìyẹn ẹni tó lè deliver fún yín tó jẹ́ máa fit into style yín okay tiki taka là ń gbá bí okay direct football là ń gbá o okay rugby là ń gbá bí o nǹkan irúfẹ́ àwọn agbábọ̀ player will not be the team will not release the best leg. Bakola and Bakola team will not to leave it through my way. Won't release best leg. Won't lower our buy. Nay, player to put back willingly at the law. Tibakula, but it's a Bakula and Coloma should be any. I'm a Bakula going on Paris and German pay. Tell you, you tell what about your chance we have been man. Only Jeff for Poloma converts the bay. EPA, the Lomboy. Go Melo Golongo for PSG, but to find PSG. To about what the PMA League table to lead you League One law. Oh my friend issue dear. I call about you about talking about you about to the total on if I have one cocky affairs or see.
0: Oh, that oh, just so cool near at Bay. I want first and once a one, you know, league boom, you know, Yatosino DJ League, you want a legacy. League of Illidan Nigeria, Ring, Katoshele, Nigbati, or Shooting Stars, now buy first and once a cocky, you want to see the League of Illidan Nigeria, you want to see the land, one fear, Jess, a day call, Toshes, a decino league, you are low in Nigeria, you call Interligos. Won pada ko won ni quantitative reason ti won mo tele yen ton lo sun yen won pada ko won ameri meji se yo kan o ni ifese won se yen pari singba to ba di ni ola won ifese won se to ku ninu league orilede nigeria yin o mo tesi waju ka si duro die ninu dije league won ni legacy tori ifese won se mi wa leni papa julo ifese won se iko egbe agbabolu AFC Bournemouth ati iko Everton sugbon ko to di pa lo sinu ifese won se AFC Bournemouth atawon ati iko Everton iya gbogbo Iko Crystal Palace ife se won se meji ni sa ta wa ilabe sakoso loko ni Pierre Serge akoko won padanu meji sodo koju iko egbe bolu Everton lana won tun padanu elekeji koju iko egbe agba bolu titi Manchester City igbawo ni pressure oni bere si ni de sori loko ni Pierre Serge
3: ko si gba ti pressure oni de sugbon inu iko to wa o fe je iko to ye pe eyan le ni won fi be ni much boya expectation
0: won ma ti gba cup enu won ti fe o
3: e mo pe league yato si cup league yato si coin competition na ni gbogbo but e kan wa o je ologbon na to je pe kini en to ba en ni en to ba lemi lo ma last elemi lo ma last o yato si ife sanso je pe o le je boya ife sanso se meji bi te o si gba ife sanso se 38 o yato si pe oke nigba tan ti so ntin yo kini da lo di pe oke awon ko gba bi 8 matches abi 9 na first ko to wa di pe won ma bo si knockout stage bo ai pe tele ni di ye fa champions league ni ife sanso se ke ju lo gba ife sanso se boya bi boya bi merin o abi mejo to fi gba to fi en ti ten te yo fi gba bo se wa wa pe en to luko ni ti won lo gbe wa e o ko ta wa ma ni ka ma support ka ma ni eni o so ni experience league legacy so wa si very to e boya gege bi oluko ni abi eyan so pe yes ko si koko ni sugbon bo se wa wa bayi pe iko Crystal Palace be mi ye so iru awon iko bayi na lele pe te iko te yan ba ti yin foju soke awon people yi won gba ife ko won ma na Manchester City yi na ngba kan bo de ti e wa pe gini won tun gba European competition ko si awon olufe na o ma pe oke won ma reji poke awon na le gba nkan sugbon ko se ni ni da ka temi ko si si ngba to luko ni yi mo fe ko ta won na bayi ton ba ti pe boya won tin lose bi ifese won se boya won lose ifese won se merin abi marun le ra won ti mo so boluko luko ni ji mo sun to pe bayi sugbon bi mi se ri to ba ye pe iko mi lo je pe bayi won ti padanu ifese won se meji lati ma de o de ni kan gidi ko fe se ni legacy ko ni si kankan sugbon bo se wa Crystal Palace emi o fe expectation pupo o wa lori won sugbon luko ni na o na wa wa pe ko na lo tun kan se to pe bayi na ni relegation ti mo bere to ya pa awon iko kan ta ro pe oke awon iko to bi bo se sele ni sin sa to lo ti ra awon bi wo vam 200 ta yen na fi pada relegate ta ba wan so gbogbo yen ibo be mi se ko luko ni ohun o ite lo tun ira e pa bo ara kan to ma wa be na ni pe oluko ni le ko luko ni ten bi ati pe Crystal Palace gan lele o player melo ni won gbe e de tun ta awon agba bolu ni jade bi ru Mateta ni si tun won so pe won ni Mateta inu e odun ninu ko Crystal Palace ina o da ba ka fe ma se de ve ki bu player te pe kini normal eyan le 28 or 29 years iro eyin na
0: awon na ma awon player
3: player bi awon player won ni won to je ko fi place awon to lo
0: at least won ra won Oscar Mingueza won Dekero Tomiyasu Evan Gusan Dwight McNeil
3: okay Dwight McNeil yes
0: won ra player
3: o wa je she be like to like replacement if awon ti won ta and then awon te to wa keep lowo waju yen se ma teta mi won so pe ma teta ti no o affect won to pe en start to agba bo de pe du o kan re ti si kuro e de be je ko lo sinu ko mi e wa keep awon te de tu wa ta
0: awon te
3: mo lo ni fa pa sugbon sibe sibe na o fe ko to poluko ni to wa me tele tele e ti je ko lo o de ko oluko ni ohun niyan bo se wa be ko ke awon te wa ta na lele awon na lo bi je pe like to like replacement lo to ko ni fe easy fun won bo bi mo se mi o fe re expectation pupo ju bo to ba ye poluko ni tin lose bi o ya bi fe se won se marun consecutively ti o ri jawe olubori ko si gba ti pressure ni pada mo ti lelu sugbon e mo ja agbe Crystal Palace won o ki se big team na de po te yan ni okay o e make European competition
0: to ojo UEFA ti pada kede leni bi awon fe se won se idije UEFA Champions League todun ta wa ninu eyi league face e bo se ma waye lati fe se won se ose akoko si ose elekejo kamudie ninu awon fese won se yen ifese won se akoko ti ko Paris Saint Germain ti won ta won ma gba ojo kesan ni won gba ife ojo kesan ninu osu kesan ni won gba ifese won se yen kuji ko Slovan Bratislava ifese won se won kuji ko Man City ninu osu elekewa kuji ko igbi agbabolu Man City ojo kerinla ninu osu kewa ni won gba fun iko Real Madrid ti won ifese won se akoko ti won iko Inter Milan ni won koko koju ni ojo kejo ninu osu kesan tan wo lokan yi iko Arsenal ti won iko Napoli ni ifese won se ti won koko gba oke ta ni won lo iko Bayern iko Bodo Glimt ni won koko koju ni ojo kewa ifese won se o se akoko yen ojo kejo ninu osu kesan ojo kejo ninu osu kesan ni wo bere ojo Tuesday ojo kejo titi di ojo kewa ninu osu kesan lati Tuesday Wednesday Thursday ni won fi ma gba won ifese won se o se akoko fun iko Liverpool ti won Atletico Madrid ni won ma koko koju Man City o koko koju iko Porto fun iko Barcelona iko bi agbabolu Feyenoord la won koko koju ni ati be e je agba bi sumo oju oja nigba ta ba pada de latoju oja ka wa ma tesiwaju seyin ti wa ni bi amala first abi e sese nlo tori idan tin sele pelu nkan ti mo ngbo idan tin sele ni recreation center ni bi ti amala first todun ta wa ninu eyi to tin waye lowo lowo awon eyan tin buka awon agbalagba to mo awon okunrin to de mamala ro na dada awon na tin wa loju be en tin ro amala die die e ja sumoju oja na ka de nigba ta ba de pada latoju oja a wo boya le be nikan abi meji soro ninu awon to wa ni bi amala first ka to de pa mo tesiwaju e ku kale

0: 32 FM, 94.9.
1: 72 hours with God. Hey, agbara Olorun ma ro le bile titi ti se yalu ninu aye ode bojipo eyo. Ninu ipade adura wakati meji le ladori pelu Olorun. Ni CAC Covenant of Mercy. AKA majemu anu Olorun to ma lo baba. Prophet Abel Taiwo Ojo. Baba isoji ori afefe. Ewo to osu kesan yi ma lagbara pupo akasi ara. Emi o se otitun. Esa 43 verse 19 la korie. Latojo Friday ojo kokala. Si Sunday ojo keta la osu kesan odun yi. 11th to 13th September 2026. Lojo Friday ati Saturday. Agumesan aro. At the show, Rula Gomeji Lauru, not your Sunday. Akpati Lagome Juaparosi Meji Lauson. At the show, Rula Gomeguane, Uja Rodi Witty Witty, Nimbasika, Kilometer 18, Ibadanfe Expressway, O Saint Gere Ibadanik Pilojo, if for sure one lay, Prophet Abel Taiwojo, Papa Sojuri Afefe, Yoluma Luata, if for sure me, Okobosi Walawa Shayenu, at the Pileko, you be what was it by the Adwa, Yalun Renduro de Ombeo.
2: Francis, mo gbọ pe o tun ti post me si oja lesi loye iru ogbon wo lo nda si emi o ruwo taja ile iwo pamọ alasiri wo me microfinance bank ni alasiri mi pelu awon eto yawo won bi beta money osu kan si osu mejila ni o fi da owo ti o ba ya pada pelu ida meta bo 3.5% losusu ikan tun wa fawo loko nlala ati loko kekeke sme loan ni osu mejila lo fi da pada salary advance loan fun gbogbo ise ijoba ati ose aladani osu mejila gbako ni won fi da pada pelu ida meta abi ida meta bo 3% si 3.5% anfani ati ma se ile ori owo re tun wa bo baro gbogbo ipapo yen interest waiver tabi overdraft osu kan tabi osu meta ni o fi da owo ti o ba ya pada pelu ida meta atabo 3.5% owo to ba ya laarin wakati 48 hours owo to fe ya yo ti jade wa laye lekun re 0707313 5538 whatsapp 0908796684 website www.groomingmfb.com olu le se won wa ni 160 ojo you high road Olorun bus stop ojo ibadan adeun ati ilaran tele wa
3: Senile Ibadan na ni a ti gbe so to duro rekete bayi school uniform sportswear ati general wears lorisirisi won gbe to duro tan to dabi toki okuni BK monogram and printing eku ise ojo ti peta tin waru ile ni le Ibadan ka fi logo sara uniform school commander bi bulu bala boya uniform le ise ni abi sportswear leyin ti e fe rante de fi logo school yin si ka fi picture dara sara so lorisirisi ile ise BK monogram and printing awon gangan la fi BK Monogram and Printing Saroto. Akoshe Moshe ni won. Wokaleka si Uncle Joe Building Legbe Fidelity Bank Uncle Joe Bus Store Makola Roundabout Ibadan 0803-643-0813 Tabi 0812-984-9304 And wa akoshe Moshe Tindo Nile ishe BK Monogram and Printing Benye no badara nyiloju Ekon si waloni BK Monogram and Printing Ekbafun Oganiwa
4: Koko bayi la rofa aditi aja ti o sonu ni ki gbo fere olode adi afun koloro si eleyi ti olore pate oja soju titi ohun juru won ba ti ri dodon ni kiru won farama eni ti pate soju titi iru won ni pagidina yi ka to dun wo bojuri ohun nilo ati bibo giri oko ni rona ina lo fin ku meni oda ida lo fin ku meni oro ajo ti ri si ibowo fun ofin ohun igbo firo ni pele oyo oyo state rule of law and enforcement authority nke toto e mo pate soju titi ti ma emi olaro ipinlo oyo ni baje o
5: to yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
6: eto igbeyawo laye
7: ejowo eduro nojare
8: bi lo sele
7: ki won to so wapo nje o ranti pe o sele ri television fun mi fili ijinko ero ofoso ise le wa ma fowo ofoso nle ni 2026
5: eh ni tuto
7: ka sa so pe o ti ran won abi
5: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so nibi ti cdk e wa
8: iwo lo tun je cdk e bayi
5: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
7: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
5: ah lati osu to koja ni mo ti ra won
7: oluso agutan e so wapo
5: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
9: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911
10: CDK sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
11: Níbo ló ń dà
10: ládò ti ilé rẹ sí nínú báàgì ẹnu olóró àbí sọ́rọ́ngbó lójúdò tó ń tojú àgbàrá rárá má dàrú aṣọ bẹ́ẹ̀ sòrò mọ́ ṣohun tó yẹ lásìkò tó gbàgbàmù ọjọ́ kìíní oṣù kẹsàn-án 2026 lọ́jọ́ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ fún gbogbo wa láti ní goro ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé níbi iṣẹ́ ilé ìtajà ilé ìgbé ìkó wa àti níbi gbogbo ọ̀ràn yẹn ni láti ní goro ìdálẹ̀ sí má dájọ́ sí kó fi tó bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ gbélẹ̀ sí ibi tó yẹ ìmọ́tótó ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀ ó lòdì sófin ìpínlẹ̀ ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́ dalẹ̀ rẹnu lọ́nà tó bójúmu jẹ́ kí ìpínlẹ̀ ọ̀yọ́ kó wà ní mímọ́ ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó mójú sọ́rọ̀ ètò àyíká lábẹ́ olùdarí onímọ̀ Adémọlá Temitayo Adérìntọ́
11: yóò tún ní ìrànlọ́wọ́

0: sa to koja mo sin wo jesi won waju mi o si hun mi e ka bo pada latoju oja ege na le ngbo lowo ni kan ni adan iposunu 32 fm 94.9 laughter house lori oke premier ni mokola ni badan nibe na ni kan ni adan iposunu 32 fm 94.9 nibe latin se bi oba eni lojo saturday ojo kokan din ni ogbon ninu osu kejo odun 2026 a je pe saturday to gbe yin ninu osu kejo lele mi lo loku to si fi matan na
1: ojo
0: mi to do fi matan ada
1: Lẹ́yìn
0: o ti ku 4 months ẹgbà mi yẹ titan yẹ financial breakthrough emi ko ti breakthrough ẹjẹ atẹsiwaju pẹlu sports ọdun ayọ ẹjẹ aya sinu fẹsẹwọnsẹ laarin ko ẹgbẹ agbábọọlu everton atawọn ati ko ẹgbẹ agbábọọlu afc bournemouth ikọ everton ninu fẹsẹwọnsẹ tawọn fi kọkọ bẹrẹ sa o njọ bi ẹni wipe wọn gbọn pa ninu fẹsẹwọnsẹ ti won tori bi won se play everton won fi aje iko crystal palace won de gba bọọlu dada ninu fẹsẹwọnsẹ yen fun iko afc bournemouth agiri ni ko man city fi na won e le se so ni so wi pe won bere sa daada lona kan ṣugbọn leni iko bournemouth labe oluko ni marco rossi ato oluko ni david moyes
2: iko everton isowo ti won se bere sa ye mi pe won fe be daada ju ko man city ju ko bournemouth lo a ni wo bia pe pe ka wo gbo bia to opponent to ju ṣugbọn isowo to se gba ball tinu bari ile ti ko relieve mi ju bia bi go merin lo ninu bi fi bese won se to lo bi ogbon ile to gba nle season to koja o ti ni bi efo go sin two matches bye so akun yi o ti pada si form ile ti o wa tele ko to go da ko mo
0: ile ninu ko villario
2: everton this be all ile ti won be lati chelsea wala ni patawa mama kun yin se lati pe to ti de no ni pe o tin sana to tin se dada fun iko everton to iko everton won se dada emi ma so pe boya for currently by pe ti kon o ba sele o emi ni pe won si need edge ju bournemouth lo sugbon bournemouth no ko iko boya awon na boya won try sugbon pe ti so pe boya sa se to se last season iko ju patoko to manchester won tun se again this season to pe le manchester won ti yo ato weyin lati wa koju won so emi ni pe awon na ko iko boya won bad na sugbon ta chance yen emi se ipo se fi si ojo everton ju iko bournemouth na lo
0: prof iko egbe agbabọọlu everton labesakoso lukọ ni david moyes nigba ti sa to koja o fi bere in ti opo eyan nigbagbo ni wipe iko everton boya pelu bo se je pe won ko lo sinu ile tuntun boya won struggle sugbon won se daada ni sa to koja igba ti sa n tenu bodo lo lojo bi eni wipe ise yi mo won lowo ti won pada le qualify fun europe sugbon ni sa ta wa olukọ ni david moyes ni won ri ni repi wipe odun yi awon le gba europe lo pelu ufi awon agbabọọlu ti awon nile ati wo nkan to wa nle fun won fun iko afc bournemouth labesakoso olukọ ni marco rossi won wa ni europe lodun yi ti won pelu awon agbabọọlu ti won ti gbe ati wo nkan to wa nle fun iko mejeji owo ta ni o wa luke nigba ti fese won si won ba fi pari ni role
3: mo se wo yi laarin bournemouth ati everton match yo ma fe tight a ma wo end to end attacks tori bournemouth agidi ni man city na won ni last week ni match week 1 agidi ni man city na won so and everton yi bo se wa ibayi nisin yi moyes o ti ko won so riri ko to lo ko to kuro megba ko to lo si manchester united so a le so pe boya tori pe tori pe o ti ko won so riri o mo wa to no tori awon players to wa nbe gba yen ko lo wa nbe nisin yi sugbon o n lo momentum ni pe coach mi coach awon players yi emi ni coach won tele team yi emi ni coach won tele so gba ti mo de won ba tele mo se dada so gba to pada wa momentum yen wa nbe o yato sin pe coach to pe won kan lo gbe wa ni susun so o ma le die tori igba ton gbe lo si manchester united ibi to n lo o lo steps in his shoes baba Ferguson o de le gidi gan te ba notice awon coach to pe ton ma se dada ton ma kan lo gbe coach mi wa o ma le gan e wo Guardiola bayi nisin to kuro a ti n ri awon lapsisi
0: man city man na first two premier league match won
3: won na but won wa convincing to
0: 4-1
3: won wa convincing to e won team son ba play now so e wo Liverpool bayi nisin atigba ti club ti lo wahala ni igba ti Slot debe o ko sare lo taji fawon eyan na o ko na won lo but igba ti season yen ti n pari mo ti ri pe nkan ti n se Liverpool won si n drop point igba ton ma bere ni last season e ma ri pe ibere won last season come back ibara sọ pe nkan ti n ṣayẹ pu ibo nkan ti n ṣayẹ pu ibo so o ma n le fun coach to ba lo fun coach to ti achieve dada to wa lo to wa pada wa to lo to wa yepon wa gbe lomi to pada wa to wa play ṣugbọn David Moyes n tiẹ ko ri bẹ fun o ti lo o achieve yin bayẹ tẹlẹ o de pada wa so momentum yen wa nbe fun so awon players e o easy fun lati ma ba won soro sugbon Bournemouth Marco Rose o fe ri ba kan die sugbon o fe da bi kloruko ma yi ma to ti amu yi coach to ti amu yi Deserbi
0: Roberto Deserbi
3: e ko igba ti Chelsea gbe Graham Potter kuro ni
0: Brighton and Brighton
3: o lo gbe Deserbi wa mo gba yo pe Deserbi Taile but Kadomo pa o ti gba league ko ye gba league ni gba Premier League so o gba Premier League e ni pe no mo wa ibaye la mo wa iba lati wa duro ni so de player da to de se dada to awon yo pe no coach se dada so Marco Rose no by this yi against Man City nkan to ba mu le o se kere so o no sha so pe mo wa si ibaye emi no mo fa gba league mo fa fese mu le ni so match yi ma le gan sugbon ni ipari mo se wo Everton mo tip Everton lati win 2-1
0: oda ra fan bali
1: atokun
0: eja kuro lori ifese won se yen sugbon kankan si wa ti mo fe ka mu lori oro iko egbe agba bolu Everton ni boya bi ose to koja boya bi ojo Sunday to koja bi nkan iko egbe agba bolu Everton iko Sunderland won ko owo lo ba iko egbe agba bolu Manchester City wi pe awon fe gbeja Grealish lade won laya lo iko Man City pada so pa awon yonde fun won lade won laya lo Grealish duro ni duro wike bo won ba finu ko Man City le ni saa ta wa yi won fe pada sinu ko Everton ni bi to won ti se dada ko to di pe ifarapada ni saa to koja kini best thing fun Grealish ko duro ninu ko Man City ni bi ti o ti jo bi eni wipo mama bere fese won se abi ko lo nu ko Everton ni bi to jo bi pa ri Grealish ta mo tele ninu ko Aston Villa abi ko de lo sinu ko Sunderland ti Europe wa awon qualify fun DJ UEFA Europa League ni saa ta wa yi
1: fo en to ba mo nkan to nse na ti en ba fe kuro nu team ko lati pada lo sibo mi wa ko wo pe team ti mo fe lo ibo na ire tournament won fe gba ni satawa yi en to mo Everton mi o be Everton lo sin nkan ko to nse pelu idije Europe ni satawa bayi so Sunderland is one be and to ba ko fe pa wo fe do sinu ko Manchester City da na ti en ba wo ko Manchester City e ma mo pe team te pe iyan ma anticipate lati so pe mo fe lo lati lo gba ball ni sugbon e le fi awon squad ti ko Manchester City ti won ni lowo ton wa bayi agba ball wo lo fe bench nkan ti Grealish ma ma ro ni okan re pe agbabolu lo n fe bench pe eni ti o wa nbi se mo si daju lo tin ba si Grealish start 21 years now nkan to ko si in favor ni pe omo legacy ni Karen Grealish o n so omo legacy no emi ni pe won ti ma ta ku nkan ti ma ta ku nu nkan to ni se pelu league legacy o le ti wa no yin agbon Saudi abi ko ti wa ni Turkish league sugbon nkan to wa nbe ni pe o ti play Everton eni to ba je wo fe se won se bi fe se won se marun to ko gba ni sa to koja koju re ninu igba to fi ja po mo iko Everton e ma pe to se n go lo assist o je performance je wa padada ko to di pe ifarapa nkan to ni se pelu ifarapa o pada de barakun yi so the best option fun Grealish atawon to je bi agent ni pe ko pada lo sinu Everton te po ti se dada nbe to ba so po fe do sinu ko Manchester City lo to trophy le wa trophy kon le wa ni ko Manchester City and o je ma hard mo kini e pe oke o mo gba oye choice down ma pada so trophy se ko ife oye trophy is by mo gba o sugbon so ma ni playing time da ninu ko Manchester City it is no the 10% chance lo nipo ma le ni playing time da na nuko Manchester City pelu nkan ti o lu ko nu Enzo Maya Scar to ko ko Manchester City should o ti na wa gbe en to ba wo first match second match me pe oluko ni o ti na favorite to fe ma lo fun attackers yin so iko Sunderland na to pe awon na ko wa pe o ki ma bo ni adiwon ayala alayalu awon na wo pe o ki ohun o ti play nuko yiri sugbon ko Everton o ti play dada nbe o je ti se dada fun won je fe nbe to won alakoso se fe be lo ni awon ololufe na awon na fe bi to ma je ti fe na ni ama pe ohun ti fe gba ball alafesi gba sugbon kan to wa meni pe arakunrin ati awon to je bi agent e ma ko oje e ma ye wo dada iko Everton kini project to won waju won enje team ba se ni on sa to koja won si your point awon iko Everton se team we se won mo nkan to won se no to ifese won se ala ko to won ko gba won boyi sugbon se won kini plant won ni fun ara won pe okay sa ko fe ma gba ball nu league legacy ni awon ati ko Liverpool lo je wa ni Merseyside bi ari nkan ti Liverpool se but kini Everton tin se for the past years o fe ri alayan odun marun pa ma gbon pa Everton lo sinu nkan to ni se pelu European tournament so o ma wo structure won pe kini plan on people yi se won ko fe ma gba league legacy na abi won fe abi won awon na fe content lati le gba league ta ba so won ta ba ma da ko won team de pe o fe ma content lati ma gba league ni sa to koja Aston Villa wala won Bournemouth go so pe won go se be náà tó fẹ́ gba league legacy ni sáà tó kọjá Aston Villa náà wà ń bẹ̀ wọ́n náà anticipate pa lè ṣe kinní
0: yìí top 4 náà lẹ́sà
1: wọ́n lé top 4 ṣùgbọ́n tí league bá wa ṣé wọ́n ní ìgbà ni ìgbà tí Leicester City wà ní ọdún 2016 ṣé Leicester City mọ́ ìgbóhùn àgbà league ni kinní ẹ̀wọ́ ó jẹ́ ìjọ so project olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni so tó bá ti rò pé okay project mi báyìí project tí àwọn kọ yìí ni ó máa favour mi ó lè darapọ̀ mọ́ wọn èmi máa fi ọwọ́ mú lè fọwọ́ ìsọ̀yẹn pé tí Jack Grealish tó bá máa lọ tó bá padà sínú ikọ̀ Everton ó máa ń rí playing time dáadáa ṣùgbọ́n àkọ́yè cup àti wá guarantee cup fún yẹn nìkan lèmi ò lè sọ Harry Kane ó ní ìdàtí kò ní kan Tottenham Hotspur kó tó di pé máa ní nǹkan tó rí ṣe pẹ̀lú àwọn major trophy ó rí gbà.
0: Ìfẹsẹ̀wọnsẹ̀ wà nínú líìgì wọn lórílẹ̀‐èdè Spain lé nígbà tó bá di láago mẹ́rin ikọ̀ Levante yóò gbàlejò ikọ̀ Real Betis aago mẹ́fà rọ̀lẹ́ ni ikọ̀ Real Sociedad àtàwọn àtikọ̀ Espanyol làwọn ó gbà bọ́ọ̀lù ìfẹsẹ̀wọnsẹ̀ alágbára láàrin ikọ̀ Sevilla àtàwọn àtikọ̀ Atletico Madrid yẹn di láago mẹ́sàn ní aago mẹ́jọ àbọ̀ lálẹ́ òní ṣùgbọ́n ìfẹsẹ̀wọnsẹ̀ nínú díje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool àtàwọn àtikọ̀ Nottingham Forest ó ṣe ń lọ lọ́wọ́ àmì ayò kan sódò òun náà ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nottingham Forest náà fi ń lékè ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ní pápá ìṣeré Anfield ó ń jọ bí ẹni wípé ọ̀dọ́ léńjẹ agbábọ́ọ̀lù fún ikọ̀ Liverpool tí wọ́n jágbà lọ́wọ́ ikọ̀ Chelsea rí Ngo Moa ó ń jọ bí ẹni wípé òun ò ní pẹ́ wọlé fún ikọ̀ Liverpool nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ṣùgbọ́n ká tẹ̀sí ọwọ́ iwájú lórí nǹkan tá ń bá bọ̀ a sì máa padà sí ojú òpólẹ̀ láàrin ìṣẹ́jú bóyá bíi mẹ́wàá sásìkò ilé ìtawà yìí a máa sí ojú òpólẹ̀ fún ẹ̀yìn ara ilé náà láti pè kó tó di pé a máa tẹ̀síwájú ṣùgbọ́n ìyá gbogbo olùkọ́ni yín ọmọ yín dáadáa olùkọ́ni Frank Lampard ó kó ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Coventry City ṣòdì nínú líìgì àbálẹ́lẹ̀ kejì ní sáà tó kọjá ó gbadé líìgì wọn bẹ̀ nínú líìgì àbálẹ́lẹ̀ kejì ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ gbá nínú líìgì lẹ́gẹ̀ẹ́sì bí ẹni wípé èèyàn kó sọ́wọ́ lọ́wọ́ ní bí èèyàn bá kọ́kọ́ lọ kojú ikọ̀ tó gbadé líìgì lẹ́gẹ̀ẹ́sì ní sáà tó kọjá lọ́pọ̀ ìgbà irúfẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ bí a máa yíwọ́ lénìí ikọ̀ Coventry City ó wà nílé láti gba ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tán gbà nílé lénìí kojú ikọ̀ tó fìyà jẹ́ ikọ̀ Man U láago méjìlá àbọ̀ lọ́sẹ̀ tó kọjá ikọ̀ All City ti bẹ̀rẹ̀ dáadáa àwọn ni ikọ̀ tọ́pọ̀ èèyàn rí nírin wípé ikọ̀ ilé inú líìgì àbálẹ́lẹ̀ kejì yóò padà síbẹ̀ ni ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ dáadáa ó kì í kan náà àwọn ikọ̀ tó yẹ lè pè ní ikọ̀ tó dáa jù nínú ìdíje líìgì lẹ́gẹ̀ẹ́sì ó kì í mọ́lẹ̀ ní last week ó nà pẹ̀lú àmì ayò méje sódò àwọn méjèèjì ó kojú ara wọn lénìí ta ni ó tẹ̀ fún kan.
4: Àwọn méjèèjì yìí ẹ̀ pé inú ìdíje championship òun náà ni àwọn méjèèjì ti jọ wá pẹ̀lú bàbá rẹ̀ ń sọ pa Coventry lélẹ̀ pé táwọn àti All City yìí tán ti jọ kóra wọn kó ṣòdì Coventry ẹyọ kan péré ló win láàrin mẹ́sàn-án.
0: Owó Liverpool ti padà san o. Owó ti Liverpool kó lẹ̀ ti padà ta. Alexander Isak ti mi àwọn fún ikọ̀ Liverpool nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n ń gbá lọ́wọ́ kojú ikọ̀ Nottingham Forest gó àkọ́kọ́ ẹ̀ fún sáà tá a wáyé ní àmì ayò kọ̀ọ̀kan lásìkò tá a wáyé láàrin ikọ̀ Liverpool àti ikọ̀ Nottingham Forest ní pápá ìṣeré Anfield. Ẹ máa bọ̀rọ̀ yín bọ̀.
4: Pẹ̀lú mo ṣe wá ń sọ̀rọ̀ láàrin ikọ̀ Coventry City àti ikọ̀ All City àgbà tá a ti rò pé àwọn méjì wọn kojú ara wọn bí 9 games tó ti wáyé láàrin àwọn méjèèjì sẹ́yìn lélẹ̀ ikọ̀ Coventry City wọ́n borí ẹyọ kan tó dẹ̀ pé ikọ̀ All City òun borí mẹ́ta tó dẹ̀ ta omi márùn bó ṣe wá wà lórí ilé ìtawà pé ikọ̀ Coventry City mo fẹ́ lọ pé ní ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́yìn tí wọ́n gbá lọ ìhun Coventry City bí ìgbà téèyàn bọ́ sọ́wọ́ lọ́wọ́ ni lóòótọ́ torí pé ibi ọwọ́ ẹ̀yìn ikọ̀ Coventry City yẹn n ò ní kankan síbẹ̀ bẹ́ẹ̀ ni wọn ò ní kankan síbẹ̀
0: wọ́n wà lára àwọn ọkọ̀ tó ní best defense nínú championship ní sáà tó kọjá
4: ẹ̀jọ̀ṣẹ́ championship là ń gbá ṣe championship la ń gbá nísìnyí lẹ́yìn bá ní òkè ọ̀dàn championship nígbà tó bá débi champion tó wá sì jẹ́ pé ìwà championship yẹn ló ṣe a jẹ́ pé ibẹ̀ yẹn gan ọkọ́ láyé ẹ kó o padà síbi tó ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìdí yẹn ni ò bá ti fẹ́ tà bó ṣe wá wà pé ikọ̀ Coventry City àti ikọ̀ All City ó jẹ́ pé àwọn méjì tó ti jọ mọ́ra wọn lóòótọ́ ní sáà tó lọ lórí níje championship bí 22 points oni kọkọ ẹni Coventry City ló fi la All City lórí àkàbá tábí adẹ̀mọ̀ pé ṣé Coventry City nìkan ni wọ́n kó ṣó ni wọ́n jọ kojú ara wọn ni àbí All City nìkan ni wọ́n kó wọ́n jọ kojú ara wọn mọ̀ bó ṣe wá wà lélẹ̀ pé pẹ̀lú tí All City ẹ̀dẹ̀ túmọ̀ pé olùkọ́ ni wọ́n lélẹ́yìí lẹ́yìn ìgbà tí wọ́n na Man U wọ́n ti sáré tún fẹ́ ṣe àdéhùn olùkọ́ ni lójú sí ni pé ihun tó ṣe fún wa ó dà pé ribiribi ló tún fẹ́ ṣe fún wa yìí bó ṣe wá wà báyìí pé Coventry City ló wà lé ẹ̀dẹ̀ wọ́n jẹ́ gbàgbé 25 years ago ó yẹ kán ti gbá líìgì kẹ́yìn bẹ́ẹ̀ dẹ̀ All City náà rẹ̀ 9 years ago ìyẹn túmọ̀ sí pé ìyàtọ̀ fẹ́ wà pé bí ìgbà All City òun ṣe fẹ ní experience dada lóòótọ́ ikọ̀ Coventry City leléyìí náà àwọn náà gbá àwọn agbábọ́ọ̀lù kan àṣà agbábọ́ọ̀lù wa méjì lówó àbẹ́tá wà wọ́n ní ìwà ńbẹ ṣèmi ajayi òun náà bẹ́ẹ̀ tọ́dẹ̀ tún gbé àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan mí náà tẹ́pẹ́ yes wọ́n fẹ́ fi ra wọn lágbá ṣùgbọ́n nǹkan tẹ́ mọ̀ pé ibi tí ó ti wà lọ́ọ́ máa gbà wọlé lónìí fún Coventry City ni pé kí ni táwọn bá fi lè bójútó ibi flank méjèèjì yẹn left back àti right back ibi méjèèjì yẹn wọ́n enter àwọn gidigidi gan tí ò dé ní òde wípé òní gan náà mi sí ìwé àtúnṣe tún máa dé bá torí pé nǹkan tí all city tó fojú kọ Manchester United rí ẹ mọ̀jẹ̀ lè òkè ṣebóyé èèyàn ṣọ́ tàbí èèyàn kan tó yẹ pé Mayu ó tún try ó gbìyànjú pé kóun rí one goal score tí ò rí score ó wá ní Coventry City tó jẹ́ pé òun kan ó kàn ń jò ó ń jò lọ́ọ̀tà lẹ̀ nípa ẹni tó bá tó kojú ìyàn Arsenal pa bóyá kó dílé fún ni kó dílé fún jù bẹ́ẹ̀ lọ yìí yóò jẹ tí yóò jẹ ni bọ̀ bẹ́ẹ̀ mi ṣe wáyé pé lónìí lélẹ̀ èmi ṣì tìpù all city
0: kófí àjẹ Coventry City professor mo nígbàgbọ́ pé ẹ̀ ń wo ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ẹ dẹ̀ ń rí bí kinní ṣe ń lọ kọ́dí gápò ló mú ìrànwọ́ bí ikọ̀ liverpool ṣe padà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ òun ló ṣe ìrànwọ́ bọ́ọ̀lù yẹn lẹ̀ fún Alexander Isak ṣùgbọ́n mo fẹ́ ká kíyèsí nǹkan kan pẹ̀lú ohun tí ikọ̀ liverpool gbìyànjú àti ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ náà kọ́dí gápò wà lára àwọn tó múṣẹ́ tán fi padà borí wọn ó mi àwọn kojú kan Newcastle United ṣùgbọ́n mi ò mọ̀ bóyá ẹ mọ̀ wípé ikọ̀ liverpool ń wò níwò bí wípé àwọn fẹ́ yọ̀ǹda agbábọ́ọ̀lù bí wọ́n bá rí ikọ̀ tó kó owó gidi wá Man City wà lórí ẹ̀ Man City ń sọ̀rọ̀ kọ́dí gápò ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham Hotspur náà ń dúró nídúró wípé bí kọ́dí gápò báyìí bá wà àwọn máa gbé kí n liverpool ń rò àbí ṣé kọ́dí gápò kan mọ̀ mọ́ wulẹ̀ ń gbà wípé ẹni ò fẹ́ kó ònú kọ yìí jẹ́ wulẹ̀ tẹ́pá mọ́ṣẹ́ mi ń bì ni bọ́ọ̀lù tọmọkùnrin ọ̀hún gbá lọ́wọ́ ẹ̀ ni.
3: mistake ńlá gbà ni wọn máa ṣe tán máa ta gápò torí ta bá wò láti last season kò ń ṣe pé ó kàn ń play ní season ni pé ó kàn ń play torí gómìnà ìfẹ́ lọ last season náà ó wà very important fún wọn ó ń play dáadáa ní last season náà so season náà kẹ̀dẹ̀ rí ó ń play dáadáa tẹ bá rí bí Anthony Raola bó ṣe lò báyìí nísìnyìí left làwọn tó máa ń gbá ṣùgbọ́n ó lò sí right torí sack ló ṣe lò sí right yẹn nínú no opinion tèmi ni o torí sack ló ṣe lò sí right yẹn torí tó bá gbá left yẹn tó ń gbá yẹn tí gápò tó bá cut wọlé 70% chance wà pé ó máa fẹ́ score fún rẹ̀ so 30% chance ó kù ni pé mo fẹ́ fún Isak ṣùgbọ́n báyìí nísìnyìí arígbọ̀ kan tó play nu ní first half tó play nu bọ́ọ̀sì sí ó fẹ́ turn ó fẹ́ gbé bọ́ọ̀ yẹn sí right ní pé kó lè bá score fún rẹ̀ ṣùgbọ́n kò easy fún ṣùgbọ́n báyìí nísìnyìí níbi tó wà báyìí nísìnyìí kò ní choice ju pé tí bọ́ bá dẹ́sẹ̀ ó easy fún láti fún Isak ju pé kó score fún rẹ̀ lọ so tactics Anthony Raola ń bẹ̀ morigbon work but fún gáà yìí bó ṣe wà báyìí nísìnyìí tó máa jẹ́ kó lọ bàbá big blonde ni torí ta lè fẹ́ gbá tó máa replace ẹ̀ sálà ti lọ báyìí nísìnyìí gápò ẹnìkan tẹ́ tún ní bẹ́ẹ̀ ni tó jẹ́ pé ó sì lè máa fún ní ginger sálà ẹ máa ta òun ẹ máa lọ gbé bàkólà wà ṣé bàkólà nìkan ló máa dá méjì ṣe ni.
0: bàkólà tiẹ̀ ti dé ẹ dáhàn ní pl ọdún ayọ̀ ẹ sọ̀rọ̀ ẹ mọ̀rọ̀ yín délẹ̀.
3: advice tèmi fún ọ ni pé kí wọ́n fi máa yẹlẹ̀ kí wọ́n lè lọ gbé bàkólà wà kí wọ́n máa gbà.
0: ọdún ayọ̀ ká padà sórí ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Coventry City àtàwọn àtikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù All City ní sáà tó kọjá bí Coventry ṣe dáa tó ẹsẹ̀ ayò ti fẹ́ wọlé wàsó £50 million agbábọ́ọ̀lù ńlá agbábọ́ọ̀lù tó mọ bọ́ọ̀lù gbá tó mi àwọn ojú nǹkan míì lọ tí ikọ̀ Nottingham Forest lọ gbé wá láti inú ikọ̀ Chelsea Liam Delap ó ti fẹ́ wọlé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ó ti ń múra lẹ̀ láti wọlé Liverpool jẹ́ ètò score ó mọ góògó bàjẹ́ Ralph Amai ọdún ayọ̀ ikọ̀ City ní sáà tó ikọ̀ Coventry ní sáà tó kọjá bọ́ ṣe dáa tó nínú ìdíje championship wọ́n rí ikọ̀ City náà àti nílé àti lókè ìta òdo làwọn méjèèjì jọ gbá àti yóò máa tèwé mọye láwọn dáa tó ní sáà tó kọjá yẹn all city mú lé fún wọn gan tán because all city wà lára àwọn ọkọ̀ tó ṣe wípé nínú championship ní sáà tó kọjá wọn ẹ̀ lè má concede àwọn ọmọ pẹ́ mọ̀ at least nínú ìfẹsẹ̀wọnsẹ̀ bóyá 46 matches náà play nínú championship wọ́n jo 66 goals ní ikọ̀ all city ni wọ́n jò ní sáà tó kọjá.
5: egbòogi kan ti délẹ̀
0: yìí. 66 goals ní ikọ̀ all city ni wọ́n jò ní sáà tó kọjá ní àtibẹ̀yẹ wọ́n wà lára àwọn ọkọ̀ tó ń concede jù now nígbàtí Coventry wulẹ̀ gbiná sórí gan nìyẹn wọn ò rí wọn score báwo ni Lampard àtàwọn ọmọ ẹ̀ ṣe fẹ́ ṣe lé ní àbí ká gbà wípé ikọ̀ all city wọ́n tún mú kinní lọ́bẹ̀.
2: tabanika ti ọkọ wo àwọn ikọ̀ ilé tí wọ́n kojú ní ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ilé tí wọ́n gbá ẹ máa rí pé a lè fi ikọ̀ Arsenal a lè fi ikọ̀ Manchester United ó dùn ra wọn lọ so ikọ̀ Coventry gbà tí wọ́n bá.
0: ẹnisu àwọn ọmọ máyò nígbà tẹsán ẹ kí lẹ sọ sí.
2: ẹnna ó yàtọ̀ sí.
0: kí ló ju àwọn ọlọ́nu méjèèjì.
2: àwọn ìyàtọ̀ wà.
0: ewo ni ìyàtọ̀.
2: a lè fi pẹ̀pẹ̀ Arsenal currently a fi ikọ̀ Manchester United.
0: awon eyan nigba yen le
2: ti ikoko meji ba ku sowo ni so ko si nkan kan ta ma expect pe won se na ju nkan ti won se lokoju Arsenal so loni to ma fe koju Cardiff City lo to Cardiff City awon ma ni mura pe awon na Manchester United o ma bi boost won lati le lo si nu fese won se pe bi awon ma le ri a point mu bo tabele ni ka wo fese won te to ma wa line awon ni pulo to ni ni point promoted team yi ko kin si much ti on ma expect lati odo won ju pe bi a ki ka gbe bi fese won se ku lo si bi ami tabele ni ka wo bi committee se play ko Coventry attack la mo pe won da si owo eyin won release sharp iko all city e ba owo eyin won cause marun lo lo le ni and gugu awon cb won gugu won ni won da lo to a boya ta so pe bi a fi ko bayi to koju ni ko e kon rivit na to po bi a to ba koju iko bi awon bi man city and arsenal boya o ma juse sugbon koju iko Coventry emi pe won si le old eyin won bi won se old e koju iko Manchester United and the way that she man play ngba ti awon wing back won yen o ma support the attack o de tun ma join defense ni so emi pe kini yi o ma run in cost lowo loni lati le ti ri bi awon ma le secure bi a bi a point koju Coventry so iko Coventry ni won ni se to po lati se
0: Ralph Ambali ọpọ èèyàn tí ń sọ ní sọ wípé ikọ̀ All City ni ó fẹ́ mú nǹkan jáde nínú ìfẹsẹ̀wọnsẹ̀ bí All City bá tún kó 3 points nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó bá kó lọ a jẹ́ 6 points a jẹ́ pé Coventry ti padà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ méjèèjì Sọ́nà ti padà síbi tán ti wá ní 20 tán ti wá fún ìgbà àkọ́kọ́ látọdún 25 òun náà kọ́ ni kọ́ gbé agbábọ́ọ̀lù Coventry City yóò mọ̀ tẹ̀sẹ̀ bọ́
1: ti le so be na tori ifẹsẹ̀wọnsẹ̀ league yẹn ṣe bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n nǹkan tó wà níbẹ̀ ni pé olùkọ́ni Frank Lampard
0: ta lórí penalty tó ẹ tẹ̀síwájú
1: olùkọ́ni Frank Lampard èmi nígbàgbọ́ pé arákùnrin ó ti máa ṣiṣẹ́ ibi iṣẹ́ dáadáa ìgbà tó fẹ́ wa nínú nǹkan Chelsea ó máa mọ̀ kọ́ àwọn nǹkan tẹ́ pé ó gbóhùn ṣubú tí ó kì í jẹ́ ṣe nǹkan Chelsea nìkan ló ti kó ikọ̀ sódì nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé ikọ̀ All City ó jẹ́ ikọ̀ kan tẹ́ pé ó máa ń dúró ti kọ̀ Coventry City kò jẹ́ sí kọ̀ọ̀kan tí All City wá fẹ́ kojú wọ́n ṣàmà mi fẹ́ pé àwọn fẹ́ ní àwọn ṣàmà àwọn máa gbìyànjú pé àwọn gbúdọ̀ gò tíìmù yìí ẹ tó àwọn nǹkan tí wọ́n gbá kojú kọ Manchester United wọ́n wà láwọn nǹkan tẹ́ pé àwọn èèyàn lè máa sọ
0: pé
1: se
0: penalty lile ya eye etun kini wo dada se penalty ni Ralph se penalty lile
1: eje ka tun wo dada
0: ele o jo penalty loju temi
4: o ti gbe bo yen fun ni
0: ki le so e gbenu si mic e so ro
4: mo ni ko ye ko je penalty
3: kole pade bo yen mo lale
4: kole pade cause bo yen o ti ohun ese player yen ule ti
0: ko o dabi wi kon ti mo eleyi Alisson Becker ti gba yellow card
2: emi ri pe o as smart keeper yen
4: o
2: as smart keeper normal normal ma ko bo yen o ule ti lose o ko fi
0: so o ta fun ni o ta fun ni
2: Becker lo gore
0: well agbele igba o fe lele fun iko Nottingham Forest ninu fese won se koju iko Liverpool Makate lo gbe ball da ninu mi o ba dun bo ba le ba gbe fun Liam Delap ko gba mi gba ball sinu awon le so ati mo ti o gba Ralph Ambali mo kan bo ko to di pa tesiwaju
1: yeah fun ti ko City ati ko Coventry en to ba wo ko City dada nkan to koju ko Manchester United e mo mi pe team te pe o mo nkan to won se ni won o fo fun kokokan rara ko je ko Arsenal gan abi ko Manchester City any team ti ko City ba fe koju won le pada na won ṣugbọn won ma mi se po won duro ti won dada ṣugbọn olukọ ni Frank Lampard o je olukọ ni te pe mo le so pe ko ti get bearing na re dada ibi to le ti perform dada ohun ninu bia championship so sai gogolu ma je ko yi wa npoke ohun na le perform dada ninu nkan to ni se pelu EPL e to ba gba ti visit complement o kokoko ko bon liwa kini e da ru patapata to bi isowo to fin gba ball ni championship o yato gedegbe si ti EPL ija to nkan to wa nbe ni o yato patapata
0: awon ti mi o di meje seyo kan laarin ko egbi agba ball Nottingham Forest ati ko Liverpool Morgan Gibbs White ohun na lo mi awon ele keji fun iko Nottingham Forest agbele gba ofe ni o ti di meje seyo kan ninu ofese won se yen
1: yeah so ti ko Coventry yi mi pe olukọ ni yi o ti gba won agbe to be to ba wo won team to pe o promote wa ati IPSH ati O City ati Coventry o gbogbo patapata lo ti straight na wo yin won dada and awon mejeji won good ni set piece dada to ba wo so to fin gba set piece won go a ko ti ko City kokọ mi koju ko Manchester United o ya pe ibi set piece na corner na nkan yin ti waye so awon mejeji o good set piece dada sugbon nkan to wa nbe ni pe ti Frank Lampard to ba fe ki se bo lowo ohun to Coventry City won ni fe ki ina to jo won lowo le ko ko tutu ina sisi yu njoya lo wole meji won ti relegate lo lati bi 25 years don he tutu pada wa so won no ma mo pe team yi pe amọ ko ta se won je ti fe ni chance lati gba won irufa won agba bọlu to fe won je ti gbe won wole so nkan to wa nbe ni pe won ma gbion jagba awon koju ko City ni do ile ni won ma wa ni eni ile ni ko Coventry City ma wa so chance je ni fun olukọ ni Frank Lampard lati le prove awon pe okay emi na le se kini nkan to mo agba bo won coach te ile gesi pe won fi be ri se dada emi le se kini ma je perform dada so emi ma pe ma lo wo awon asise nigba kan wi pe bi bonmoti bi bonmoti òun ti kùnà láti lè fi tí àwọn nǹkan yẹn ṣe ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni pé tí ikọ̀ city tó bá kọ́ mi àwọn kojú kọ Chelsea èmi pé kíní ikọ̀ Coventry City mo pé kíní lè yí wọ pátápátá.
0: Ó dá.
5: Faith Sultan LD.
1: Hey. Oh, Sam.

0: Ẹlò ẹkú ẹlẹ́ o, tọ̀. Ọ̀rọ̀ àfàǹbà lè já tẹ̀síwájú kó tó di pé wọ́n rí nǹkan ṣe sí kinní. Ó dà pé kinní náà fẹ́ já màlà ni ẹ fún lámàlà.
1: Èmi gan-an tó yá màlà èmi ìjẹun látànà.
0: Ẹ jẹun látànà tó yá màlà. No, ó rí sábò ẹnájì bí ẹni, ó jẹ́ ti rí sábò àìlẹ̀. Ẹlò ẹkú ọ̀lẹ́. Ẹ̀rọ. Ẹ jẹ́ kúrò mbẹ́, ẹ jẹ́ sọ díẹ̀ nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú káràkátà àti kátàkárà àwọn agbábọ́ọ̀lù. Kó tó di pa padà dínú ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kọ́ Tottenham Hotspur àtàwọn àtikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle United. Ẹ jẹ́ àwọ̀ bóyá kinní o lọ. Kó tó di pa dínú ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kọ́ Newcastle United àtàwọn àtikọ̀ Tottenham Hotspur. Ó dà igun sí. Hello.
2: Tottenham
0: yẹn náà ni kẹ lọ. Ẹ kúrò lẹ.
2: Aifi ló sọ̀rọ̀ ẹ̀lọ́.
0: Ẹ kúrò lẹ sá, mo gbọ́ yín báyìí.
2: Ẹ kúrò lẹ. Aifi ló sọ̀rọ̀ látọ̀yọ̀. Tottenham sọ̀. Tottenham ní ẹ̀lọ́.
0: Mo gbọ́ yín.
2: A lè sọ fans from ọ̀yọ́.
0: Ok.
2: Yà. Mo gbọ́ yín. Ẹni ìta ọ̀rọ̀ game. Relief ṣe bẹ̀rẹ̀ ni. Everybody náà ṣe àárín ìjàrá ẹ̀ ni. Yes, tó o bá tábà fi máa gbá 46 nìṣẹ́ so everybody máa mọ̀jú tí ayé bá wà. Okay. So ó ṣe rí ìyẹn kò ṣe pé bóyá kí ni orúkẹ. So March kìíní March kejì kẹta. So ìkẹta ìkẹyìn ẹni máa ta ní ìdíkẹ́ fún tó máa jókòó sí.
0: Mo ti gbọ́ yín, mo ti yan tí mo fẹ́ yan bẹ́ẹ̀. Alákòóbá ni wọ́wọ́ ìfẹ́ yà. Ráfambalì.
1: Atọ́kùn.
0: Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Tottenham Hotspur. Ẹ má sì já lọ́bẹ̀ yẹn. Ẹ já sì sọ díẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú káràkátà àti kátàkárà àwọn agbábọ́ọ̀lù. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atletico Madrid. Wọ́n dúró ní dúró wípé káwọn ò bá rí 500 million. Àwọn ò tiẹ̀ ṣetán láti ta Julian Alvarez fún ikọ̀ Barcelona gan. Wọ́n ní kò sí 0% chance ló wà. The only way tó wà fún ikọ̀ Barca láti lè lọ ra agbábọ́ọ̀lù ni kí wọ́n san release clause tí í ṣe 500 million. Ọ̀nà kan péré tó wà fún ikọ̀ Barcelona láti ra agbábọ́ọ̀lù yìí nìyẹn. Ṣùgbọ́n Atletico Madrid ò dúró ní dúró wípé àwọn ò ṣetán láti ta agbábọ́ọ̀lù yìí. Kí ikọ̀ kankan bá wà tó bá ṣetán láti wá gbé Julian Alvarez, wọn làwọn ò ṣetán láti ta. Ẹlú ẹ kúrò lẹ o. Wọn làwọn ò ṣetán láti ta. Ikọ̀ kan péré ló kù nílẹ̀ Yúróòpù báyìí tó ń sọ̀rọ̀ wípé àwọn fẹ́ gbé Julian Alvarez. Ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal ni. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ lénìí wípé olùkọ́ ni Mikel Arteta. Ó bá Julian Alvarez sọ̀rọ̀ lójúpọ̀nà láti pé kó wá darapọ̀ mọ́ ikọ̀ Arsenal. Wọ́n Arsenal ti ṣetán láti san 125 àbí 128 ikọ̀ Atletico Madrid fẹ́ gbà lọ́wọ́ ikọ̀ tí ò bá kí ń ṣe ikọ̀ tó wá láti orílẹ̀-èdè Spain àbí ikọ̀ Barca àbí Real Madrid. Ṣùgbọ́n Alvarez ń sọ fún ikọ̀ Arsenal pé òun ò lọ sínú ikọ̀ Arsenal. Kóun bá fẹ́ kúrò nínú ikọ̀ Atletico Madrid tóun dẹ̀ fẹ́ kúrò ń sọ́mà inú ikọ̀ Barcelona lòun fẹ́ lọ. Transfer window máa close lọ́jọ́ Monday. Kí ló máa ṣẹlẹ̀?
1: Julian Alvarez ṣe rí atọ́kùn ọwọ́n ọ̀dọ̀ ohun gbèsè kan àti pé èèyàn máa ń gbé tó bá fẹ́ gbé ìgbésẹ̀ àwọn tó jẹ́bi olórí wa gan máa ní chief advisor kankan bẹ́yìn àwọn tó máa ń gbá wọn nímọ̀rọ̀ èmi pé tó ń gba arákùnrin yìí ìyẹn Julian Alvarez tó ń gbà nímọ̀rọ̀ ni èmi pé bẹ́ẹ̀ ni ò fẹ́ mọ nǹkan tó ń ṣe àti wípé òun gan náà tó ń gbà irúfẹ́ ìmọ̀ràn bẹ́yìn òun náà mọ nǹkan tó ń ṣe ikọ̀ Atletico Madrid táìmù tó fi wà nínú Manchester City ò fi bẹ́ẹ̀ ni playing time
0: dáadáa.
3: Mo kí ògbó lé yóò máa rọrùn.
0: Lórí
3: pẹ̀lú mẹ́nu lé ọ̀rọ̀ wa, adarúkọ Barca pẹ̀lú Alvarez ṣe. Ṣẹ́rí ọ̀pọ̀ tí mi rí pẹ̀lú Alvarez ni pé Alvarez ni kò farabalẹ̀. Ìgbà tó ti tọwọ́ bọ àdéhùn pẹ̀lú Atletico Madrid yẹn. Kò bá wù kó farabalẹ̀. Kò yẹ àsìkò tó bá wù ó pẹ̀lú kóun fẹ́ lọ sí Barca yẹn. Kò ní ìdá ti tọwọ́ bọ rú àdéhùn tó tọwọ́ bọ yẹn. Kò tó bá yẹ kó ti lò tán àbò ti fẹ́ lò tán ní ìrírí sọ̀rọ̀ tí òun lè tó bá yẹn lọ sí bá wo Barca náà àwọn náà wọ́n fẹ́ dàbí pé two man league náà ni làlíkà fẹ́ jẹ́ so àwọn yẹn náà dẹ̀ ń wo báwọn náà ṣe fẹ́ máa kó àwọn èèyàn jọ wọn ẹ̀rọ ò ní tí wọ́n tẹ́ra Adémọlá Lukman àwọn náà tí báwọn náà ṣe fẹ́ ṣe kò ṣe rẹ̀ tí kò rọ́pò ní àwọn wing sí wọn so láti jẹ́ káwọn náà lè compete but irú táì tó wá ń tà àti ṣe ìyẹn. Ní ìwọ́n tó wájẹ́ fún ọ tó ń wò pé this our sharp striker 9 tí òun náà wọ́n fẹ́ jáde kúrò ń bẹ lọ sí Barcelona tó jẹ́ pé sharp striker tí wọn àbí àfihàn wà ní striker wọn tó ti lọ ìwọ́n ló fẹ́ lọ rọ́pò ẹ̀ so it is not ẹ̀rọ pé òun gan ni move ọ̀dà as Barcelona fans
0: ṣe ni. Ok ẹ ṣe gan ni.
1: Nu kan Manchester City ko fi be ni playing time dara to npo won ni bi backup ta le ma pe fun bia biala ni under oruko ni Pep Guardiola so je wa raye lo sinu ko Atletico Madrid o ko fe si ife eye kan ta ba so pe boya arakunrin o ti gba Premier League o ti gba Carabao Cup o ti gba DJ fe agbaye so o ti gba Champions League na so o wa la won te po won top player to pale super ke won la won decorated player to po na ti gba won to je bi major trophy beyin so nkan to wa nbe nsin po wa nu ko Atletico Madrid awon to je bi agent at won campaign owo initiative to ko wa o me pe won anticipate lati gba ball fun bigger team to juju iko Atletico Madrid lo so why sign a 6 years contract pelu won to je me pe anytime soon o le fe ku onu team yi so e bi
0: e lo e ku ole asiko awon ale lawa a si tesi bajo ile ku ole o aku ole o ah omo ti salamu bi si ta lo pe won o ti be bere salamu fun won je lele
1: won wa le lati jo
0: e tesi bajo
1: so fun mi ko be ni pe Atletico Madrid won won pe kini nkan ti won se to sele ninu iko ni Bundesliga e me pe ti bo shadow to ma ta gba ball o ma lo sinu ko Bayern Munich ti I believe ti gba ma ta gba ball o ma lo Bayern Munich Bayern Leverkusen ma lo Bayern Munich won je fi stretching ko yi ni won je ni ko Bayern Munich lo fi aye je gaba lo lo fi je pe ami pe ni odun mewa le iko Bayern Munich won gba Bundesliga lo so won ni ko Atletico Madrid no wa pe nkan bayi ko le fi ma sele sa anu pe awon na abudo ma season make structure awa pe okay ta ba ti a fe ta gba ball yi wo Julian Alvarez o le lo sinu ko Barcelona ki je se nkan meji ina se obudo jo lo le meji ni agba la mo nkan to se la yin ko Barcelona ti Anthony Griezmann ni bi odun 2019 tabi 2021 go kan beyin la mo nkan to se la yin won mo nkan to an be ni pe agba ball yi o fe lo ona to wa nge gba lati so pe o fe fi ku onu ko yi ohun gogo be ogun lo ti get wrong o get wrong papata nisi obe ti gomo lowo ati so benu se obe o ti se nkan to fe se o ti sign odun mesan odun mefa gede nge o ti o ye se lodun meji be so o si ko odun merin shagli titu ajilu nu mo se pe ji one side awon ku isugbon nkan to wa nbe ni pe nkan to hun na won pe to won ba fe le push lati lo sunu ko Barcelona Barcelona le gba agba bolu mi lati fi replace time to je ma pe o fe ku o me ohun gona to ma pe o fe ku onu ko Atletico Madrid ti se ma fi pari ohun gona o le ma fe sina yen lori e mo dabi ara lo titi beyin so nkan temi kon pa aku ina ro ne puke e je ka wa ta gidibo sugbon to ba ma ba ko lagidi se ko Atletico Madrid lo fe ba lagidi ni gbogbo ala ma ko Atletico Madrid ni pe won gbon nkan kan won gbo pa iyen ko Atletico Madrid nkan so ba so pe won fe se no ma se ko so yo lo ye so fa o je ti wa stock sunu nkan inu situation ba enikan to le bail out oun ni ko Arsenal to ti wa fun yi wule lo sinu ko Arsenal ko lo gba ball nbe olodun be se o ti ni experience ninu nkan to ni se pelu league legacy o ti gba ball dada nbe o je ti gba orisirisi trophies lo ti gba nbe ni under Pep Guardiola and oluko ni Mikel Arteta no kin se nkan je po ma be se bi ajoji se o ti mo pattern nkan to n danu ko Arsenal be a mo pe fast football ati tik tak nkan kan be yen o ati possession iko Arsenal ni nbe so o je ma tu epe ni under oluko ni Mikel Arteta so that's the best option fun lati le so po fe lo sugbon wa yaye kan le o so po lo sinu ko Arsenal iko Barcelona lo fe lo and awon to gbe ise adehun fe ton sanwo osu e te pe awon na bu e won so pe awon te sunu ko Barcelona so ko si ko ni any other team je po fe se ni si release clause si iko Atletico Madrid o ma duro loye en so ba ti le ti Barcelona ba ti le ko 500 million euro wa ah le release and ka wa bi a wa se Barcelona ma ko wo yen le the team o gan lo ti ma po je fe ko adu owo yen le gan fun Julian Alvarez lowo to wa bayi go me lo fe ma mi so fe ma mi 50 goals ni se wo lo fe ma gba wo yin wo lo fe ma keep wo lo fe ma gba waju ni so ko won to an bene so the best option fun wa akunrin ni pe wule lo sinu ko Arsenal to ba ti mo pe le duro and to ba je ti mo pe ore o fe lo sinu ko Arsenal wa duro sinu ko Atletico Madrid sugbon ko yen ko ni fe si spirit yen be dada mo

ikọ̀ Liverpool ti mi àwọn ẹlẹ́kejì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ikọ̀ ojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nottingham Forest. Luis Mineiros agbábọ́ọ̀lù tán lọ gbé ọlá torílẹ̀-èdè Spain. Òun ló mi ẹlẹ́kejì fún wọn. Méjì méjì ni wọ́n gbá lọ́wọ́. Ẹjẹ́ àgbà bí ìsúnmọ́ ojú ọjà náà nígbà tá a bá dé padà látojú ọjà. Káwa máa tẹ̀síwájú. Àti kúrò lórí ọ̀rọ̀ Julian Alvarez. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àṣemádénú fẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Tottenham Hotspur àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Nottingham Forest. Ṣùgbọ́n ẹjẹ́ àkọ́kọ́ súnmọ́ ojú ọjà náà nígbà tá a bá dé. Káwa máa tẹ̀síwájú. Ẹ kú kalẹ̀.

0: kakan si awon eyan wa to wa loju opo ayelujara wa na Olorun go pe fun wa o abi ba mi o kede ran Babatunde mori awile won loju opo ayelujara e ko le sa o Pastor Sanmi lati para airport o pe kin to mo odo yin ni ba ti wa jeun lana Wọ́n lànà bẹ́dẹ̀ Pastor Sanmi láti para airport.
1: Olúwa tó ń pèrè àmì
0: kódà. Happy birthday in arrest you, sir. Long life and prosperity igba ọdún ọdún kan. Lágbára Ọlọ́run lọ́dún yìí, Chelsea ó gba Champions League. Sorry. Mo rò pé lọ ní kálẹ̀ lọ ní ìbàlẹ́yìn lè máa gba Champions League. Káwọ̀ bóyá lè rí ìpè mélòó kan kó tó di pé a máa bá tiwa lọ, káwa náà lọ jẹ́ àmàlà. 0705502-949 tabi 08097-949
1: Ọlọ́run ọba màmá ni.
0: Ẹlú ẹ kúrọ̀ lẹ o. Àìkásan.
2: Ọlọ́tẹ̀.
0: Ẹyin náà lẹ́dẹ̀ pé.
2: Ọlọ́tẹ̀. Múra sí.
0: Bí mọ̀ pé ilé fẹ́ pé o.
2: Láti para airport, ẹ ṣe.
0: Happy birthday in arrest, sir.
2: Thank you very much.
0: Yes, sir.
2: Oh, Lord, I'm sorry, man. You Lord, sorry. We just in all the match. Oh, Lord,
0: you win, Marty. You win,
2: Marty. I'm not going to win. I'm not going to win. That's your BLB. That's a ball. I'm happy. I'm not going to win. I'm happy.
0: Ẹbọn kí mi àti yín jọ wà ní.
1: Ọlọ́run ọ̀gá o.
0: Èmi àtàwọn Chelsea fans jọ wà ní FC Chek kí ó tó mẹ́sẹ̀jì mi nísìnyí wọ́n tó mọ̀ tírẹ́tì mi nù díẹ̀. Mẹ́lú ẹ káàsán o.
3: Fọ́kìn dàrẹ́tọ̀.
0: Ẹ káàsán sá.
3: Ẹ káàsán sá.
0: Yes sir.
3: Ẹ káàsán sá. Yes sir.
0: Yes sir.
3: Ẹ jọ kí ló dé tó jẹ́ pé àwọn ọba ká fans yẹ wọ́n láìka sọ̀rọ̀ wọn fẹ́ sọ̀rọ̀ lọ síbi tọ́rọ̀ bá wà. Ó ti jẹ́ pé wọ́n rí ìgbésẹ̀ Atletico pé Atletico ń ṣe tí ò da. Ẹ jọ nígbà tí Abẹ́rẹ́ kíní wà ní primary Christmas tó wà ní primary ni wọ́n tà fún Madé Bákan gbà yẹn wọ́n ṣe tí ò da gbà yẹn. Ṣé kò yẹ kó check pé there is something tí Abares àti agent yẹn kan ti ṣe tó ń bí Atletico fúnra wọn lọ ni. Àwọn Aritain nígbà yẹn tó lóun fẹ́ lọ. Kí ni Daniel Levy sọ? Ó lóun lè pàṣírá everything. Arikan dẹ́yà sef.
0: Bẹ́ẹ̀ni.
3: Ìgbà tó dẹ́yà tán máa tàwọn padà tán náà. Ó ti ní nǹkan kan tọ́mọ yẹn ṣe ni Atletico kò tọ́ọ̀fù tó báyìí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kò yẹ kó lọ mọ́ fẹ́ ló bá nǹkan jẹ́. Wọ́n rescue ẹni náà from Man City. Wọ́n fọ àdúrà owó yẹn rescue ẹ̀. Ó wá dì sí ọmọ ṣe mọ́. Ìgbà tó mọ̀ kó máa lálàá ó máa ní tube kí lé tó ti kọ́kọ́ sùn tẹ́lẹ̀ kó tó mọ sáyẹn yẹn sí ṣe. Ó sùn ó wá lálàá tán ní ìṣòṣẹ̀ wà ń wá gym club.
0: Sàlámù ti fẹ́ máa lé mi ilé tó dẹ̀ lé mi ó lé mi kí n mọ lọ recreation center kí n lọ jàmàlà ni. Ẹ̀yin tẹ́ ẹ bá ra tẹ́ bá yẹ pé ra tíkẹ́ẹ̀tì ẹ̀yin náà máa bọ̀ àwọn èèyàn ti fi ń jàmàlà lọ ń bẹ̀ yẹn o. Àwọn èèyàn ti ń jàmàlà lọ ẹ̀yin náà máa bọ̀ ìní ni àmàlà fẹ̀sì kan ní adẹ́rìn ìpòṣónú àbùkà àjọkàdá inú mi ti ń kùn. Abdulsalam Adigun la mojú ẹ̀rọ tó jẹ́ kẹ gbọ́ wa normally lọ́pọ̀ ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn. Ọpẹ́ púpọ̀ lọ́bùkọ̀ àwọn tájọ ṣe kínní ìnírọ̀lẹ́ ìtí gbọ́gbọ́ fi dùn tó fi kan sí Islamia Olajumoke Busari ìyá gbogbo. Upshooting. Mr. Ebenezer Ẹ̀hùn Pòfẹ́sọ̀ àjọṣe kínní ọ̀hún nírọ̀lẹ́ ni. Ralph Ambali àjọṣe ni ọdún ayọ̀. Ọdún ayọ̀ wọ jẹ́ sí Arsenal wà nínú stúdíò lẹ́ni. Ó dẹ̀ fine. Kò fine lójú mi rí first time tọdún ayọ̀ máa fine lójú mi nínú stúdíò lẹ́lẹ̀. Ìyókù òdì lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tá a tún padì ara wa lórí ètò ìgé. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a pàdé yẹn. Ẹ jẹ́ àkọ́kọ́ pàdé ara wa nínú recreation ká kọ́kọ́ jàmàlà dáadáa ká fara kínra dáadáa ká jó ká jàmàlà. Ẹ máa bọ̀ kó bá jẹ́ pẹ̀yìn náà ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́. Ẹni tí ò bá ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ẹ má wulẹ̀ wá o. Ẹni tí ò bá ti ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ òun náà lè jàmàlà yẹn bí sàlámù ni sàlámù náà ní jàmàlà lẹ́ni. Àmàlà tó bá gbé wá kí wá gbé fún yín jẹ́. Akínkùnmí Dọlápọ̀ lorúkọ tí mo jẹ́ yóò kò di lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tá a bá tún máa pàdé ara wa. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn ń kọ́ àní kòkùnà ìkùnà ò ní kò wà ire o.

0: ekule o do bi se dada la bayin ni gbogbo bi kebe te tin lanfani lati mo dara po mo wa ikani aderin posunu ikani fe yin 32 fm 94.9 eleyi ta kale si laughter house premier ori oke tinte mokola ni lu badon mukiyin eto kurole ekabo sori eto agbeloba Peter Ola Supo Captain P2 onduruko temi ekurole behin ba se ndara po mo wa fun gba akoko eto agbeloba lati mo yan dana sagbe kale sagbe yewo satu kale gbogbo bi ti nkan de duro ni de ise agbe nirole oni ki mo ki alagba Akim Raji alase ati oludari Roa Farm kabo sori eto agbeloba alagba Akim Raji ekojo meji meta
1: awon ni epele
0: alagba Akim Raji on sa mo gbe yewo nirole oni ona ni ogede ogede bo la se mi ogede njolowo lori ki la won ohun ti a ko se baba ni agbin ogede baba ni awo ogede awon varieties wo lo wa
1: before varieties e ri pe ogede o se pataki
0: okay
1: si ninu nje ti gbogbo eda laye mo to ma nje nigba iwase igba ton sese ti ojo ti la ta won yan bere si ni grow layo kan ni meji ogede je kan nu nje to se pataki ogede je kan nu nje to se pataki igi owo na de ni ogede je
0: okay
1: titi dola ose to lorun ba fa to ba je ki olade ba wa laye ogede si se pataki ninu gbogbo ounje ti an so ron pa ge bi bere yin te bi re pe variety melo ni ogede variety ti ogede ni po die
0: okay
1: o po die sugbon ka ni ka mu meji ogede kan wa ton pe ni on plantain o man to bi bi wo malu no se n pe ni on plantain
0: on plantain
1: yes
0: okay
1: awon ko de wa to je pe bi onigba omo ni won die no fi to bi ju ogede wewe lo
0: okay
1: se de mo pe ogede wewe na ogede lohun na oni kaluku lo ni iwulo ti e
0: okay
1: so awa bere si ni mule yo kokan ogede wo lo mo ruwo lori abi bawo la se nge ogede
0: tori mo mo pe alogede jije
1: yes
0: ani paranta ani omini
1: yes
0: ani awon ogede to mo ri atun ni kan won pe Cameroon se ni abi se awon plante ipekere
1: be ni
0: aha ani awon ogede dodo
1: be ni
0: ati be be lo mo sa ri pe awon ogede ta ni o po
1: ma
0: so awon ruko mi gan temi gun
1: ori be ni
0: ewo lo lowo lori inu awon ogede
1: ile to je on plantain ni e di pe te ba ni ogede to tobi gbengbengbe ti tobi yen ma attract o ma jo awon onibara loju ko se ni to se tan lati je ogede winni winni ta ba la fe jo ogede dodo ka jo ogede dodo ta ba ni a fe je ogede wewe ka jo ogede wewe sugbon won kan wa laarin ogede dodo ati wewe iyato to wa nbe ni but te ba nje lenu iyato na wa nbe o so ogede dodo oni taste ti e loto ogede wewe oni taste ti e loto
0: baba wa ni afed mi ogede iru lewo la gbin ogede si soran yen ni ka sese mo wa odo ki ta mo wa egbe tido ko to di pe a gbin ogede wa abi o la won bi ta ti le gbin
1: e ri pe won ma npo we kan yoruba ma npo we kan won ni ogede ti lomi nu tele ko jo to ro si
0: be
1: aha te ba tun lo gbe ogede si bi to somi solo solo solo solo atunpon e kan di to ku to wo we la toke wa sisale ni ogede o need di ko je lowland ju o ko je swampy because orisile meta la ni upland lowland and swampy
0: okay
1: upland is okay lowland is okay swampy any problem tori ko si nkan na to fe nkan lapoju ti e ba lo gbon gede sinu omi solo solo solo e ri pe laipe laijina apon wa ni lato didi oro e so ibi ti ko jomi ko je ilegbe iyangbe ile olodaju ele ti o wa da pe lomi die yen on lo beta tori igba erun tori awon igba kan wa ti erun ba de tan gbogbo gede to wa lori oko ma kan ni a ma wo lule omo to gbe sori ko ni yan ko ni oju tori ko ri omi lati fi gbera ṣùgbọ́n kí wa ṣe bí inú omi inú odò gangan kò rí bẹ́ẹ̀
0: kì í ṣọ̀ràn yàn kò jẹ́ inú odò gangan láìpẹ́ sí a wá fẹ́ gbin ọ̀gẹ̀dẹ̀ wa báyìí ṣé gbogbo àwọn varieties ta ti kàkalẹ̀ àtọ̀gẹ̀dẹ̀ jíjẹ àtọ̀gẹ̀dẹ̀ dòdò ṣé irú ilẹ̀ kan náà la lè gbìn wọ́n sí àfikálukú wọn ló ní irú ilẹ̀ ta lè gbìn
1: ọ̀gẹ̀dẹ̀ agbagba tá à ń pè lọ́gẹ̀dẹ̀ dòdò yẹn ó láìkí ibi tó dáadáa ju torí ó wà sensitive kò ní mìínú tó ọ̀gẹ̀dẹ̀ jíjẹ ẹ lè débi tó gbin ọ̀gẹ̀dẹ̀ jíjẹ sí kẹrin kó kán lọ́rùn kò lè kán lọ́rùn tiẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé lóòdù tó wà lórí ọ̀gẹ̀dẹ̀ jíjẹ kéré sí èyí tó wà lórí ọ̀gẹ̀dẹ̀ dòdò especially tẹ bá ti gbin variety to heavy àwọn ọ̀gẹ̀dẹ̀ kan wà tó yẹ pé tẹ bá gbin ẹ̀yin fúnrara yín olóòtú ètò ẹ lè gbé láti ru bíbàì sí junction bẹ́ẹ̀ torí ó máa tóbi ó máa heavy so nídìí yẹn kò sẹ́ni tí ò wù kó gbin nǹkan tó dáa ta mú ògidì wálé fún.
0: Ẹ wá jágbà pé a ti ní ilẹ̀ tá a fẹ́ gbin ọ̀gẹ̀dẹ̀ sí bó o láṣẹ gbin ní ṣísẹ̀ntẹ̀lé step by step.
1: Ó máa ń dáná kéèyàn ru ilẹ̀ fún anything tó fẹ́ gbìn àtọ̀gẹ̀dẹ̀ ni o àtẹ̀gẹ́ ni o bóyá katakata lẹ fi palẹ̀ yẹn á jẹ́ kó soft tó bá tilẹ̀ yẹn bá ti dẹ̀ á lè jẹ́ kí gbogbo root anything tí wọ́n bá gbìn kó tètè penetrate eru yẹn a pa ilẹ̀ a ṣe ilẹ̀ yẹn ní rẹ́jẹ́rẹ́jẹ́ irú àwọn ilẹ̀ bẹ́ẹ̀ náà ni a gbúdọ̀ fi gbin bóyá ọ̀gẹ̀dẹ̀ agbagba ni o bóyá ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ ni.
0: Nígbà tá a bá wá gbìn bó náà ṣe ń gbin ọ̀gẹ̀dẹ̀ gangan ṣé oníkóró ni igi rẹ̀ lálọ́ wá ni àbọ̀gẹ̀dẹ̀ gangan láti bọlẹ̀.
1: A máa ń pe nǹkan kan ní sọ́kà sọ́kà yẹn inú ìdí ọ̀gẹ̀dẹ̀ gangan a yọ àwọn ọmọ kéékèèké ráǹdì yípo ara ẹ̀ àwọn ilé kéékèèké yẹn la máa yọ tá a máa lọ gbìn àwọn kéékèèké tó ráǹdì díẹ̀ yẹn la máa yọ tá a máa gbìn sọ́kà lẹ́vù ló wà yẹn. Sọ́kà lẹ́vù ló wà yẹn.
0: Àwọn ènìyàn ń gbìn.
1: Àwọn yẹn là ń gbìn.
0: Nígbà bá ti bọlẹ̀ tán ọ̀sẹ̀ mélòó ni ó lò àbí bó la ṣe ti bọlẹ̀ kí ni àwọn nǹkan tó yẹ ká kọ́kọ́ ṣe bó la kí ni nǹkan tó tún kàn lẹ́yìn tá a bá ní sọ́kà wa.
1: Ṣé rí pẹ̀lú iṣẹ́ àgbẹ̀ òde òní ẹ̀ẹ̀kan lè gbin nǹkan bálabàla bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ structure ilẹ̀ yín ẹ mẹ́jọ ẹ̀ ó ti yé yín toró ní iye ọ̀gẹ̀dẹ̀ tó yẹ kó wà lórí wọ́n nìka.
0: Mélòó ló yẹ kó wà lórí wọ́n nìka.
1: 640
0: 640
1: igi tẹ máa gbin báyìí tẹ dẹ máa
0: sell to about 40 lórí
1: wọ́n nìka.
0: 6 plots.
1: Ṣé ẹ dọ́dọ̀ 6 plots or no 6 plots èmi ò bá yàn dá sí.
0: Tata sọ pé wọ́n nìka.
1: 4,000 square meter òun ni wọ́n nìka. So tẹ bá dẹ̀ fẹ́ gbin ọ̀gẹ̀dẹ̀ yín ẹ make sure pé line ẹ̀ tó máa jẹ́ 2.5 by 2.5 meter squared. Rand 2.5 by 2.5 meter squared. Tẹ bá calculate 2.5 by 2.5 meter squared yẹn tẹ bá divide by 4,000 square meter ẹ rí pé 640 ló máa bọ́ sí.
0: Àti structure
1: rẹ̀
0: àti gbin àwọn sọ́kà nígbà tá a gbin àwọn sọ́kà sí tán kìló kan àfo omi sí ni àbí fertilizer ajílẹ̀.
1: Irọ́ tá a bá ti gbin tán bẹ́ẹ̀ ó máa ní time tá a máa ń gbin ọ̀gẹ̀dẹ̀ the better time July òní
0: April.
1: April yes.
0: Àsìkò òjò.
1: Tẹ bá gbin ọ̀gẹ̀dẹ̀ ní April àkókò òjò náà la máa so sí. Toró níye oníye month bóyá oṣù mẹ́wàá ọ̀gẹ̀dẹ̀ olóṣù mẹ́wàá lẹ gbìn. Tẹ bá calculate ẹ̀gbà tó bá máa pé oṣù mẹ́wàá yẹn òjò á ti débà. So gbogbo ọmọ tó bá gbé ngbà yẹn àwọn ọmọ yẹn máa dúró dáadáa. Wọ́n máa dúró dáadáa.
0: Nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní gbin ọ̀gẹ̀dẹ̀ wa ní oṣù kẹrin. Oṣù mélòó gan kọ́tẹ̀ tó di olóṣù. Lẹ́yìn tá a ti gbìn tán. Kí ló kàn tó yẹ ká ṣe? Ṣó nílò ajílẹ̀? Ṣó nílò pakopako? Ṣé ó nílò ká máa fín lóòrèkóòrè àbí.
1: Kò sí nǹkan tí wọ́n lè gbìn láyé igbó gbúdọ̀ mú. Gbogbo ọ̀nà tẹ bá fi lè prevent kí igbó máa mú o lè gbúdọ̀ jẹ́ kí ó ṣẹlẹ̀ sí oko ọ̀gẹ̀dẹ̀ yín. Torí igbó ló ń pa ọ̀gẹ̀dẹ̀ jù. Ọ̀gẹ̀dẹ̀ yìí ti gbó. Tẹ́ ẹ̀ bá ní ìdọ̀ ọ̀gẹ̀dẹ̀ mọ́ bóyá oko yẹn ti ṣu yín ẹ̀yin ẹ ṣáà jẹ́ kí igbó mú. Nígbà tẹ bá máa róṣù mélòó kan tọwọ́ igbó bá ti lè cover ẹ̀ báyìí ọ̀gẹ̀dẹ̀ ọ̀run nínú oko yẹn nìyẹn. So ẹ gbúdọ̀ maintain ẹ̀ débi pé igbó ò gbúdọ̀ mú.
0: Oṣù mélòó wà ní ọ̀gẹ̀dẹ̀
1: ká sọ pé oṣù mẹ́wàá sí ọdún kan.
0: Oṣù mẹ́wàá
1: sí ọdún kan inú ọdún tẹ gbin ọ̀gẹ̀dẹ̀ náà lẹ máa bẹ̀rẹ̀ sí ní kéré ẹ̀.
0: Ṣùgbọ́n nígbà tá a ti gbìn tán láàrin oṣù amo roko mo
1: beni
0: so nilo fertilizer ajile
1: o depend lori bile e ba se ri itode le nkan se budo select ile to da te mo pe yo wulo fun nkan te gbin ki wahala yin ba le deku sugbon te ba ti wa ri pe kini yo ma jojo bo se ko gbera ko lo gbera ko de si bo se wu ko buru to ti e ba gbin ogede laarin won ni kan yen e ri le to da legbe kan ko si bo se wu ko ri boya bi to ga die ni ti yeru pepo nbe e ri pa won to wa nbe yen a se dada jo won to wa ni ile yan ni lo so te ba ti wa re le to need the help e le ko ma nu osi e de le ko fertilizer si
0: okay
1: so economy jeji
0: iru awon aja kale anwo anwo lo le se abi kokoro wo lo le se ogede ati kini igbaradi fun
1: igba kan ti e wa to je pe kokoro kan jade ngba yen se ogede won pe kokoro yen ni sigatoka
0: sigatoka
1: yes
0: okay
1: so time gba ti sigatoka yen mu ogede gbogbo ogede lo ku lo
0: oh
1: igba yen lawon researcher wa se research o le fi ri ogede kan to nse ogede kan wa to nse bom bom bai ti o ko ya busan ko ya buje awon eyan kan fi dogbon won fi nse ipekere
0: okay
1: you understand nkan be but still na ninu ipekere yen eyin ga ma pada ri owo ija ni la sa pe ko se be dun to sugbon o resist sigato kan yen gba yen
0: okay
1: but later igba ta se research lo si waju se research lo seyin a ri pe tan pepe on lo nta idi ogede yen ton ta gbogbo e on lo fi di lo fi awon ogede fi nku sugbon later ajagbon kan mi na ki de ni ijagbon yen oni eru
0: eru
1: te ba mu te ba gbe ogede tan bo ye ti gbe wo ogede te fe fi ogede bole te ba ku eru si die dada awon tan pepe yan ma sa fun eru won ni le ta ide ogede e debi pe disease yan mu
0: awon isaka
1: soso to le se be ni onu ma n saba se ogede ya
0: solution se ni eru
1: ta ba ti bu si
0: bo
1: ogun yibo e wa o sugbon gba te ba de ru nle lo fe lofo te tun wa ni ogun yibo ni efe lora tori ara fungi da ka sigato ka yen si eru da le te ki a fungi ki la mba ka kiri le so o ma pe ka lo eru lati ku si di ogede
0: eni laarin odun osu mewa
1: sodun kan be ni ogede already at ma so
0: to ba wa je awon ogede jije nko osu melu la won
1: se ri ogede jije awon eyan sa ba nse oko wu e
2: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.

0: tó ń fọ́ tó ń là ó ti gbó pátápátá nìyẹn ọ̀gẹ̀dẹ̀ mi wà tó yẹ pé tẹ bá gé lẹ́ni tó bá máa tó ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ó ti pọ́n àìdá ẹgbẹ́ ilẹ̀ ni o àìdá ti sínú àpò ni o ó ti pọ́n so tó bá ti gbó dọ́kàn ṣùgbọ́n ǹjẹ́ àwọn olè fi àyè lẹ̀ fún olóko láti jẹ́ kí ọ̀gẹ̀dẹ̀ gbó dọ́kàn kan tó gé mọ́
1: ǹjẹ́ wọ́n fi lẹ̀ ṣe wá rí nígbà tá a bá rí àwọn ọ̀gẹ̀dẹ̀ yìí a rí pé ọ̀gẹ̀dẹ̀ míì dúdú wọ́n ní wọ́n lọ bo ẹ lọ bo mọ́lẹ̀ wọ́n ní wọ́n lọ yí lájílẹ̀ àwọn kan ní wọ́n ń fi àwọn èròjà kan láti jẹ́ kó tètè sùn pọ́n kí lè le sọ sílẹ̀ ọ̀nà owó gan ni ọ̀nà àbáyọ láti
0: jẹ́ tó dáa ṣe ẹ̀dítọ́gẹ̀ rẹ̀ bá ti gbó pátápátá ẹ̀kẹ́ fi nǹkan bò ó yẹ ẹwọ́ láìlọ́nà àbí àpò kó orú mu tí orú bá mu tó bá máa pọ́n á pọ́n naturally tẹ bá rí ọ̀gẹ̀dẹ̀ tán fi cabad tàbí tán fi by miss agidi tán fi pọ́n ẹ̀yìn gan ti rí á pọ́n lẹ́yìn ṣùgbọ́n tẹ bá ń gé báyìí á máa dún hàn-án even kan by time tẹ bá ń dín tẹ ń jẹ ẹ rí pé kò dùn torí kò jọ gẹ̀dẹ̀ dúdú kò jọ gẹ̀dẹ̀ pípọ́n lẹ́ ń jẹ
1: ọ̀gẹ̀dẹ̀ dúdú ò sì yá bù sàn
0: ọmọ burúkú ò yá bù pa
1: dà ẹ wá jẹ́ àwò pé nígbà tó gẹ̀dẹ̀ wá délẹ̀ tán a fẹ́ kórè rẹ̀ bó la ṣe ń kórè ọ̀gẹ̀dẹ̀
0: pé kò sí nǹkan bá ṣe ń kórè nǹkan tó kù náà ni only that èèyàn láti wà careful ṣe mọ̀ pé ó easy phone láti máa kán pọ́npọ́npọ́npọ́n tó bá dẹ̀ ti ń kán yẹn kò lè mú ọjà wá irú ẹ̀yìn sìn ẹ̀ lè lọ rọ̀ gẹ̀dẹ̀ kẹ́ni ìtàn ti kán sí méjì àbí nǹkan tó ti kán sí mẹ́ta lẹ fẹ́ rà tó bá ti lè kán yẹn àwọn èèyàn bí lè pé disease ti wọnú ẹ̀
1: torí tó jẹ́ jẹ́ bèrèrè àwọn kan wọ́n gé ọ̀gẹ̀dẹ̀ tó ti ń wù lọ́wọ́ ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ yóò wà dẹ̀gbẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ wà gé
0: bó ṣe dá bó ṣe dá kán máa ṣe gangan nìyẹn mí ìwà ilé ìtàn gẹ ọkàn lórí ẹ kò lè padà hù mí
1: kábà ti
0: gé kò lè hù mí kò lè hù mí ìtorí ẹ ni ọlọ́run dídì nífẹ̀ẹ́ wa gan ọlọ́run dẹ̀ ṣe dáadáa gan sí wa ni pé ìdí ọ̀gẹ̀dẹ̀ yọ kan yẹn ìka ti kọ́kọ́ yọ pé á bi 6 meters
1: okay
0: 6 meters ìmí ayọ 4 meters ìmí ayọ 3 meters ìmí ayọ 2 meters ṣe ti understand by the time ti ẹ gé ètò yọ 6 meters tó ti kọ́ ga yẹn eléyìí tó wà ní ipò 4 meters a padà sí 6 meters eléyìí tó dàgbà jù nú wọn yẹn ìyẹn ti ló ti kú nìyẹn even to the extent pé tẹ bá gé ẹ rí pé gbogbo ara ẹ ló máa rọ̀ débi pé àwọn èèyàn máa ń fi ara ọ̀gẹ̀dẹ̀ tán gé yẹn okun ẹ wọ́n máa fi ń di nǹkan torí a ti jẹrà a ti jẹrà so ẹ̀ẹ̀kan ṣoṣo ó ní ọ̀gẹ̀dẹ̀ lèèyàn lè gé ọ̀gẹ̀dẹ̀ ètò ẹ ti géyìn ò lè padà hù mí mọ́ torí ọlọ́run ti ṣe débi pé ètí ó dípò ẹ̀ ọmọ tí ó dípò ìyá yẹn ó ti wà ń bẹ̀
1: ó tó ti sọ ní sálẹ̀
0: tó ti ẹ̀ pọ̀ rẹpẹtẹ
1: tó
0: pọ̀ mí máa nídi ó máa níbi mẹ́fà
1: tó túmọ̀ sí pé bọ́gẹ̀dẹ̀ ẹ bá ti ń kà kan làwọn míì
0: wọ́n bá yan jáde bẹ́ẹ̀ ni ìtorí ẹ̀ lọ̀gẹ̀dẹ̀ ó ṣe ń run téèyàn bá mójútó oko yẹn ọ̀gẹ̀dẹ̀ ó run even gan excessive tó wà nídìí ẹ̀ yẹn gbúdọ̀ filẹ̀ jù ọ̀gẹ̀dẹ̀ mẹ́ta ló yẹ kó wà nídìí kan ètò ga ètò wà láàrin àti ètò wà nísàlẹ̀ gbogbo àwọn tó kù tó wà nísàlẹ̀ tó dúró rẹpẹtẹ yẹn ẹ máa yọ kúrò ní ìyẹn lẹ́lọ́ọ́ lọ sí ibò
1: míì ok ẹ láǹfààní àti máa wò wá ketekete lójú òpó ti facebook àti youtube 32fm949 fẹ̀yìn ẹ̀ 32fm949 fẹ̀yìn ẹ̀ lẹ́fìn láǹfààní àti máa wò wá bákan náà bẹ́ẹ̀ bá láǹfààní sí ojú ìkànnì ayélujára àti www.32fm.com.ng radio garden yà wà ń bẹ̀ pẹ̀lú ẹ bá ti wá 32fm 94.9 ẹ sùn láǹfààní àti máa gbọ́ wa kitikiti ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa lójú òpó facebook tẹ bá ti ń fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ ẹ máa bá wa kọ ibi tí ẹ ti ń láǹfààní àti wò wá tí ẹ ń gbọ́ wa ká fi máa wo apá abo òun náà ni àtúnwà ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa nírọ̀lẹ́ òní alàgbà Akeem Raji mo fẹ́ kí a tún wo abala míì tá a lè gbà tọ́jú ọ̀gẹ̀dẹ̀ wa bá a bá kórè rẹ̀ tán ṣọ́ran èèyàn ni ká sáré kó lọ́jà ọjọ́ mélòó gan lọ̀gẹ̀dẹ̀ lè lò kó tó bàjẹ́ àbí ṣe ń tá a lè kó pamọ́ ni.
0: ẹ̀yin ká rí a ní 6 pot ló wà nínú 1 acre ẹ wá gẹ́gẹ́ bí 200 ẹ lè jẹ́ tán the balance náà ni kẹ́ ẹ sọ́dọ̀ owó torí owó lẹ fi establish owó lẹ fi dá sílẹ̀ owó náà lẹ dẹ̀ máa fi pa so ẹ kó lọ sọ́jà ni time igba to ba ye ke ku.

0: ẹlẹ ẹkúrọ lẹ o
1: lọ ẹkúrọ lẹ
0: ẹkúrọ lẹ sa orúkọ yín àti ibẹ tí ń pè wá.
1: Ìdáhùn kí láti máa nìyí ẹ akí àlejò wa ẹ rí iye marata ni mo fẹ mú wá láti ara àwọn èèyàn tó máa ń ta ilẹ̀ yẹn lẹ́yìn pé táwọn míì bá ta ilẹ̀ irú àwọn àlàyé tẹ́ ẹ ṣe yìí tó bá bá ọ̀gẹ̀dẹ̀ lórí ẹ wàá bá ọgbẹ́ ẹ̀jẹ̀ ni bí àwọn ara ilẹ̀ ń sìn bí akẹ́ fáwọn èèyàn ní mọ́ràn gbogbo nǹkan tó lè dowó tó yẹ kí ó máa wúlò fún wa nílẹ̀ yorùbá bí tẹ́lẹ̀ bá fi lọ́ra ilẹ̀ báyìí gbogbo tó bá bá lórí ẹ̀ pátá wa táwọn àpàjẹ́ so ìbéèrè kan tí wàá wà ẹgbọ́n igi ọ̀gẹ̀dẹ̀ kan tó bá jáde yẹn ó máa ń tó mélòó tó máa ń wà lára ẹ̀ tó bá jáde sókè yóò lè so jáde báyẹn pé ó máa tó bíi kíní mélòó
2: ọmọ ẹ sì lè máa ń rí ọmọ 25-30 lára bọ́ǹjì kan lára báàdì kan.
1: Ok, ẹ kú iṣẹ́ sá.
2: Yẹ sẹ́ ṣe kan.
0: Ká lè fẹ́ lómìnira láǹfààní lára páàdì kan.
2: Yẹ ẹsẹ̀ yẹn lò ní 25-30.
0: Tí a bá ń kalẹ̀ yọ
2: kọ̀ọ̀kan. Ìkọ̀kan bẹ́ẹ̀ ni.
0: 25. Ìjẹ́ 25 yẹn náà láàárín lórí igi kan ṣoṣo.
2: 25 yẹn náà ni lè máa rí lára ìdí tó gbé ẹyọ kan yẹn.
0: Ìdí ẹyọ kan òun náà láàrin lára igi
2: ọ̀gẹ̀dẹ̀ kan. Bẹ́ẹ̀ni ìdí ọ̀gẹ̀dẹ̀ tẹ gé yẹn tẹ pádi bunch náà máa ń pè.
0: Pádi kan tó yàn fa igi rẹ̀ báyìí. Ṣé o nìkan náà láàrin lára.
2: Ẹ lè rí 25, ẹ lè rí 30, ẹ lè rí 18, ẹ lè rí 14.
0: Ok.
2: So tó dẹ̀ máa ṣe dáadáa.
0: Hello. Ìpè yẹn rè. Òun la bá kí
3: la ó ṣe.
0: Ẹ kú ẹ̀tọ́
3: orúkọ tèmi ni kò fọ́ṣì látọlúndé ìbàdàn.
0: À ń gbọ́ ìṣẹ̀.
3: Ìbéèrè sì ni ìpè ní ìsìn wọ́n sọ àwọn ìpèníjà kọ̀ọ̀kan tó ṣe pé ẹni tó bá láǹfààní tóun dẹ̀ fẹ́ fi ọ̀gẹ̀dẹ̀ ṣe okòwò. Ibi tó ní tí ò bá ṣe àsáímẹ́ǹtì ẹ̀ dáadáa ibi tó máa máa tà á sí. Ìjẹ́ ó ní àwọn gangan gẹ́gẹ́ bí iṣẹ́ tó ń ṣe. Ìjẹ́ ó ní partnership kan tó máa mọ́ kí èèyàn balẹ̀ pé okòwò tí mo fẹ́ lọ da owó lè yìí mi ní ṣọ́ọ̀tì bọ́ mẹ́ pé tọ́gẹ̀dẹ̀ mi bá ti ń jáde direct ó níbi tí màá tà sí iṣẹ́ assignment wo náà ń ṣe lórí ìyẹn kò fojú ni ládolóde.
2: Ẹ ṣe gan ni gẹ́gẹ́ bí nǹkan tí a sọ tí èèyàn bá fẹ́ ṣe ẹ́ ní okòwò kì í ṣọ̀gẹ̀dẹ̀ nìkan ẹ ní láti bẹ̀rẹ̀ iṣẹ́ dáadáa ẹ̀dẹ̀ ní láti parí ẹ̀ dáadáa. Kínní kan dẹ̀ wà tá a máa ń sọ ọ máa ń pè ní good agricultural practice.
0: Ok.
2: Ẹ ní láti ṣe nǹkan tó dùn rí tí ó pé táwọn ẹ̀gán bá dé ọ̀dọ̀ yín wọ́n á mọ̀ pé nǹkan tó gbogbo èèyàn tó fẹ́ fowó ra nǹkan ní ọmọ tó ń fẹ́ fowó wọn ra o. Kò sẹ́ni tó ṣe tá àti fowó ẹ̀ ràràkurà. Tẹ bá ti ṣe bó ṣe kẹ́ ẹ ṣe á rí bó ṣe kẹ́ ẹ kó rí tí ó pé táwọn ẹ̀gán bá gbé ọ̀gẹ̀dẹ̀ síwájú
0: lọ́sùn.
1: Hello.
0: Hello.
1: Ẹ kú ètò.
0: Yes sir. Orúkọ yín àti bẹ́ẹ̀ ti ń pè.
1: Ọlásùnbàdì Ìyàgẹ́ lórúkọ mi.
0: À ń gbọ́ yín
1: sọ. Látọ̀nà ara. Ẹ jọ ṣé àwọn ọ̀gẹ̀dẹ̀ wẹ̀wẹ́ yẹn náà yẹn lè gbé pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ nílá.
0: Ok. Ọ̀gẹ̀dẹ̀ wẹ̀wẹ́ ṣoṣe gbìn mọ́ ọ̀gẹ̀dẹ̀ ńlá. Bẹ́ẹ̀ni ẹ lè
2: gbìn ọ̀gẹ̀dẹ̀ wẹ̀wẹ́ mọ́ ọ̀gẹ̀dẹ̀ ńlá. Torí kò sí nǹkan tó ń pè ní cross pollination lára ẹ̀. Kò sí pollination lára ọ̀gẹ̀dẹ̀. Ọ̀nkálukú adádúró ti ẹ̀ ni. So ẹ lè gbìn wẹ́wẹ́ mọ́ ní ńlá. Ẹ dẹ̀ mọ ọ̀nkálukú ló máa dúró ti ẹ̀. Ìyàtọ̀ dẹ̀ wà láàrin ẹ̀.
0: Hello.
3: Hello.
0: Hello ma.
3: Ẹ kúrọ̀ lẹ.
0: Ẹ kúrọ̀ lẹ ma o.
3: Ẹ kú ètò.
0: Ètò ni o, àgbẹ̀lọ́ba rẹ.
3: Ẹ rí ilé wà lágbára Ọlọ́run.
0: Àmì.
3: Ọpẹ́lẹ̀ Yorùbá ni látọ̀ rẹ̀.
0: Ẹ kúrọ̀ lẹ.
3: Mo kàn fẹ́ béèrè oríṣi ọ̀gẹ̀dẹ̀ kan ọ̀gẹ̀dẹ̀ pupa tó máa ń pọ́n lára yẹn. Sílẹ̀ Yorùbá la ti ní àbáṣẹ wá sílẹ̀ Yorùbá.
2: Ìgbà tí
3: ó máa ń dàbí ọ̀gẹ̀dẹ̀
2: babayi. O fẹ́ dàbí ọ̀gẹ̀dẹ̀ ọ̀mì ni ara ẹ̀ máa ń pupa.
3: Ó máa ń dàbí ọ̀mì
2: ni. Bẹ́ẹ̀ ni ibi nǹkan igi ò kí ń ga igi ọ̀gẹ̀dẹ̀ yẹn kì í ga ọ̀gẹ̀dẹ̀ yẹn èmi gbọ́njú ba láyé ni o mo dẹ̀ gbọ́njú ba nílẹ̀ Yorùbá náà ni. Ibi tó ti ṣẹ̀ wá àti ìṣiṣẹ́ ló dé ibẹ̀ yẹn ṣùgbọ́n ọ̀gẹ̀dẹ̀ general ọ̀gẹ̀dẹ̀ ni tẹ bá délẹ̀ ibo náà ẹ bá tẹ bá dé ní wẹ̀ ẹ bá ọ̀gẹ̀dẹ̀ gidi ni.
0: Zero nine zero six two odometa 949 zero nine zero six 2000 949 àwọn nọmba tí ẹ láǹfààní àti fi pè wá wọlé nírọ̀lẹ́ òní òun náà leléyìí láti dá sí bákan náà lẹ lè gba ojú òpó ti facebook wọlé ìyẹn 32 FM 949 fẹ̀yìn ẹ. Hello.
4: Hello.
0: Hello, Akurale.
4: Akurale.
0: Yes, sir.
4: Akwetu.
0: Yes, sir.
4: Edapo. Money say ale gbe obede ewewe ti jeun pelu agbagba yepo.
2: O possible, sir. O possible elegun papo. Onikaluku. Hello, sir. Elegun papo. Onikaluku aduro
4: ti o
2: to. Hello, sir.
0: A n gbo yin.
4: Won mo ni say
0: Ben, uruko yin ibiti e tin pe wa. Hello.
5: Hello.
0: Hello, e kuro le o.
5: E kuro le.
0: Yes.
5: E ku se.
0: Yes. A n gbo yin o. Hello. Ipe won re.

0: Hello. Hello, Akurale.
1: Akurale.
0: Akurale, sir.
1: Akweto.
0: Yes, sir.
1: Oye, ajo lu segun lato yo.
0: Angbo yin sa o.
1: Eni ke won ko wa je bawo la se le fi ogede se ilubo. And then so gede omi ni ni abi agbagba.
2: Agbagba le le fi se ilubo o. Agbagba e de ni looto looto ogede gbo ogede ogbo te ba fe fi se ilubo once te ba ti be fele fele e sa sinu orun
0: ta
2: gbe engine wa ton ma fi dry e because ele ton fi engine dry yen mi le so en to ma sele si eto ilera wa pelu ru nkan be bo a gbodo ru be because melo la fe sa sorun ele ta de sa sorun yen gan ti o ba nse bi ton ti ni mo toto e kan di tesin fun yan mu e ti understand ru nkan be iru ye de ni ko ni wulo mo fun je lo titi so ni di yen ani lati se lona to je pe a mu eto ilera wa na ni okunkun dun mo sugbon to ba je pe igba ti orun na daada ni teyan na be joko si egbe to n try lati protect e orun to n na daada igba te ba ma te de be fele fele daada ngba te ba ma fi station le mi lokan ati gbe ta ti wulo fun ilubo ta fe fi se.
0: Hello.
3: E ku se o.
0: Yes sir.
3: Ajibola lati bo lija ogede agbagba to je ti wa to je ti bile wa nbi emi kan gbe soju kan ti oju wa wan fiti sira won o de se dada o me se so ogede ten so fun wa se ke se yo do wa nbi ni
2: to do wa nbi ni sir e ri pe le te gbin to fun mo ra won yen eyin le ro pe o se dada ṣùgbọ́n tẹ bá délé tán space out tí wọ́n fún láyé dáadáa ìyẹn tún máa ṣe dáadáa bẹ́tà ìtẹ́ fún pọ̀ yẹn kò sọ pé òun ò ṣe dáadáa o ṣùgbọ́n ìmí àtún ṣe dáadáa ṣe mọ̀ best better whatever
0: atẹ́gùn ó fẹ́ sí
2: ajá a lè gbé ọmọ tó tóbi ẹni pé even gan ọ̀gẹ̀dẹ̀ ó jẹ́ nǹkan tó máa mix àwọn nǹkan mọ́.
0: Hello.
4: Akúrọ̀lẹ́.
0: Yes sir.
4: Ati se angbado
0: yi o. Yes sir. Lati bulletin pe wa.
4: Bere tori fe bere. Awon ogede kan wa. O ni iru awon.
0: A gbo yin mo o. Hello.
5: Hello.
0: Hello, a n gbo yin o, a n gbo yin.
5: Awon ogede kan be to ma n fun meji. Se bawo la won yen se je? Ṣé a ní ní bíbà ni àbí wọ́n dọ́gbọ́n sí i àbáwọn àfọ̀gbọ́n ni wọ́n dá sí
0: i. Wọ́n so méjì bíi báwo.
2: Pàdé méjì.
0: Ẹ ti gẹ́ ok ẹ ṣeun.
5: Wọ́n so méjì.
0: Ẹgbọ́n.
2: Ṣé rí ọ̀gẹ̀dẹ̀ tó ń so pàdé méjì yẹn àwọn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ òun náà fi ṣe ṣàwárí méjì yẹn ń gbà míì kò tóbi tó ẹlẹ́yọkan. Yes méjèèjì tí wọ́n gbé kiri yẹn kò tó ẹlẹ́yọkan míì tó bá rí ọ̀gẹ̀dẹ̀ tán bá rí ọ̀gẹ̀dẹ̀ tó dáa.
0: Kí ló lè mú kọ́ gẹ̀dẹ̀ ẹ rí mi yóò rí gbùm ẹ rí mi yóò dàbí ìgbà tó nípa sókọ̀ tó jẹ́ pé kòró oúnjẹ jẹ
2: náà ni kòró oúnjẹ jẹ́ nulẹ̀ náà ni mo ti gbin ọ̀gẹ̀dẹ̀ kan rí.
0: Èmi ò dàbí Dọlápọ̀ wa yìí, mi ò wà dàbí studio manager wa yìí.
2: So mo ti gbin ọ̀gẹ̀dẹ̀ kan rí jẹ́ pé mẹ́ta ló so àwọn èèyàn gbàgbọ́ because ibi tí mo ń da ìgbẹ́ ehoro sí nígbà yẹn ni ìdí ọ̀gẹ̀dẹ̀ máa ń da ìgbẹ́ ehoro sí. Ìgbà tí mo rí tó gbé mẹ́ta gan mo lọ pe àwọn oníṣẹ́ ìwádìí ìjìnlẹ̀
0: kan wá wo
2: torí èmi gan òrírí ṣùgbọ́n tó wá wà bẹ́ẹ̀ ni pé ìdí ọ̀gẹ̀dẹ̀ yẹn ò withstand ọmọ mẹ́ta yẹn.
0: Kódà kí ni àmọ̀ràn yín fún àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ ọ̀gbìn ọ̀gẹ̀dẹ̀ gbíngbìn yìí kí làmọ̀ràn yín
2: fún? Àmọ̀ràn mi fún wọn ni pé kí wọ́n wá irú. Wọ́n máa ń pè nǹkan ní irú. Irú yẹn means varieties. Good variety.
0: Irú
2: to understand.
0: Irú tó yẹ ká gbìn.
2: Irú tó yẹ ká gbìn kan wa tó bá ti lè rí ọkàn wa bá. Even nǹkan tó bá tán ọ̀bá rí púpọ̀ kó jẹ́ 10 kó jẹ́ 20 mẹ́wàá 20 ogójì àádọ́ta náà rí ọ̀gẹ̀dẹ̀ ń pẹ́ pọ̀. Ká tó fọ̀ ó ti gbalẹ̀ falafala. So ẹ̀yin ò kàn lè máa gbin nǹkan tí ó yẹ pé at the end of the day yóò máa ṣú nǹkan láti gbé lọ sọ́jà. Nígbà tó bá ráwọn ẹgbẹ́ tó ń gbé ọ̀gẹ̀dẹ̀ gidi wá tó ń wá gbé ọ̀gẹ̀dẹ̀ tọpatọpa and again ọ̀gẹ̀dẹ̀ tó ń yọ funfun yẹn ẹ jẹ́ ká eradicate ẹ̀ nínú oko kì í ṣe ọ̀gẹ̀dẹ̀ tó dá lọ títí even gongo ni fun yin nkan to da toro ni level to man de oni size to man so ti oni je pe o ma wuyan lori
6: o da eje amo seri pada rele ope pataki lowo alagba Kim Raje alase atuludari Roa Farms mo lero ke baba tun pe yin jo mi e tun da wa lohun
2: pelu agbara olohun
6: e seun ti ose tun bo ta tun lampani ati pade e ba lohun kun lati ba mi so ele patejise yin so wo sori WhatsApp 07046333576 tabi call sori 08022588193 ti ose tun bo ta tun pade Peter Olasupo Captain Peter onoruko ti mi. What about now?

0: máa kí wa wípé àkúdé dé àsìkò yìí níkànnì 3FM 949 Ìbàdàn wípé àtúkàbọ̀ sórí ètò níbàdàn náà wà lákọ̀tàn láti tún mọ ibi tí nǹkan tó dé dúró nílùú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ pàápàá jùlọ àwọn olùgbé àlàáfíà nílùú ìbàdàn àwọn ọmọ bíbí ilẹ̀ ìbàdàn nílé lóko àtìlẹ́yìn òdi ojúlówó ọmọ ilẹ̀ ìbàdàn àtàwọn tí kìí ṣojúlówó ọmọ bíbí ilẹ̀ ìbàdàn ṣùgbọ́n tí wọ́n ti pẹ́ nílẹ̀ ìbàdàn tá dẹ́dà ṣẹ̀dá àwẹ̀dá tó ti fún wọn lóore ọ̀fẹ́ láti gbóhun rere ṣe nílẹ̀ ìbàdàn kí tiẹ̀ ní láríjà tó fà á tìlú ìbàdàn tó fi ń dàgbà tó fi ń gbèrú kàdúpẹ́ lọ́wọ́ olódùmarè tí ò jẹ́ káṣírí ó tú àṣírí wa ò ní tú nílẹ̀ ìbàdàn àti ní gbogbo ibi tá a bá wà ọ̀ṣẹ́ méjì tó tẹ̀lé ìbàdàn dúró kò ní jẹ́ kí ìlú ìbàdàn gbóná ọ̀dẹ nìkọ̀ọ̀kan wa ò ní jàrú mo kí wa lórúkọ olódùmarè lẹ́ẹ̀kan sí wípé ẹ káàbọ̀ sórí ètò níbàdàn náà wà olùbìpẹ́ fàtóyè lóòkọ̀ mi lórí ètò níbàdàn náà wà láṣàlẹ̀ ọkàn pàtàkì ó tún ní àlejò wa tẹ́ máa bá pàdé ẹ ti máa gbúrò wọn ò dún ni wọ́n kì í ṣàìmọ̀ olóko ká má bàa lọ̀wọ̀ náà bí mo pò wọ́n lólóṣèlú déédé ara àwọn kan tiẹ̀ máa pò wọ́n lẹ́lẹ́yin ju àánú àwọn kan máa sọ pé ọ mọ́dọ̀dọ̀ wọn bàbá sọ́jà ni mọ́dẹ bẹ́ẹ̀ wọ́n ní ìbọn ọ̀dà wọn ni ẹnu oníkọ̀ọ́bá iná àlá ti gbọ́kàn ọ̀hún ẹ gbóhùn wọn láṣàlẹ̀ yìí ọ̀nàrẹ́bù àbáyọ̀mí fàgbèrò ẹni tí gbogbo ayé túmọ̀ sí bíbíire bàbá wa ẹ káàbọ̀ torí ètò níbàdàn náà wà.
1: Ẹ ṣe àdúpẹ́ ẹ kú ètò.
0: Ẹ ṣeun ẹ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ gbogbo ojúlówó ọmọ bíbí ilẹ̀ ìbàdàn kan gbọ́ wa ó wá ṣe é ṣe o bóyá kẹ ẹ lo bóyá òun pa kò lẹ́lò látara agbèrò bóyá náà lẹ́sìn kí wọ́n gbogbo bọ́lọ̀ bá ṣe.
1: Mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn wa mo dẹ̀ kí gbogbo àwọn èèyàn wa nílé lóko lódò lẹ́yìn odi pé a kú pọ̀pọ̀ sísìn ọdún mo dẹ̀ kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ níbikíbi tí wọ́n wà ní àgbáyé wípé a kú dédé ìwòye o. Ọlọ́run a máa ran gbogbo wa lọ́wọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ a máa ní ìlọsíwájú.
0: Ọ̀nàrẹ́bù bọ́ọ̀lù ifá sí nǹkan ṣé ifá wà ń bẹ àbí
1: ifá olóko aṣọ
0: ìdáyọ̀ ẹlẹ́bí ẹ̀ kí àdúpẹ́ ọmọ ìlú wo ni yín.
1: Ọmọ ìbàdàn bí mi ni ìbàdàn bí la bí mi sí.
0: Ìbàdàn ni wọ́n bí yín sí
1: bẹ́ẹ̀ ni
0: ìbàdàn àti àbí ìbàdàn àti ní pé okè wọ́n bí mi sí ìbàdàn ṣùgbọ́n bóyá ojú ni mọ́ mi o ẹgbà o ni bàbá mi o.
1: Ìyá tó bí mi ọmọ ẹgbà ni wọ́n bẹ́ẹ̀ mi ni ọmọ ibi a dẹ̀ tún bí mi sí odò ọ̀nà táwa nú ẹ̀ náà la yẹ àbí mi.
0: Dádì ni ọmọ ọ̀bàdàn ọmọ ọ̀bàdàn gangan ni
1: ìlú
0: wa máa rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pa ní àwọn àmì àdámọ̀ kan tá a fi mọ̀ dára wa mọ̀ ní ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni
0: níbo
1: ẹ ṣe ní gbogbo àwọn kwẹsàn yìí nípa oko àti adábejì lè ní dàgbà sí nínú mọ̀pá bíbí sí adábejì.
0: Níjọba àbílẹ̀ ẹ̀bùn ni
1: wọ́n wà. Ní gbẹ̀gbẹ̀ ọ̀nà south west níbi táwa ń bí
0: ìlú. Ibẹ̀ ni adábejì.
1: Bẹ́ẹ̀ni.
0: Àdúgbò wo lè ti a ṣe kékeré bá.
1: Àdúgbò odò ọ̀nà àpáta ń bí ìlú ọ̀la ti ṣe kékeré torí iléèwé IMG àpáta ń bí ìlú mo lọ. Ilé ìwé gọọmenti kọlẹjì àpáta ń bí iná ní ìlọ tẹ.
0: Ibẹ̀ náà lẹ.
1: Bẹ́ẹ̀ni bí tí mo ti ṣe kékeré kúrò.
0: Ọ̀nàrẹ́bù ṣe ẹ̀yin náà ta táyà lójú ọ̀nà.
1: Kò sí ìta àṣírí ní gbogbo ẹ̀.
0: Ẹ̀ta táyà.
1: Ata táyà, ata òkòtò, alóko, akọ̀bì, agbésù, agbẹ̀gbẹ́, agbàgbà, kò sí ìta àṣírí bẹ̀. Orí fáma ń dáàbò tó ní.
0: Ẹ̀yin náà gbìyànjú láti bẹ̀rẹ̀ báwọn roko ẹ̀ lè sọ fún ọpẹ́ dájú mi ní roko.
1: Àgbẹ̀dẹ̀dẹ̀ tó jẹ́ pọ̀ máa gbẹ̀ nígbà ọmọ inú àgbẹ̀ náà bí wá sí. So and then nígbà táwọn ń dàgbà láyé operation field donation àwọn olókùn kún dùn fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ ilé ìwé nílé pé kí gbogbo akádákó ìwọ tó bá ní ilẹ̀ díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé ọ̀dọ́ ẹ̀ ìwọ náà gbọ́n atágbé olùbọ́ gbẹ́
0: atágbé
1: bẹ́ẹ̀ni so níwájú ilé ọ̀dọ́ wa dádì wa a ní oko ńbẹ a dẹ̀ ti ní fáàmù kan lérí àkàn tí wọ́n máa ń múra lọ ilé weekend a máa ń lọ dáko
0: ńbẹ. Ṣé ẹ lọ ilé ẹ̀kọ́ girama?
1: Bẹ́ẹ̀ni mo lọ ilé ẹ̀kọ́ girama government college àpáta ní
0: ìbàdàn. Ṣé ibẹ̀ náà ni ẹ ti dúró ni tori iwe mefa nwe atojubo le to e to sa atojubo si boye lo ni eko
1: se ri igba ti mo se ton ni ile eko grammar ni government college most in die mo wa lo ko ise mechanic
0: ki lo de te fi si ewe ngba yin ni adugo
1: se ri opolopo awon kan lo sele ni a ni akoko yen to je nkan bi ojiji mommy mi won ko ni lu lati lo si oba and then daddy mi won develop later won develop aisan then mommy mi won so fun mi pe ki won pe to pe fun mi lati wa si oba na ati pe baba to bi mi agric engineer ni won won ti man fi awon nkan nipa engineering to run awon we kan le ngba e ti man wo on stuff. So if you not develop interest in the way you come to tire, come dear, dear. So, mommy, I will go to the sacrum, if a job, and it only fits you, I won't come back. Even in a way, in a way, or grandma, I know. I want to a cutting man, she dad, that's the only shape, and look on the physics, science, and all that, and mathematics. So, in any moment, she's up in the picking, you know, you have to call. Iṣẹ́ mechanic ti mo de lo ko ṣe mechanic bi roadside mechanic o gbe bi odun kan Ọlọrun to lana fun mi lati kuro ni lo si ilu Ọba gba ti mo de ilu Ọba mo lori ofe lati lo ile iwe eko giga lati
0: ka orilede wo gan le lo
1: orilede America so Ọlọrun
0: ni someone ti gbedun le na
1: o so a de ṣe orisirisi awon ise pepepe kan Ọlọrun to lana fun wa to sele ni pe system won ni orílẹ̀-èdè America ó yàtọ̀ sí irú system tí à ń lò ń bí mo iléèwé ló wù mí láti lọ nígbà tí mo débẹ̀ àmọ́ ní etí ní gbogbo àwọn òwe ìgbèlú wọn mo wá ní kan ní àwọn cousin mi kan tó ti wà nínú iléeṣẹ́ ológun nígbà yẹn mo wá lọ sí iléèwé ẹ̀kọ́ gíga kan níbẹ̀ nǹkan fún mi lórí ọ̀fẹ́ láti wá kọ́ engineering, computer engineering. But what's up, people doing the team? So, tax in one day, one, if you know what you lost, you know what you want. Wow, no, that's wow, that's in the same way. She said, I'm for boy, and she, and he causing me also from the pay. Tim Badly lost, she don't know. Follow me one day. One little of the latest song, you know what, calling me after me. So mo wa lo mo sa kan we kan mo lo ko bere si lo se exercise ngba e na kun le kaju e won idowo ni wajo lo abi mo de lo se don won lo fun mi lori ose mo je kan na awon ti
0: won mu
1: fun kini e bi oro ologun bi mo se won mi lo si book camp ngba e ni
0: e da ko ke to ba si bi ti ojo se ata iri se se ni abi lati run abayo tori irin ajo an tutaya kilo de
1: o so wa je ipe
0: oro
1: mo ologun ko le
0: pada
1: wa gba ise ibi to mo ologun fi wa ni pe number 1 mo je nkan to feran lati kin to kuro nibi awon nkan kan wa ti man se lati school mi o se nu awon the brightest student in school mi o de se nu awon the dullards no I can say I'm an average student then abo olon fun mi lori ofe ni se mathematics I'm very very good in mathematics no ma ka laarin the I mean the best in school why she mo mi mo the first part in the school nigba yen so mo tun ma se awon extra curriculum activities nigba yen mo ma play in school yeah soccer mo ma se I was one of the cadet students nigba yen ise ologun IT mo ti lewe
0: nigba
1: yen so ibe yen ni awon anfani yen ibe mo ti develop interest in nkan bi ologun and there was a year too mo remember we have class 1 or 2 more push exam won pe be ni Air Force Military School just mo wa no to se exam so won mu eyan marun lo your state mo wa no marun so mu
0: nigba
1: lo your state lati lo si just in time yet so Air Force Military School mo la la kono gba mo nke kere pe mo wa no aso fufu so o ti wa no kadara pe iru nkan be so ba mo lo da de lo ibo to fun mi lo yo pe to ba le join logun to ba se dada to ba wa sanwo fun le iwe eko giga wa to wa no ologun yen iyen ni mo se yan ologun yen la e sanwo ile eko mi ma de sin yin na ma de se gun tin o ye kin se so awon no sanwo fun mi lati lo sile iwe eleko tanpe ni university ibe mo ti gba first degree second degree ibe na ni mo ti gba gbogbo e ki olorun to so pe awon orisisi awon bi e de ma wo na nigba ti mo se idanwo lati join ni ise ologun yen na ibi oro ni mechanic yen ibe ni mo gba mark to poju nigba ti a se do so nti mo yan layo nigba ti mo wa ni ologun yen tori ise po lorisisi ninu ologun na ise awon to n ba nkan se pelu aircraft we have the jet planes to ni se pelu ise mechanic
0: ti
1: ọkọ balu mo tori ile ati ori omi ati to info tori airman ninu navy nba yen ni mo se dada si so ise ti won fun tori boy mark e ti skills e to ba ti score high mark ibe no ma ti eniyan si bi mo se bere nkan to ni se pelu mechanic na ni li ise ologun ni yen to go di pe olorun de tu mu agba awon orisisi awon ebi
0: e wa da ku nti se ti wa ju e nígbà tí ẹ ti wá pejeje nínú iléeṣẹ ọmọ ológun ǹjẹ irú agbọn tó wù kéèyàn yà sí níbi iléeṣẹ ọmọ ológun wọn lè gbébọn fẹyìn náà kọ yà ó ojú ogun yà ó àbí ẹ ti wà níbi ojú ogun àbí bíi méjì.
1: Mo lórí ọ̀fẹ́ láti wà nínú àwọn tí wọ́n ń pè kí ni ẹni operation Iraqi Freedom. Láyé ìgbà tí wọ́n mú Osama bin Laden mo wà nínú àwọn tí ọlọ́run lù nígbà yẹn kì í ṣe pé bóyá èmi dìdì lọ jagun ń bẹ̀ pé mo yọ̀bọ́n nínú wọn mo wà mo mọ̀ bọ́ yìn gbogbo ẹ̀ lákọ́wà.
0: Kò
1: sí mọ̀ ká jẹ́ máa wé pèlú lọ bọ̀ gbogbo tí ológun ń ṣe kò sí ìdí mi ò mọ̀ ṣe. Ó bá yẹ pé bóyá ojú ogun náà kì í ṣe pé àti ìlọ ojú ogun náà tó yẹ pé a gbé ìbọn dání torí àwọn nǹkan kan wà tó yẹ pé even olójú ogun ò lójú ogun ó gbọ́dọ̀ dángájíá nínú yíyí ìbọn nípa àṣìṣe àwọn nǹkan kan tó yẹ pé lóòrèkóòrè wọ́n gbọ́dọ̀ máa test pé ó sì mọ̀ bọ́yìn ó sì lè ju tó yẹ pé ó sì lè ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe. So bọ̀ pé bí èèyàn lọ physically sógun yes mo ní opportunity láti lo àwọn kan. Mo dẹ̀ ní opportunity láti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé mi ò lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ nípa ìbọn ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti ṣe àwọn nǹkan yẹn náà.
0: Ṣé ìbọn ọba yìí rárá bá àbí nígbà tí ẹ ti kú òní àwọn bóyá bí àwọn àjẹára
1: àti àwọn níwájú ọlọ́run àtẹ̀yàn máa sọ sórí ìkan lẹ́yìn tí mi ò sọ rí ìbọn kan wà lọ́rùn mi ò kì í ṣòmò lò lẹ́yìn a máa ń pè ní dọ́ọ̀tàd àwọn ológun máa ń lò ó ṣàkókò ìtẹ́mi mo wá nìkan mo wá àdìǹkan kan mọ́ àwọn dọ́kítà yìí méjì ló máa ń jẹ ìyẹn kíní ẹyin ni ìgbà kan wà tí ìbọn tó wá tí dọ́ọ̀tàd yẹn wà níbí tó jẹ́ pé dọ́ọ̀tàd yẹn ló gba ọ̀tà àbùn ẹ̀ padà táwọn èèyàn bá rí kíní yẹn lọ́rùn mi ń sìn àwọn tó súnmọ́ mi dáadáa náà ni mo gbọ́ sórí yẹn rí jẹ́ pé ìbọn yẹn ibi tó yẹ kó lọ ìbá máa sì lé mi so any way àti máa ń lọ most of the time mo change kíní mi lónìí ni kíní yẹn máa fi hàn mo ló máa ń wà lọ́rùn mi ní gbogbo ìgbà ipe láì sí kíní yìí o ìbá ti jí.
0: Ṣé àwọn èèbó ni àbí ti lé náà ni.
1: Ṣé ni èmi bí lè kí sítorí pé òyìnbó ni
0: èmi ò kí. Ọ̀nàrẹ́bù àwọn òyìnbó náà ni.
1: Àwa bó ṣe ṣẹlẹ̀ ilé ìsọpọ̀wọ́ náà ló wà. Torí ẹ ti máa ní pé nìkan wà táwọn òbí mi gbé mi lọ tán lọ sí gbẹrẹ kan fún mi but mo believe pé ọlọ́run kàn sí ní ẹ̀mí mi lò àti pé ọlọ́run mọ̀ bí tí ó mú mi lọ ní ọjọ́ iwájú ló ṣe fún mi lóore ọ̀fẹ́ láti lè

0: ẹnjẹ le daran ti bi orukọ awọn ogun bi meji bi meta kan bi a to seju yin ti ato si awọn ile tele pupa
1: ti Kuwait
0: ogun Kuwait
1: yeah am pe koni operation Iraqi freedom
0: eh
1: am pe koni operation enduring freedom at least meta e push le daru
0: ko lori le je America na le
1: be ni ki so le de America ni ko gogun yen America ko lo ti n sele
0: eh
1: an lo awon agbugun ko lati o sele bo mi o le so awon awon nkan tori awon nkan yo wa ya to wa o wa classified
0: ki lo gbe yin ko le America
1: okay ki so nigbati oro Saddam Hussein
0: eh
1: to sele awon kan ma nko ko lo lati lo wo bi awon agbegbe se ri Ọlọ́run fi lórí ọ̀fẹ́ yọ pé mo wà nínú àwọn tó máa ń gbà mí láti kọ́kọ́ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ bọ̀ láti orí omi. Orí omi, bó ló jẹ́ pé ológun orí omi lèmi jẹ́, bọ̀ lórí omi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan la máa ń ṣe lórí omi. Lórí omi gbogbo, àwọn pé àwọn kan ní joint force, but àwọn pé wọ́n ní Department of Defense tó comprise Marine, Army, Air Force, Navy, àti Coast Guard. Wọ́n ti hard àwọn ọkọ̀ mọ́ wọn sì, wọ́n pè wọ́n ní Space Force. Láyé Trump ni wọ́n initiate àwọn ẹ̀. So most of our town sọ yìí wọ́n máa ń wà lórí omi pẹ̀lú navy náà. A dẹ̀ láwọn kan tó jẹ́ pé a máa ń pè wọ́n níbi abẹ́ tó máa ń navy seal tó jẹ́ pé bí nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ àwọn special operation kan wà tó jẹ́ pé kì í ṣe pé gbogbo army ló máa lọ́bẹ̀ àwọn few people náà máa ń lọ bóyá bí àwọn rescue operation. Bóyá wọ́n mú kan nù àwọn ọmọ America bí kan táwọn kíkran kúrúkọ irun bọ́n gbé ọmọ níbì kan a máa ń láwọn special operation bá bí wọ́n kọ̀ bóyá bí èèyàn
0: 25
1: wọ́n kọ̀ lọ́bẹ̀ wọ́n sáré ṣiṣẹ́ yẹn gbogbo àwọn sáré ẹ̀mẹ́ láti yẹn náà kì í ṣe pa ṣígun lọ few people ló lọ ṣiṣẹ́ yẹn wọn àmì kì í ṣe èrò tó pọ̀ ni wọ́n kó lọ so a ti ṣe few of those things náà ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti orí díẹ̀ nínú àwọn.

0: ogun ojú omi báwo ni yẹn ṣe mọ rí
1: ṣe rí ogun ojú omi mo fẹ àwọn kan wà tí mi ò lè sọ àwọn kan wà tá à ń pè ní submarines ti Nigeria ò dẹ̀ lẹ́yọ kan ní submarine ẹyọ ìwádìí àti ṣàlàmì náà máa ń pè bí ẹbẹ ní Yorùbá pé ẹ máa
0: alami alami náà
1: ni wọn máa ń fi làwọn submarines là ń fi wọn ṣe ìdí tí America fi jẹ́ alágbára ní gbogbo nǹkan bí ogun ní àgbáyé ó ní ṣe pẹ̀lú ohun ìjà àti agbára tí wọ́n ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní Ibadan bí America lóore ọ̀fẹ́ láti nínú gbogbo àgbáyé pátá láti kàn wá lára ní Ibadan yára than any other force ní àgbáyé why nítorí orí omi ní all year round ní àwọn frigates carriers submarines nọtí map gbogbo àgbáyé tó jẹ́ pé wọ́n lọ ọ̀bọ̀ ọ̀lọ́ wọ́n bọ̀ tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ ní bíńsìn tó jẹ́ pé ó ní nǹkan kan ṣe pẹ̀lú ìlú America America kọyìn lára in the next few rounds. So orí omi wà lára àwọn tá a fi ń gbà so tó bá jẹ́ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nìbàdàn sí tá a wá ní ṣìpù wa wà tó ń gba Republic of Benin jet lè take off at helicopter láti orí ibẹ̀ yẹn àti sumo Oyo State already tí wọ́n á kọyìn lára ní iṣẹ́ pé ẹṣẹ́ ìbẹ̀rẹ̀ láti America ẹṣẹ́ máa sáré bọ̀ bí gbogbo ìgbà so America dẹ̀ ní base ní a lot of places tó jẹ́ pé orúkọ tí mo wà station tí tó kúrò I was stationed in Greece that was my last visit station I was there for a little bit over 3 years àwọn bases America ó wà ní oríṣiríṣi ibi strategic location ní àgbáyé tó jẹ́ pé tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ kẹ́ẹ̀tọ́
0: ṣẹ́jú pé mo bèrè pé kí ló mú yín kúrò níbi iṣẹ́ olùkọ́ abẹ́rẹ́ sí wà níbẹ̀ báyìí.
1: Mo ṣèṣe ni pẹ̀lú ẹsẹ̀ òsì mi à ń ṣe tournament kan pẹ̀lú àwọn germans ni mo fi ẹsẹ̀ òsì ṣèṣe bí wọn bá dẹ̀ ti ṣèṣe bí àwọn lẹ́bùn kan nínú ológun gbà mí torí iṣẹ́ orí omi àwọn kankan wà ó gbọ́dọ̀ pè fún àwọn kankan ó bẹ̀rẹ̀ mi ò lè gbé àwọn kan tó bá ní agbára jù so ni iṣẹ́ ológun wá sọ fún mi pé ok o a máa jẹ́ kó fẹ̀yìntì nítorí nítorí lẹ́sẹ̀ yìí wọ́n ti ṣe operations ẹ̀sẹ̀ ìfúra bí ẹ̀mẹ́ta so I was medically discharged retired from the military.
0: Àwọn lẹ́nu ìgbà tẹ fi ṣiṣẹ́ ológun yìí ó rọ̀ yín lọ́rùn àbí kí ni nǹkan
1: tẹ́lẹ̀. Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ mo jẹ́ kan nínú àwọn tọ́lọ́run tètè dáhùn àdúrà ẹ̀ nígbà tí mo tètè make rank gan mo ṣe dáadáa nínú ìwé tó fi jẹ́ pé.
0: Ipò wo lẹ ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ mo.
1: Tó bá jẹ́ as an enlisted member. From E1 to E9 la máa ń dé ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti dé E6 kó tó di pé dem mo apply for officer program náà tó jẹ́ pé wọ́n ti mú mi already láti ti lè tẹ̀síwájú bóyá lórí àbí admiral and stuff like that kí ọ̀rọ̀ ti ẹsẹ̀ dé yẹn kó tó ṣẹlẹ̀ nígbà yẹn a pé kí yẹn ní seaman to admiral but lẹ́yìn tí mo kúrò níṣẹ́ ológun tán ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ náà. Láti ohun tí mo sọ tẹ́lẹ̀ wọ́n fún mi ní nǹkan tó ń pè ní accelerated advancement nígbà tí mo ṣe dáadáa nígbà tí mo kọ́kọ́ join àti pé gbogbo àwọn school tí mo lọ mo jẹ́ ẹni tó ṣe ipò kíní nínú gbogbo àwọn ọmọ tá a wà ní school pátápátá so wọ́n á bí ìlọ́ mi pé gbogbo mo ti fẹ́ tó náà máa ń ṣe navy náà kì í ṣe gbogbo wọn lọ́ máa ń lórí omi lákòókò wọ́n bí ìlọ́ mi pé bí either shore duty la máa ń pè ọ́ sea duty. Sea duty yẹn mi pé orí omi ló máa wà tó máa bọ́ gbogbo ìgbà shore duty mi pé wàá wà lórí ilẹ̀ ó kàn lé lórí omi fúlá bí ọ̀sẹ̀ kan kó o padà sílé so luckily I was able to go to shore duty first nígbà tí mo wọlé torí target mi láti lọ ilé ìwé gbọdọ̀ mọ̀ pé ti máa wà lórí omi àyè ẹ̀ má lè má yọ so bí mo ṣe kán fún mi lóògùn tó mú lórí ọ̀fẹ́ láti mú ibi tó wù mí lọ tó rèmi ológun àkọ́kọ́ tán nínú àwọn tó mú àròsí first ní ẹ̀kọ́ so mo ní láti wọ́n tún wá fún mi ní ìgbọ́n ní àṣẹ̀rídà lọ́rọ̀ àṣẹ̀rí tí ó rẹ̀ bí bẹ̀rẹ̀ láti ìkíní mo bẹ̀rẹ̀ bí àbí ìkẹrin torí bí mo ṣe ṣe dáadáa ní ilé ìwé so kíní yẹn I was able to move fast in rhyme tí ò bá sí pé ó yẹ kí n ti retire náà tó bá

0: but bí mi ò ṣe ń ṣolóògùn yẹn náà ọlọ́run sì fún mi lórí ọ̀fẹ́ láti lè ṣe oríṣiríṣi ẹsẹ̀ ríra àwọn kìí déè bí ma sọ mí pé gbọ̀ngàn ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè mọ̀ pé bóyá gbọ̀ngàn ìṣẹ́pẹ́ bóyá kí nǹkan ṣẹlẹ̀ nísìnyí kí má ṣe lè defend ara mi ọlọ́run fún mi lórí
1: ọ̀fẹ́. Kí lẹ̀ ń wá lágbo òṣèlú? Kí ló sọnù lágbo òṣèlú?
0: Ẹni ọjọ́ náà wà déèyàn, òṣèlú kì í ṣe tí mo kọ́kọ́ yàn láàyò. Mo jẹ́ nìkan tó kọ̀ fẹ́ràn láti máa ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn. Torí mo wò nígbà mo bẹ̀rẹ̀ ológun tá à ń sọ yìí náà ni. Mo bẹ̀rẹ̀ sí wálé ní 1897. Mo rí báwọn èèyàn ṣe ń tọrọ tààrà tún àwọn ọmọ kékeré tán máa tajà. Bá ṣe bẹ̀rẹ̀ sí anytime tí n bá wálé báyẹn máa wá àwọn motherless baby ọmọ sọ́dọ̀ máa kó aṣọ wá kó nǹkan kún èmi ò wá ń jókòó síbi kan ó lè jẹ́ ní Èkó ó lè jẹ́ ọ̀la Abẹ́òkúta ó lè jẹ́ ọ̀la Ìbàdàn mo kò máa ń lọ oríṣiríṣi ibi but later along the line tí mo kúrò ní ewu tó ṣe ológun yẹn mo bẹ̀rẹ̀ sí ṣe é mọ̀ mo wá dá ẹgbẹ́ kan lẹ̀ à ń pè ní by this then kó tó ká tó metamorphosis tí Hope also needs a foundation. Mo dá ẹgbẹ́ yìí sílẹ̀ pé láti máa ran àwọn èèyàn lọ́wọ́ níwọ̀n bá agbára tìbí. Why tí mo ṣe bẹ̀rẹ̀ sí ṣe gbogbo àwọn nǹkan yẹn làwọn olóṣèlú kan wá bá mi pé ọ̀gbẹ́ni. Iwọ́ tó ò sí ní òṣèlú gan ń ṣe oríṣiríṣi gan. Ilé tá a ṣe iwọ́ náà ló yẹ kí irú àwọn èèyàn báyìí là ń fẹ́ ní òṣèlú. Bí tí mo ti bẹ̀rẹ̀ sí ro ọ̀rọ̀ olóṣèlú náà wọ́n ṣá mi ò fẹ́ sọ gbogbo story
1: yẹn. Àmọ́ ṣe lérò pé bí ìtànjẹ ni. Ṣé di dandan ká darapọ̀ mọ́ṣèlú ká tó ṣàráàlú lóore?
0: Ẹni tẹ́ kò di dandan, ó dẹ̀ tún di dandan. Torí tó a bá rí pé àwọn tó yẹ kán wà ní ìṣàkóso, gbogbo nǹkan ó bẹ̀rẹ̀ pẹ̀lú adarí, ó dẹ̀ parí pẹ̀lú adarí.
1: Ẹ ṣáyìn òwò pé torí èròǹgbà wa nílẹ̀ yìí pé wọ́n ní àwọn olóṣèlú wa pé ẹ̀tàn pé lẹ máa ń fún wa.
0: Ẹ ṣe rí kí n ṣe gbogbo olóṣèlú. Tẹbi rárá ìkan lu wọn ni mo jẹ.
1: Bó o la ṣe wá lè mọ olóṣèlú tí ò ní jẹ́nẹ́tọ̀?
0: Inú àwọn tí wọ́n bá ń ṣe ni nínú àwọn àfisùn wọn tẹ́lẹ̀ àti tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti tá a bẹ̀rẹ̀ káwa náà tí wọ́n bèrè lọ́wọ́ ọlọ́run pé irú ẹ̀ṣẹ́ èèyàn gan gidi nírú ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn mo contest in 2019 before 2019 YDP ń gbà yẹn mi ò dúró láti 2017 2018 2019 2020 2021 mi ò dúró pé ní ṣe dáadáa fáwọn èèyàn bí ṣe rere.
1: Ọ̀rọ̀ ìbú bíbèrè ṣé kìí ṣe pé àwọn ọrẹ àánú ẹ̀ náà sáwọn èèyàn ṣé kìí ṣe pé owó yín lẹ̀ ń wá láti gbà padà lágbo ìṣèlú tẹ́ ẹ̀ fi dúró.
0: Tó bá jẹ́ pé owó ni tí mò ń wá ṣé tó bá jẹ́ tó owó ọlọ́run ti ṣe kì í sọ̀rọ̀ ẹnu.
1: Kí lẹ wá ń wá?
0: Tí mò ń wá ni pé mo fẹ́ tún ṣe ju bí mo ṣe ń ṣe yìí lọ nípa agbára. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé èrò lè ṣe láì rí agbára.
1: Ìyẹn ni pé ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ lágbára.
0: Torí tí Ọlọ́run bá fún wa ní agbára mo believe pé àwọn nǹkan kan wà tá máa ṣe initiative kan wà tá máa ṣe tó máa di dandan tó máa di dandan fún àwọn èèyàn láti ṣe. Mo dẹ̀ nígbà pé gbogbo agbára tó Ọlọ́run fún mi ìwé ìmọ̀ òye tí Ọlọ́run fún mi tí èèyàn bá di agbára àwọn nǹkan kan máa wà tí èèyàn máa lè ṣe. Ó jẹ́ pé kì í ṣe àwọn nǹkan kan yẹn nínú àwọn àjọ
1: wa náà. Torí ìjọba àsìkò wa jẹ́ ká ṣe báyìí ìlú Ìbàdàn kí ni tí ẹ lè sọ nípa ìlú Ìbàdàn ibi tí wọ́n forí yìí sọ ilẹ̀ bàbá.
0: Ìlú tó lágbára ni I know it's almost the largest city if not in the I would say maybe ní gbogbo I think in West Africa if not the entire Africa. Ìlú Ìbàdàn jẹ́ aṣíwájú nínú gbogbo ohun tí wọ́n bá ń ṣe. The first radio station, the first television station, Oko House, gbogbo àwọn University of Ibadan. So, gbogbo we are pesetas. Even now, taba in the diaspora, àwọn ọmọ Ibadan, they are always ahead. So, Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti lọ IMG primary school. Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ lọ láti lọ àwọn best secondary school náà, Government College Ibadan. So, and then Ibadan náà ni mo ti kọ́ ṣe mechanic náà. Ibadan náà lọ́run fún mi sọ Ibadan yìí. Mo lórí ọ̀fẹ́ náà láti lè lọ compete ní ọmọ mọ́mì mi lọ́nà lẹ́jọ́ náà sẹ́yìn wọ́n mi ò máa bẹ̀rẹ̀ sàníyàn ọmọ ọ̀tọ̀tọ̀ ni wọ́n. Mo lórí ọ̀fẹ́ náà láti decide pé bóyá Abẹ́òkúta ni mo ti fẹ́ràn bọ́n Ìbàdàn yìí tí mo mọ̀ pé Ìbàdàn yìí ti wá ní ìbẹ̀rù ọmọ ni mo ti fẹ́ lọ́lọ́run ti gbọ́ àdúrà mi mo dẹ̀ nígbàgbọ́ pé ìlú Ìbàdàn àìtí ìrí nǹkan kan mo dẹ̀ tún yí gómìnà.

0: wọn jinlẹ ṣe mákindé náà bí wọn ń ṣe ìwọnba tí ọlọrun fún wọn lórí ọfẹ àti agbára láti ṣe mo kàn nígbà wọn pé gbogbo àwa ọmọ ìbàdàn pátápátá àkókò ti tó fún wa ìmọ̀ àtàwọn ìlú dàásùrà náà bẹ̀rẹ̀ láti padà iṣẹ́ láti tún ìlú ìbàdàn ṣe kì í ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì nìkan àwọn ọ̀tọ̀kùnú ìlú náà ọmọ ìbàdàn a nílò láti kó resources wa together láti ran ìjọba lọ́wọ́ kì í ṣe ìjọba nìkan ló máa tún ìlú ṣe àwọn entrepreneurs ọmọ ìbàdàn la máa tún jẹ́ kí ìlú ìbàdàn ó ní ìlọsíwájú.
1: Ìlú ìbàdàn máa lọ síwájú àti síwájú sí àmọ́ ṣáà ìtìlẹ́ tó táyà bàbá ìrọ̀lọ́ rẹ̀.
0: Ní agbára ọlọ́run.
1: Ẹjẹ́ a máa lọ sílé ní àpá bí nítorí pé àsìkò ti kó wà ní pàpá mọ́ra. Ká dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù Àbáyọ̀mí Fagbèrò ẹni tí gbogbo ayé tún mọ̀ sí bíbèrè. Lágbára lọ́wọ́ ló gbogbo àfojúsùn yín ní dáadáa olódùmarè yorùbá ẹ ṣeun tá a pè yín tẹ ẹ jẹ wa lórí ètò oníbàdàn láwà ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ikọ̀ ètò yìí olúwa gbìmíga ìdùnnú òkúṣẹ́ takuntaku olóòtú ètò yìí ọ̀hún náà gbìyànjú peter ọ̀làṣùpọ̀ captain p2 títí ọjọ́ mẹ́jọ tààtù pàdé lórí ètò oníbàdàn láwà olúbi ń pẹ́ fàtóyè lọ́kọ̀ọ́ ni oore lásùn ó dàrọ̀.

0: ẹyẹ bí ọkùnrin sọ wọn ní gbó ewé ń jẹ àdùbí tradu medical clinic ló ti ṣẹyọ pẹlú ọkùnrin egbògi tí wọn fi mẹjìlẹ gbé kalẹ ogd powder sókan gbàkẹ egbògi tó ń palẹ àìsàn mọ lágọ ara ogd powder ojú tó ń ṣú ara yíyún ẹfọrí agbá gbígbà ọwọ àtẹsẹ tó ń kú tàìtàì kòkòrò inú ẹjẹ gbé ìlúra kó gbà bẹẹ pẹlú ìmọtótó ni wọn ṣe egbògi oníbejì ó wà ní gbogbo ẹka iléeṣẹ ewé ń jẹ àdùbí tradu medical clinic ẹlẹrúmọkẹ compound òkè ọfà bàbá àṣálẹ bus stop ìbàdàn ewé ń jẹ àdùbí tradu medical clinic ló ṣe telephone 003-326-0141 tàbí 805-345-9223 ogd powder ògidì nínú tòótọ́.
1: Ẹ ń ṣe àlàyé àwọn kòkòrò lọ́kan ọ̀dọ̀ kan. Èyàn ò lè mọ̀ wípé ń tí kòkòrò ń bà á jẹ́nu àgọ́ ara ọ̀pọ̀ tó bá ń a kàn mọ gbọ́ kòkòrò kòkòrò àsopin sí àìmọye ọ̀nà bójú èèyàn bá ń sú kòkòrò ní fà á kéèyàn mọ̀ di méjì lójú èèyàn ojú ọmọ ṣe bí iná wẹ́dà a jẹ́ pé kòkòrò yìí gan ó le gbojúlọ èèyàn tí ó sọ èèyàn di tá ń wọlé.
2: Olóòtú kòkòrò fọyàn lójú kòkòrò ní ń fa ìsan rọpárọsẹ̀ tó bá ti kẹnu bọ omi àti ẹ̀jẹ̀ ara ẹ rí pọ́n mọ̀mọ́ wa tí wọ́n tó bí ọgọ́ta ọdún síwájú lóko wọn ó rìn bí abúlé kan sí kejì abúlé kejì sí kẹta wọn ó ru ẹrù lóko láàárọ̀ wọn ó tún ru oúnjẹ tí wọn ó jẹ padà wá sílé lálẹ́ tó bá wá fẹ́ ṣe bí ọwọ́ kan òjòjò tọba fẹ tẹra díẹ wọn ó bọ sẹyìn kùlé wọn ó ja ìwé àtegbò ni wọn ń lò tẹmí wọn fi máa ń gùn táwọn bàbá wa tí wọn bá ń lọ sí oko láàárọ wọn ó kó ebù suléri wọn ó fọkọ kọ èjìká wọn ó rìn bí abúlé kẹta sí kẹrin lẹyìn ìgbà náà tí wọn bá dé oko wọn ó tún wo sí rí ọgẹdẹ kan gbọn bá ń bọ àlé lálẹ wọn ó tún sálé ọrùn tí wọn bá wá jí láàárọ ọjọ kejì tọba fẹ ṣe bí ọwọ kan òjòjò tọba fẹ tẹra díẹ àwọn bàbá wọn ja ewé àtegbò ni ewé àtegbò ní èmi olóyè ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo olùbàdàn tí mo wá papọ̀ gẹ́gẹ́ bí èmi ṣe máa sọ pé ọmọ àfẹwò orí bí ni mí àgbà oyè ni mí nílẹ̀ ìbàdàn àdẹ gbọ́dọ̀ fi ní jẹ́ oyè àwòdì ká mọ̀ lè gbé adìẹ àwọn egbòogi ìsànbáyé tí mo ti ń lò láti bí ọgbọ̀n ọdún ní nǹkan kan sásìkò yìí tá à ń fi ṣètọ́jú àwọn kòkòrò yìí ẹ̀jẹ̀ aré la bí ẹṣin o bẹ́ẹ̀ ni ìran aláṣẹ nìkan ọ̀pá kan ṣoṣo la wúsá mú lọ́wọ́ o tó fi ń dàgbà màálù ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo olùbàdàn tá a wà yìí kì í sóye ìdánilọ́lá o àgbà oyè ìmọ̀ ìjìnlẹ̀ inú káfíwé àtegbò sọmọ aráyé lóore ni èmi máa sọ fún pé egbògi tẹ́ ẹ bá lò láàrin ọjọ́ kejì sí ọjọ́ kẹta ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí máa rí àyípadà rẹ̀ ni torí pé tírọ́ bá lọ lógún ọdún ìjọ kan ṣoṣo lòótọ́ ọ̀rọ̀ ọba béèyàn bá dẹ̀ ta fàsókè tó bá yí ó borí bọ́ bá yí ọ̀bá rí tọ̀rọ̀ ń wò ẹ̀dá kan ò ní gbowó ẹkún kó fira jẹ ni mo ti máa sọ fún yín bẹ́ẹ̀ ti pẹ́ ẹ ti lòògùn lòògùn kọ̀ sáìsàn tí ò lóògùn tiẹ̀ kọ̀ sáìsàn táwọn bàbá wo yìí fi ewé àtegbò wò àfi tọ́ bá tí ìdọ́dọ̀ oníwòsàn tiẹ̀ ẹ mẹ́ta ní àrùn àkọ́kọ́ láì lera ẹ̀ẹ̀kejì ní ta wò tí ọ̀sán tá à ń pè láìsàn tó bá délẹ̀ kẹta ó lè di àrùn tó lè pa ẹ̀mí èèyàn run ẹ̀mí wa ní ọ̀jẹ̀ṣẹ́ wa èmi ká mọ́ kí n pọ́ lórúkọ tánù ń jẹ́ ẹ kà sí èmi olóyè ewé ń jẹ́ àdùbí ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo olùbàdàn tá a wà yìí wọn gbọ́dọ̀ fi àjòyè àwòdì ká mọ̀ lè gbé adìẹ ẹ̀ǹdẹ̀ wo ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí àwọn egbògi wa ẹ máa bọ̀ fún tí ń jẹ́ kòkòrò ara àìsàn ilé ìdí rọpárọsẹ̀ tẹ bá wo ran o kòkòrò ara le fọyàn lójú ewé àtegbò tán àmọ́ ọmọ wa ń lò mo ti ṣe sílànà ọmọ tó tó mo ti ṣe sílànà tòde òní olómi ní ọ̀fọ̀ àwọ̀ká tinú san ara powder ní ọ̀fọ̀ àwọ̀ká tinú ẹ̀jẹ̀ ẹ kà sí mi ní ẹlẹ́rúmọ̀kẹ́ compound òkè ọ̀fà bàbá àṣálẹ̀ láti ibikíbi ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ̀kalẹ̀ lọ já òjé ìdí ayùn rẹ ẹ béèrè bí wọ́n ti ń tẹ ní láàrin ọjà ẹlẹ́ lọ sí òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ẹ sọ̀kalẹ̀ ní apá ọ̀tún yín bẹ́ẹ̀ bá dé bàbá àṣálẹ̀ ti rákọ mọ̀nà wa ń bẹ̀ ẹlẹ́ ń bọ̀ wá sílé bàbá ewé ń jẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí òun náà ní 08032601 tàbí 08053459223 08053459223 ẹ ní faisal ló gbá o.
1: ẹ ṣeun bàbá títí ọjọ́ míì tá láǹfààní àti pàdé mo kí yín o fẹmi ogunyẹmi rèé ẹni tí gbogbo ayé ń pè ní ológbòrò ọmọ bàbá tí ń bẹ lé lérú a ní faisal ló gbà.

0: open for more today. Terms and conditions there. Drink responsibly. Not only for people who don't reach 18 years and above.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: Honorable nisa yi ti o gbogbo yara bi asa o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o idire ti trofilaga sese agbekale eto asopo fun awon honorable sawari awon honorable e lojo bo thursday o je ami fara energy ipe lati jo gbe trophy premium laga kan soke ka fi se pekin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbo leyin ara wa sawari awon honorables e lojo bo thursday ose yi trophy premium lager oti ti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun meji dilogun o
8: ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
0: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for more promo be that. Buy Guinness. Open now.

0: You're listening to 94.9 32 FM.
1: Bẹ́ẹ̀mù tó dúró kìí ṣe dídùn ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú. Laughter House, orí òkè tètè Premier, Mọ́kọ́lá Ìbàdàn.

0: Best radio, me. 32 FM, you are okay.
1: 72 hours with God. Ẹgbẹ́rún olóòrùn máa rọ́lẹ̀ bí lẹ́tí tí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí méjìléláàdọ́rin pẹ̀lú olóòrùn ní CAC Covenant of Mercy. Aka Májẹ̀mú àánú olóòrùn tó máa lo bàbá. Prophet Abel Taiwo Òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe òtítún. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣọ́ọ̀rù láago méjìlá òru. Lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mexican kilometer 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgèrè Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alayé Prophet Abel Taiwo Òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lu àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró de ọ̀nbẹ́ o.
2: Francis, mo gbọ́ pé o tún ti open store mi sí ọjà alẹ́ sí lọ́yẹ. Irú ọgbọ́n wo ló ń dá sí? Èmi ò rówó tajà. Ilé ìfowópamọ́ aláṣìírí Gumi Microfinance Bank ni aláṣìírí mi. Pẹ̀lú àwọn ètò ìyáwó wọn. Bíi Beta Money. Oṣù kan sí oṣù méjìlá ni ó fi dá owó tí o bá yá padà. Pẹ̀lú ìdá mẹ́ta bọ̀ 3.5% lóṣooṣù. Èké tún wà fáwọn olókoòwò ńláńlá àti olókoòwò kéékèèké. SME loan nìyẹn. Oṣù méjìlá ló fi dá padà. Salary advance loan fún gbogbo òṣìṣẹ́ ìjọba àti òṣìṣẹ́ aládàáni. Oṣù méjìlá gbáko ni wọ́n fi dá padà. Pẹ̀lú ìdá mẹ́ta àbí ìdá mẹ́ta bọ̀ 3% sí 3.5%. Àǹfààní àti máṣe ìlé orí owó rẹ tún wà. Bọ́ ọ bárọ̀ gbogbo ìpapọ̀ yẹn ni interest waiver tàbí overdraft. Oṣù kan tàbí oṣù mẹ́ta ni ó fi dá owó tí o bá yá padà pẹ̀lú ìdá mẹ́ta àtààbọ̀ 3.5% owó tó o bá yá láàrin wákàtí 48 hours. Owó tó o fẹ́ yá yóò ti jáde. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0707-313-5538 WhatsApp 0908-796-6284 website www.groomingmfb.com olùléṣẹ́ wọ́n wà ní 160 Ọjọ́ U High Road olóró bus stop Ọjọ́ Ìbàdàn Àdéhùn àti ìlànà ń tẹ̀lé wa.
3: Dreaming of your own land, your future home, or want a treasured investment asset? Soft Sands Property presents you a lifetime opportunity on Orange Estate, Ologweru area in Edo for just 3 million naira prime location, secure and ready to build. Also, Mango Estate along Lifeforth International School, Akufo in Ibadan for only 2 million naira. Affordable plots perfect for your family. And now, launching something special, Apple Estate, luxury living at its best. Just 4 million naira, top class value. It's located at Aboloke Village, Ayegun area off Olojooro Road, Ibadan. Flexible payment, easy in 6 months. No stress, no wahala. Spread it out. Pay small, small. Own your land fast. We deliver title, we deliver peace. Two great estates already selling fast. One brand new premium option just arrived. 3 million, 2 million, 4 million naira. Your dream starts here. Don't wait too long. Secure your plot. Call us now. Soft Sands Property, created to house the world. Call or WhatsApp 0916-461-5000. Or 0911-555-0055. Today, Soft Sands Property. Your land, your legacy.
4: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM 949 ẹ̀yin ẹ.
5: Kò ní sún mi kò ní rẹ̀.
6: Bẹ́ẹ̀ni.
7: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
8: It's about to go down.
9: What? Aww.
10: My love, waiting happen?
9: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will you be using my hands to wash clothes in 2026?
10: Cancel this wedding.
11: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
10: CDK?
11: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
9: So all those things don't already dey house?
11: Abba, since last month.
9: Ah, pastor, continue the wedding.
12: Yourself.
10: Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today.
13: Visit us at Mokola Road Veterinary Bus Stop and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
14: CDK, pay small, small. Live BB.
15: Ma wo mi bi mo se fe yin.
16: Mo n gbọ ka ti 2FM.
17: 32FM 94.9.

0: àmọ́ ṣe rí nígbà míì tó jẹ́ wípé tí bàbá bá gan bá wà nílé fúnra rẹ̀ yóò fi jẹ́ wípé táwọn ọmọ ẹ̀ bá nílò nǹkan kan wọ́n lè lọ bá bàbá wọn tààràtà. ọkùnrin míì ń bẹ tó jẹ́ pé àwọn ọmọ gan ò lè jókòó tìlẹ́gbẹ̀ẹ́ inú ilé àti kó ti lè jókòó kó ikú náà níbi ìjọba ológun. ọmọdé ń gbà mí ẹni tójú rẹ bá tutù wá gbà kàrà wá gbà dùndú ń la àwọn àgbàlagbà fẹlẹ láàfin fa ọmọ ojú ọmọdé mọ́ra. nígbà tí bàbá bá ń lejú kókókó báwọn ọmọ ogun òní lè bá bàbá sọ̀rọ̀ nínú ilé.
1: ẹyin o olówó ayé mi rè tó jọjú jẹ
0: ẹjẹ ń forin ilé fún yín díẹ̀ kẹ gbádùn.

0: ṣojú.
1: Ẹ̀yẹn wá wò ó kó jẹ́ pé bàbá gangan làwọn ọmọ yín lọ bá bọ̀ sí bàbá wa kówó ìfọ̀n àwọn ọmọ yín pé owó ń tẹ́ bèrè rèé. Ṣé ẹ̀mọ̀ pé bàbá ti justify pé n tí ẹ̀ rí mi fún láràárọ̀ tẹ́ ẹ̀ rí mi fún lálaalẹ́ tó jẹ́ pé ńgbà tí n bá fi jáde ẹ̀ tún ní rí mi òun rèé.
0: Jàbàrà mọ̀.
1: Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló jẹ́ pé àti pèsè àti jẹ àti mu fún ìyàwó àtọmọ́nulé ló ń

0: boy. Torin to the little lori kan ni 32 FM 94.9. mo go boga mi se mo n gbin debe le minu n gbin debe la le 09062949 eja do gbun ara wa ya gbo yin te wa bi amala first ti wa leni eh gbe kun se mi iyan laso iyan yan laso bora yo ba si tin ko si kan ni 32 FM. Mo n fa koko idupe lori lowo gbogbo eyin te wa si bi kan ni ta ibi ayeye ta se leni ama la first ti wa emi sese o se n wa dupe a le dupe tan lowo gbogbo eyin te wa patapata o la dupe lowo yin a mo lore o ikan ni 32 FM kun se abara mo reje a mo lore ẹṣeun ta gbọjà kalẹ̀ tẹ bá wa náà ibi ta gbọjà tó wa kalẹ̀ sí báyìí láyé ti bá wa náà ẹṣeun gan ni adúpẹ́ ẹjẹ́ àjọgbọ́n ohun ara wa 09062949 tàbí 08097949 07055949 gbogbo láyàn àṣàmúṣe wọn múlẹ̀ fún yín olèmi náà ṣe múlẹ̀ fún yín lálẹ́ yìí. Hello, talo wa nbe. Hello. Hey, yeah. Hello. Hello.
1: Hello, sir. Ka lesa wa ku se o.
0: E ka lesa e ku ataro.
1: E ra se ku se o.
0: Oruko yin ati bi te tin pe.
1: Oruko mi ni Fẹ́mi Joseph Alawalero lati Kumọpa Olodo Ibadan.
0: Lati Kumọpa Olodo. Ṣé 32 FM ń jálé jákó ń bi tẹ́ ẹ wá?
1: Àgbàdo ń jìnrìn jù wọ́n gbá ní gan.
0: Ẹ̀sùn gan ni
1: àgbàdo ń gan. Kódà mo fẹ́ sún kílẹ̀ nígbà mo ṣe ń gbádùn báyìí nínú. Omi ẹja lójú mi ni.
0: Ẹ̀sùn gan ni àdúgbò. Sẹ́yìn náà wábi àmàlà fẹ́ sí wa lónìí.
1: Mo lọ síbi kan ni bá wà ṣùgbọ́n mo ṣe pè náà síbẹ̀ mo ti wá náà nìyẹn.
0: Ma ma ma ma ma ma ma ma ma ma ma ma ma ma ma ma ma
1: ma ma
2: ma ma ma ma ma ma ma ma ma ma ma ma ma
0: ma ma ma ma ma ma ma ma ma ma ma ma ma ma ma ma àwọn pè wò ń kọlura wọn pọ̀ hello somebody hello ẹ̀ka alẹ́ o sikiru àyìnlé barista agbájé lọ lábàárù sáti ọmọ wọn lálẹyẹ fuji fanti ase àlélè hello ẹ̀ka alẹ́ o hello ẹ̀ka alẹ́ o
1: ẹ̀ka alẹ́ o
0: ẹ̀ka alẹ́ o orúkọ yín àti ibi tẹ́ sí ń pè
1: ẹ̀ka ẹ̀ka ẹ̀wò láti gbọ́ pa
0: lológun ẹrú ńbàdàn. Sẹ́yìn gbádùn kan ní 32 FM.
1: Àgbàdùn yín.
0: Sẹ́yìn náà wábi àmàlà fẹ́ sí wa lónìí.
1: Àwọn obìnrin yìí wà lọ pàtí kan.
0: Ẹ ti miss you. Ẹ mọ̀ bọ̀ àbáyín fàmàlà yín ránṣẹ́.
1: Àmàlà wà tó fẹ́ báyìí.
0: Àbáyín fi ránṣẹ́ mọ́ṣẹ́ yẹn.

ọ̀rọ̀ tí mò ń bá bò lẹ́ẹ̀kan. Mò ń gbà wọn àtẹ̀síṣẹ́ kan lábẹ́ aṣọ. Lóòótọ́ kíbi má palé òun lọkùnrin fi ń ṣe làálàá kòókò lórí gbogbo lórí ọmọ àtìyàwó. Ẹ bá wàá já gbàgbé pé bí ọkùnrin ò bá sí mọ́, ọmọ ń ṣayé, ìyàwó ṣayé. Àwọn Yorùbá bọ̀ wọ́n máa ń pòwe. Wọ́n láìsàn láríwò àrítọ́ lọ́jọ́ wò. Béèyàn bá ṣe ń ṣe wàhálà. Ṣé bẹ́ẹ̀ náà lèèyàn ṣe ń gbádùn ẹ̀mí ara ilé fi ń fara ń sinmi tó. Gbogbo làálàá kòókò jẹ́jẹ́ láti ọjọ́ ọmọ ajé. Láti Monday tó fi di Saturday. Gbogbo ń tá a bá ṣe náà, ó yẹ ká mọ̀.

0: fẹ́ o ń bẹ́nu kùránì. Gbogbo iṣẹ́ tíyẹn bá ti ṣe látọjọ́ Monday tó fi di Saturday. Àlùbáríkà lójú. Wọ́n ní sẹ́kọ́ ló wá àlùbáríkà lójú. Ẹgbọ́ ṣe tẹ́yìn ò bá ṣiṣẹ́ tálùbáríkà fẹ́ wọ̀ ni. Iṣẹ́ náà òun náà lòun yín lèyìn ó ṣe tálùbáríkà ó fi wọ̀. Ẹ̀lú ẹ̀ka ilé o. Ẹ̀lú.
1: Ẹ̀lú.
0: Ẹ̀lú ẹ̀ka ilé o.
1: Ẹ̀ka ilé sàn.
0: Ẹ̀sùn orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè.
1: Orúkọ mi ni Ọlá.
0: Láti bo.
1: Láti Ìbàdàn.

0: sáré pé láàrin àkókò tá a fẹ́ tọ́jú ilé tá a fẹ́ tọ́jú ìyàwó tá a fẹ́ tọ́jú ọmọ.
1: ewúrẹ́ bá fojú wẹ̀yẹ amẹ́pẹ̀pẹ́ lépe ìdìnnú ẹ̀rọ bá mọ́.
0: a ṣáà fẹ́ pèsè kan lè sọ pé ẹkùn ilé mi náà lé.
1: o amẹ́pẹ̀pẹ́ lépe ìdìnnú ẹ̀rọ bá mọ́. ẹ wá sàmì kí n bọ aráyé ò nípa.
0: ẹ dẹ́ mi ràwọ́ gbogbo àyàn ọkùnrin tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí.
1: ọmọ aráyé
0: ẹ. jẹ́ ká fi lè mọ ṣe ìrántí.
1: bàtà ó bá ti ṣe bàjẹ́ aráyé.
0: gbogbo ilé tó bá jẹ́ wípé gbogbo ohun tí mo dárúkọ yìí tí.
1: ẹ láwùjọ àwọn ẹ̀fọ́ ó ti dá.
0: ibi tó bá ti tábálẹ̀ oníkálukú.
1: tí kì í wá ilé.
0: ẹ dákun ẹ jọ mò ń rọ̀ wá ni mò ń bẹ̀ wá ni ẹja tún bẹ̀ ṣe.
1: ẹ bá mi ṣáfi.
0: gbogbo ohun tí ń lọ lóde òní.
1: lójú
0: tó yẹ kán sì mọ gbowó oúnjẹ ńlé tó yẹ páwọn gan náà ti wá ń wá owó fúnra.

0: pẹ̀lú ẹ̀ka ilé ìbílẹ̀ tí ń pè.
1: Láti Ìdó ni o.
0: Láti.
1: Ìdó Ìdó local government.
0: Ìdó lológun ẹrú. Orúkọ yín ni o.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ojú láàrí Àkànmú.
0: Kàlẹ́ sẹ́yìn náà wá bí àmàlà fẹ́ sí lónìí.
1: Bàbá mi kò máa bá nǹkan kan ẹ wo ó yẹ kí n wá bọ̀ kò bá nǹkan pàdé ni o kódà orí àdúrà náà la wà pé kárà nígbà náà ni so la wá bọ́ sí station yín sí ká tún máa fọ́lò yín pẹ̀lú prógámù yín
0: ẹ
1: máa ń gbé sí wa lára gbá sí wa lára.
0: Ẹ wá bu kàmí ni. Ẹ wá bu kàmí
1: ni. Ẹ má má bínú náà mo ti tọrọ dàrí jíjà ẹ dákun ẹ á mọ jẹ́njọ́ mi. Ìyanu sẹ̀rẹ̀ ni bàbá mi.
0: Ọdún tó ń bọ̀ náà ń bọ̀ Ọlọ́run ti pèsè kó tó dọdún tó ń bọ̀.
1: Ami o.
0: Ẹ mọ̀ wọ̀ ẹ mọ̀ wọ́n tajú ẹ̀fẹ̀ mú tajú ẹ̀fẹ̀ mú wà fún yín gbogbo ìgbà gbogbo náà.
1: Àgbádùn yín omi títí irú kẹ̀kẹ̀ kẹ̀kẹ̀ bẹ́ jẹ́ fún wa ní ìsùn gbáyà àríyá yẹn ó lọ fẹ́rẹ́fẹ́rẹ́.
0: Àbí káyọ̀ ni.
1: Kẹyọkẹ àbí kẹ máa fi mí sí kó máa rólù bí dídì.
0: A tún fi mí sí ní ó ti yé mi wọ bàbá yìí.
1: Kódà ẹ bá ma ẹ wò bẹ́ẹ̀ ṣe play bàbá wa sí ẹba play kejì ẹ náà kí n dọ́gbọ́n Saheed Òṣùpá.
0: Ẹ̀yìn Saheed ṣe ẹ̀kú bẹ́ẹ̀ tán ni bàbá Òṣùpá ṣe ẹ̀kú bẹ́ẹ̀ tán ni.
1: Ẹ tún fi mí sí ẹ̀mọ̀ pé o náà ló ń lọ ló ń trending àwọn méjì náà bọ̀ ó trending jù àwọn lọ ni bàá mi.
0: Ó ti yé mi wọ bàbá yìí.
1: Ẹ wà lẹ́ mo pẹ́ fẹ́ béèrè question kan lọ́wọ́ wa làbẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ láti máa béèrè question.
0: Ẹ mo ní àwọn orin tí mò ń play lọ́wọ́ yìí ọdún wo ló jáde.
1: Ṣé initiator àbí? Tí n bá rò ó yẹ 2006. Bẹ́ẹ̀ni.
0: Ó dá yín lójú.
1: Ó dá mi lójú àbí tí n súnmù mi ni.
0: Ṣé 2006 ni ó dá yín lójú?
1: Ó dá mi lójú ṣe mú mi.
0: Ó ń ṣe yín káyè fi bákanbákan ẹ má wọ̀rì ẹ má gbọ́ ẹ má bá mi bọ̀. Ìdáhùn wọn kò kilẹ̀ tó. Ó ṣe wọ́n káyè fi pé sẹ́wọ̀n ni àbó ń kọ́.
2: A ní wípé bí o bá sẹ́yìn o kò lè sá wa ọ̀la yìí.
0: Bí ò bá sẹ́yìn kò lè sá wa ọlá yín àtọ́lọ́ ọlọ́run ohun tajú fm fi ń dùn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wábi àmàlà fẹ́ẹ̀sì wa lónìí ẹ ṣe wa dúpẹ́ o. Èèyàn lásù èèyàn bí ò bá sẹ́yìn kò lè sá wa.
2: Gbọ́gbọ́jú tó omi ojú náà ò ní fọ́.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa ra tíkẹ́ẹ̀tì ni àbí tẹ́ ẹ tún sọ fẹ́ nìkan àbí tẹ́ ẹ tún sọ fẹ́ lómi. Àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ra tíkẹ́ẹ̀tì pé ká tún pè fáwọn èèyàn lórí ètò. Owó ò ní wọn yín gbà kọ̀ọ̀kan.
2: Sápò òjì bọ́lá.
0: Bí tẹ́ ẹ bá ti nílò yẹn kan ẹgbẹ́gbẹ̀rún yẹn lẹ́mọ rí.
2: Fọwọ́ náà gbọmọ sí àmì.
0: Ibi tẹ́ ẹ ti ń mówó ọ̀hún kò lè tán bẹ́ẹ̀.
2: Ìlọ́tọ̀ pé o.
0: Ẹ ní fowó ọ̀hún wá ìsìn.
2: Òun bá kárí ìwọ.
0: Ẹ ṣe wà dúpẹ́ o.
2: Ìdí bá súnmọ́ àbá.
0: Láti ìkànnì 32FM 94.9.
2: Bá súnmọ́ àbá ìṣàlà àbí àmàmà.
0: À ń kí yín pé ẹ ṣeun o. Ẹ ṣeun ẹ kó àdó ti wà.
2: Ìlówó náà.

0: Alo, καλέ.
1: Καλέ, σα.
0: Καλέ, πάτα. Έσου κουν, έγκουε, ρίτιο, γιν, γιόγια, γιόγια. Σε, τι κουν, βέβαια.
1: Μην σε πάλα.
0: Ορούκο, γιατί, πείτε, τι μπει.
1: Ορούκο, μην είναι ο Λουαδαμινάρια, με φαινάτι, ουνίωρη.
0: Λάτο, νίωρη.
1: Ναι, ναι, σα.
0: Σε, ένα, βάβι, αμολαφέ, σε, λάτι, βάβου, καλούνι.
1: Oh, me, Kawabo, I will follow you into the program, come on, Mobushin Lombe. But who brought me to kill my Lonnie Beren on the Padambo? I
0: rebo.
1: Eh, would to be the I will kill and to kill you, Lily, I rebo.
0: Pe n ti kan ni kan to e fun mo ba se n ta ba ti ni se a ni wi be pa se fun yin agbodo se n ti o ta won lo se lorun ni
1: o je te wa lorun na be tura ti pada dodo yin na ba ni sa ti pada wa pelu yin na
0: eyin be eyin te wa torun ye wa torun to nbo
1: do di dodo lagbara lowo olorun olorun so ko ku lo so
0: ra mi ami pelu ogo lowo olorun e se un gani o
1: te wa ri lori eto te n se lowo yi
0: eyin
1: o da wa te nge mi ga gan le ndun la bere ni
0: wa bai
1: mi ga gan le ndun la bere oro tori mo ti wa run le bai yawo mi na wa le bere ni bi fo fun ke ba so
0: eh
1: awon wa te so le bi wa lo mo kolon ba ngba
0: ah se a ja mu na lo nka lo ku mba ka ki
1: be
0: a ja mu na ni
1: kolon te won sanu wa nile
0: se wa ri ta ba tin wa je amu ka kiri e ja mo fasiko le fa won mo na ka si mo fasiko le si mi e mo jo odigba to je pe ara ba ti wa nbere e mo gogo la la koko joje yin na ara ni pada fa bo si
1: ara lo fa bo si
0: awon won se gba awon agba si bo won ni beyin o ba si mo won ri o na nbere de na ba ti ri o won saye won
1: odi dada
0: eh so eja mo se die die se gbo eh eh ah ore ni emi ko ni o emi ko ore ni o hello ka le o hello
2: e ka le
0: yes sir
2: yeah and dani pende lori e gba tawotan
0: latawotan
2: be ni
0: gbo ra awotan be
2: lórí ẹbí láti àwọn
0: gbogbo olú àwọ̀tán kan bẹ
2: gbogbo wọn wà àwọn ẹkú náwó ní o
0: ẹsẹ sẹyìn náà wábẹ àmàlàfẹ ẹsẹ wà á bùkà lónìí
2: mo wà ń bẹ
0: ẹ wà á bùkà
2: wà ń bẹ mo wà bẹẹ ni déléjìlẹ gan ló ṣe mú gan níléjì
0: bá mi déléjìlẹ ní
2: oriente náà tún sọ náà tún gbé wà rẹ síbẹ
0: ó
2: tún sọ gbogbo pásópásó
0: gbogbo ẹyin tẹ gbogbo gbogbo ẹyin tẹ lọ bí àmàlàfẹ sí lónìí àbọ̀nà ń já fún yín yìí o àbọ̀nà ń jẹ́ yìí o.
2: bàbá tàbí oṣù àti ìyàwó rẹ kì í jẹ́ bí mọ́ndé
0: pé
2: wọ́n tó wú àwọn náà tó ṣe tiẹ̀ náà bẹ́ẹ̀
0: pẹ̀lú
2: nípa àwà bẹ́ẹ̀.
0: gbogbo ẹyin tẹ mí sí àmàlàfẹ sí lọ́dún yìí bàbá tàbí o ní abọ̀lẹ́ tí ń bọ̀ ọ̀hún ẹ̀sìn bàbá
2: mi ó tún fẹ̀ ju jb
0: táà ló ń jọ ń lọ. ìwọ bàbá yìí ẹ̀sìn gan ni àdúpẹ́ o ní tẹ́ ẹ̀sìn gbogbo ọ̀hún kò ní tán bẹ́ẹ̀ ni.
2: abọ̀ alágbára náà ọdún tí mo.
0: ore

0: pẹtẹpẹtẹ àdá ni
1: kíni bá
0: ibi tó bá ti bọ́ńká lókù wa
1: ìṣọ̀lá àrùn
0: pàápàá jùlọ àwọn ọkùnrin ẹja ṣe àtúnṣe lápá àti bẹ̀rùn òwe àwọn ọkùnrin ni pé obìnrin máa ń jẹ wọn mọ obìnrin lójú ọmọ obìnrin lójú lọmọjú ọmọ
1: agbọmọjú lọmọ mojú aru náà bá bá ń ga ní àgbà tó dodo
0: ẹ má jà ṣe ní ṣe pé ìyàwó ìyá wọn náà nìkan máa lọ.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi two fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi two fm ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm ń dòṣùpá àràn káyé 94.9 lọ.

0: Olúwa wa, mo pàṣẹ, Ọlọ́run ó gbẹ̀san, Ọlọ́run ó jà fún, Ọlọ́run ó jà fún, Ọlọ́run ó jà fún, Ọlọ́run ó jà fún, in the name of Jesus. Engineer, mo fẹ́ padà wọnú àdúrà, ẹ kó àwọn nǹkan tó bá wà bẹ́yẹn wọlé.
1: Orúkọ mi ni Olúwa Fẹ́mi Gabriel, mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdámẹ́wàá ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn, mo sanwọ́ March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní láti yẹn, Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún Honda kan ṣáà fún mi. O tún jogún pick-up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹ̀yàn gbé. So gbogbo bí o ṣe ń san ìdámẹ́wàá, Ọlọ́run ń dapọ̀dà fún mi ní ìlọ́po ìlọ́po. Ìdí ẹ̀rí mi nìyẹn.
2: Ẹ̀kẹ́ hallelujah. Ṣẹ́ri ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọ̀rọ̀. Once you are obedient, ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ̀ sì gbọ́rọ̀, ẹ̀ yóò jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde, wọ́n máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ.

0: Praise the Lord. Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January. Symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital. Wọ́n á treat mi, wọ́n á gbóògùn. Máa tó padà tún sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi ò lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. So nígbà tí wọ́n á gbọ́ program bàbá wọ́n á sọ pé à ń wo la à expect lórí òkè nínú program tá a sí ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a sì kọjá nìyẹn. Mo á dúpẹ́ lọ Ọlọ́run pé níbí báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wọ́n á fọkàn sí pé báwọn sọ pé credit láti ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n nǹkan kan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sá ṣáàgà ara mi àti ìgbà yẹn mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ ń sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mu wá ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí. Mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mo ní àmú ni mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android rẹ
0: láti bá mi ti dá iye pẹ́kẹ́ sí lórí tó tó bẹ́yẹn
1: wọ́n ṣe ń lórí bẹ́yẹn rí jọjẹ́ ti dá iye pẹ̀tẹ̀ orí òkè lánàá bọ̀dọ̀bọ̀ ipá nù ẹ tí ó sùn yẹ fi gan.
2: Àjọjì àmẹ́tí bí wọ́n ti so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen. Bye bye.
3: Ọ̀rọ̀ yìí ti dé.

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún ọdún márùn-ún. Mo wá jáde. Mo wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá bẹ́ẹ̀ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Òun ṣáà ní kọ́mọ mi bímọ. Wọ́n ní ká mú nǹkan ọmọ wá mi kàn mọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀ mo ṣáà gun. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹ dìde kí Alleluia!
2: Alleluia!
1: Màmá láwọn mọ̀ pé pampers dáhùn kó lánípọ̀.
0: Pampers yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣàwọn pé gbogbo ọlọ́run pampers. Mo bá kó pampers lórí igbá mi, mo dì sí Lai Lomberg, mo ṣáà wá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú kọ́pọ̀mọ̀ mi kan wà, kó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe é. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní kúlà yẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation
0: mi mọ́.
1: Gbogbo ẹ̀yin tó ń wọ́mọ lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.

0: Awọ̀rẹ́ tẹ̀. Ẹlòmídé ń sọnù lé. Ọ̀rọ̀ ni wòlíì ń sọ. Ó dàbí pé mo nílò ìyanu. Ọ̀gá dìde lẹ̀. Gbàdúrà kọ̀kọ́. Nínú kòtò táyé jù mí
1: sí.
0: Tí ìyanu fi kàn mí lẹ̀. Mo jáde
1: mẹ́.
0: Nínú kòtò àwọn
1: àgbà.
0: Ìpè mi jáde. Sọ pé sẹ́kẹ́sẹ́kẹ́ mọ́rí ìyípadà.
1: That chain of no change.
0: Já lára mi.
1: Break from me.
0: Sẹ́kẹ́sẹ́kẹ́ bákan náà.
1: That chain of same same.
0: Oh my God.
1: Oh.
0: From January to December.
1: Láàgbọ̀ ṣùgbọ́n jọ ṣùgbọ́n jùlọ.
0: Nothing to show.
1: Ogbonwo yípadà.
0: Ẹ̀yin sẹ́kẹ́sẹ́ kò sí ìyípadà.
1: Every chain of no change.
0: Sẹ́kẹ́sẹ́kẹ́ kò sí ìyípadà.
1: Chain of no transformation.
0: Dá! Ọlọ́run Israẹli
1: ọ̀.
0: Ẹgbẹ́ ayé mi jáde. Ẹgbẹ́ ayé mi jáde.

0: ṣe gbé ọwọ́ ẹ sókè.
1: As you lift up your hand.
0: Láàrin 24 hours.
1: Within the next 24 hours.
0: Ṣàmìlá o.
1: With the larger seven.
0: Àtú ẹlẹ.
1: Amen. Man that delivered.
0: Ẹni tó lòun ò ní jó rọ́nà
1: lọ. That one that said no way for you.
0: Ẹ̀mí ẹ̀ kò lọ.
1: Amen. That life go for you.
0: Ibi tí òjò bá ti bá ọjọ́.
1: Anywhere the rain means today.
0: Tí iná bá ti wọbẹ̀.
1: Anywhere there's fire.
0: A dẹ̀ parí iṣẹ́.
1: The rain will finish.
0: Ibi tí àṣẹ ẹnu mi yìí.
1: Where this my authorization.
0: Tó bá ogun ayé rẹ.
1: Meet the battle of your life.
0: Ibẹ̀ ni kò pa
1: sí. Amen.
0: Ibẹ̀ ni kò pa
1: sí. Amen.
0: Ibẹ̀ ni kò pa
1: sí. Amen.
0: Ibẹ̀ ni kò pa
1: sí. Amen.
0: Ìdí tó lọ́n fi gbọ́dọ̀ sí ọdún láyé.
1: The reason why God must perform miracle in your life.
0: Number one.
1: Àkọ́kọ́.
0: Láti jẹ́ kí ìtìjú mọ̀ pé kò lágbára lórí.
1: To let shame know that God not power over you.
0: Ọlọ́run a máa fún ìtìjú lágbára.
1: God will can allow shame.
0: Oh my God. Ta gada bo se de pe ko se ti e tan.
1: To do is all first.
0: Tó bá ti wá ṣe tó lè ṣe. A wá finish
1: yẹn. God do not finish that shame.
0: Gbogbo ìtìjú ayé rẹ. A finish
1: yẹn.
0: Sọ pé ìtìjú lágbára.
1: Ìtìjú lágbára ṣé
0: máa ń lọ. Ọlọ́run ṣe ìyanu. Kí ẹkún lè mọ.
1: So that weeping will know.
0: Pé òun ò ní gbogbo ọjọ́.
1: That does not have all the days.
0: Ẹbí ẹkún bá pẹ́ di alẹ́.
1: No weeping that the night.
0: Ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀.
1: No, it cometh in the morning.
0: So ibi tó sun ẹkún dé.
1: The level you welcome to.
0: Tí òyìn fi dọ́dọ̀ rẹ̀.
1: Before you hear the voice.
0: O tún sọ kú.
1: Amen.
0: O tún sọ kú.
1: Amen.
0: O tún sọ kú.
1: Amen.
0: O tún sọ kú.
1: Amen.
0: O tún sọ kú.
1: Amen.
0: Láti òní lọ.
1: From today.
0: Ó yá yí po kí n wẹ̀.
1: Turn around, let me
0: see. Meliga daba liza chaga biaduli asada. Ede de belu ada. Láti òní lọ. Ẹ̀rí ojoojúmọ́.
1: Daily testimony.
0: Kó máa ṣẹlẹ̀ sí o. Ẹ̀rí ojú kò rojú.
1: Ẹ̀rí ojú kò rojú.
0: Ẹ̀rí ojú kò rojú.
1: Ẹ̀rí ojú kò rojú.
0: Ẹ̀rí ojú kò rojú.
1: Ẹ̀rí ojú kò rojú.
0: Ẹ̀mẹ̀. Ẹnikẹ́ni tó bá ń sunkún.
1: Everyone that's weeping.
0: Ẹ bá mi announce
1: fún. Ẹ bá mi announce
0: to them. Pé there is a miracle.
1: Pé ìyanu kan bẹ.
0: That stop weeping.
1: Tó máa ń da ìfún
0: mi. Wọ́n pè ní ìyanu.
1: It come miracle.
0: Now now.
1: Now now.
0: Ìyanu ní sinisi.
1: Now now.
0: Ibi tá a ti ń bẹ̀rẹ̀ lénìí
1: nìyẹn. That is what I
0: said. Àyà gàbí àṣà.
1: Bẹ́ẹ̀
0: ni pé lójú kan náà.
1: That instantly.
0: Ẹsẹ̀ ọmọkùnrin yẹn mọ̀kún.
1: That
0: man left his
1: spirit.
0: Ó dẹ̀bẹ̀rẹ̀ sí rìn.
1: And
0: he
1: started to
0: walk. Ó ń sáré. Lára mi lọ́wọ́
1: yìí
0: lónìí kí sọ́la kó wara tí
1: a.
0: Ẹ ké àwọn alágbára wo ló ń dí ìyanu mi lọ́wọ́. Ẹ jáde láyé. Balógun Pasia. Ó fẹ́ sọ Daniel Dalai mọ̀ sí.
1: Daniel
0: ti gbàdúrà. Ó ń retí ẹ̀rí. Ìwọ́dẹ̀ lọ di ẹ̀rí
1: àmì.
0: Ẹdẹ lọ di ìyanu ọmọ ọlọmọ
1: mọ.
0: Odidi wòlíì.
1: The whole problem.
0: Wọ́n sì di ìyanu ẹ̀.
1: The block is full
0: of. Àìmọye ẹni tí ń gbọ́ mi báyìí.
1: So many hear me now.
0: Gbogbo àdúrà tó ti gbà lórí program.
1: Every time you are praying on this program.
0: Ẹ̀mí kan ló dìímú.
1: A spirit is holding my
0: daughter. Àlá ló di tẹlomi.
1: Some people is dream that hold on to
0: them. Ẹ̀mí ìbínú ló di tẹlomi.
1: A spirit of anger hold on to some
0: people. Ìjà ọkọ àti ìyàwó.
1: The quarrel be husband and wife.
0: Olódì ẹ̀rí ibòmí
1: mu.
0: Ṣùgbọ́n bí Olúwa ṣe ń bẹ́. Tí ẹ̀mí ẹ̀ wà. Ohun tó di ẹ̀rí
1: mi.
0: Kó jùlẹ̀. Sọ pé ẹ jùlẹ̀. Ẹ ju ẹ̀rí mi lẹ̀. Ẹ jùlẹ̀. Ẹ jùlẹ̀. Ẹ̀rí mi. Ẹ jùlẹ̀. Indanẹ́ mọ̀
1: bí.
0: Nà tẹ̀gún àtẹ̀kọ̀
1: yìí.
0: Ẹ fi mi lẹ̀ fọ̀rẹ́ bá.
1: Lífi fọ̀rẹ́
0: bá. Oyo oyo
1: oyo
0: oyo oyo oyo oyo oyo
1: Mo
0: gbàdúà.
1: I pray.
0: Mo bọ́ lọ́wọ́
1: èkó. Your people's bed.
0: Àdúà keje.
1: Prayer number 7.
0: Àǹtí ó fà mí dìde.
1: Those that will elevate me.
0: Ẹ sọ mí mọ́ wọn.
1: Lord connect me to them. Connect me.
0: Àwọn tí ó fà mí.
1: Those that will elevate me.
0: Ẹ sọ mí mọ́.
1: Connect me to them.
0: Wà lọ́wọ́ mi rè.
1: Yes, my hand.
0: Ẹ̀mí mímọ́.
1: Holy Ghost.
0: Ẹni máa fà mí sọ.
1: Those that will elevate me.
0: Ẹ sọ mí mọ́ lónìí.
1: Connect us. Oyo
0: oyo. Oyo oyo oyo oyo.
2: Amen. Amen.